0: Balai.
1: Wọ́n rí Ọlọ́run.
0: Man.
1: Ya Abibalai.
0: Ya Abibalai.
1: Wọ́n ni a torí ẹ̀ dáyé.
0: Ya Abibalai.
1: Wọ́n ni a fi ṣe ìrìnrìn.
0: Ya Abibalai.
1: Wọ́n tó lọ ń fẹ́ràn ìgbẹ́dá ẹnikẹ́ni lọ.
0: Ya Abibalai. Man.
1: Tani.
0: Man.
1: Taloluwẹ.
0: Man.
1: Nínú ẹ̀dá Ọlọ́run.
0: Man.
1: Bàbọ̀.
0: Yàtí ikú. Man yóò ti kó kọ́lí bá o àyà ẹ̀sùn ayílà àwàjì yìí ká.
1: Ta ló lè wo ojú rẹ pẹ̀lú bó ti rí? Taloluwẹ tó tó bẹ́ẹ̀ tí ó wọ̀ wá nẹ́bí pé ojú rẹ yóò ṣe wò. Wà á máa wù ọ́.
0: Wà á tàbí ìsàkàrà ti ni mọ́ ọ́ ti.
1: Lásìkò tó ń kọ́ kakú lọ́wọ́ tí màláìka yọ ẹ̀mí lára rẹ. Ta ló tó bẹ́ẹ̀ tí ó wọ ojú rẹ. Wà ná Mahama. Mọ bọ.
0: Fàlì yìí gan sí àlẹ́ àlìyù.
1: Ẹ gbàtọ́ wa di pé wọ́n gba ẹ̀mí ànẹ́bí, wọ́n gba ẹ̀mí ànẹ́bí, ẹ̀mí ni ń bọ. Ànẹ́bí wa ní sọ tán náà nù ni. Àmọ́ o, àsọ́lẹ̀ ti sọ lẹ̀.
0: Fàlì yìí gan sí àlẹ́ àlìyù.
1: Bí màlá ìka bá ti gbẹ̀mí lọ́rùn mi tán, ẹni kàlẹ́ ọ̀wọ̀ mi.
0: Wálé ẹ̀sùn bóyí máa àlìfọ́dílò búná àbáàsì.
1: Ibùnà àbáàsì, fádìlù ibùnà àbáàsì ni kọ́ máa bomi sí báàmì báàlì bá ti wùwẹ̀ mi lọ́wọ́.
0: Wàkàfàánú ni èéfíìsì yáàbì ẹ̀ńṣìtùm.
1: Bọ́bá wù yí, ẹ̀wù tí kú bára àbí iná fi sinmi kò se kankan.
0: Fàyíṣà àkàṣàlítùmù ni ẹ̀ẹ́.
1: Bẹ́ẹ̀ bá wù ẹ̀mí ká, ẹ máa wulẹ̀ wá sọ kankí ẹ̀mí ti bẹ̀ lọ́rù ẹ fi mi lẹ níbi tí mo kú sí i náà.
0: Súnmọ́.
1: Lẹ́yìn tẹ bá ṣe bẹ́ẹ̀.
0: Orí jo àní ẹ̀ sáta.
1: Ẹ jẹ́ mi nílé ẹ fún mi níbi ìṣẹ́jú díẹ̀. Ẹ fi mi nìkan lẹ̀ pẹ̀lú Ọlọ́run díẹ̀. Ẹ fi mi lẹ̀ nulẹ̀.
0: Fáwọ́lù máa ní Yusuf lè aláyà.
1: Àbábí lẹ́wọ̀.
0: Àṣà wa jẹ́ àlá.
1: Àkọ́kọ́ ẹni tí ọkọ̀ọ̀kan kírun sí mi la. Bẹ́ẹ̀ bá wù ẹ̀mí tán, òun náà lọ́lọ́run kan da gbogbo ayé. Alawu.
0: Alawu.
1: Ọba tó dá mi.
0: Aza àwàjá ńlá.
1: Tí o sì rú ẹ̀ tọ́ra mi ní sẹ́. Alawu. O ti gbẹ̀mí lọ́rùn mi. Lásìkò tí ìrẹ́ jẹ.
0: Alawu.
1: Ọlọ́run ní.
0: Aza àwàjá ńlá.
1: Ọlọ́run kẹ́ ẹ́ tí ọkọ̀ọ̀kan kírun sí mi ànẹ́bí la.
0: Alawu.
1: Ọlọ́run kẹ́ fún rẹ̀.
0: Aza àwàjá ńlá.
1: Ọlọ́run dá mi ló sì wù ú lónìí máa bọ̀
0: lásìkò
1: yìí.
0: Súnmọ́ Jìbìrí.
1: Súnmọ́
0: Mikaílù.
1: Súnmọ́
0: Ìsẹ̀wáfílù.
1: Súnmọ́
0: Màlákù ìmọ̀ o ti máa jùnú mi.
1: Gbogbo màláìkọ̀ ọlọ́run pátá wọ́n gbọ́dọ̀ débi òkú èmi ànẹ́bí kọ́ wá kírun sí mi la. Wọ́n tó bẹ́ẹ̀ wọ́n fi àfihàn ọlọ́run lẹ̀ wọ́n wá kírun sí mi ànẹ́bí la. Má bọ̀.
0: Súnmọ́ ìdúró aláì àfọ́jà àfọ́jà mi náà ni mo sì rí mi náà.
1: Lẹ́yìn bí wọ́n bá wá ṣẹlẹ̀ yìí tán, ìdí wulú aláìyá. Ẹ wá
0: wọlé tọ̀ mi.
1: Àti gbogbo àwọn mùsùlùmí.
0: Fasọ́lù aláya.
1: Ẹ wá kírun sí mi la. Mọ bọ̀.
0: Fálà máa sẹ́mi ń fi ọkọ̀ nàbí àlẹ́ ìsáláàtú wa sálámù.
1: Nígbà táwọn yẹn gbọ́ pé ànẹ́bí ń dágbére, ń sọ fáwọn yẹn pé òun ti ń lọ.
0: Bá kú ọ̀bùkà ṣẹ̀dídá.
1: Gbogbo àwọn mùsùlùmí. Mọ́sálásí ànẹ́bí Mádínà, ó kún wọn fẹ́ yá.
0: Bàbá ká òkúta ṣẹ̀dídà.
1: Kálukú bá kọ́ lórí, wọ́n bá sunkún pé ànẹ́bí bá fà wọ́n lẹ̀.
0: Kọ́lú.
1: Wọ́n bá pé.
0: Yá ọ̀ṣù làláì.
1: Wọ́n òjíṣẹ́ ọlọ́run.
0: À ń ta ọ̀ṣù lùnà.
1: Wọ́n náà lásìwájú wa, wọ́n lu jíṣẹ́ wa. Má bọ̀.
0: Wà sàmúlò ìjàmá náà.
1: Bá ti kọ yí ìwọ náà ló kún wájọ, tálámà tẹ̀lé báyìí.
0: Wá sólì ìtọ́ àná àmúrí náà.
1: Wọ́n là kò rí ọ̀rọ̀ wa. Bá ìwọ lọ jẹ́ àṣìṣe. Ìtọ́ba wí látẹ̀lé, tálá tẹ̀lé.
0: Fáyìsá sàábùtà àná fáyìlá nàìjíríà.
1: Ibẹ̀ bá lọ yóò lẹ́dẹ̀ẹ́ ẹ̀ ń dágbére ni. Fáyìsá sàábùtà àná.
0: Fáyìlá nàìjíríà.
1: Ìjọ wo lẹ́dẹ̀ẹ́ ọdún wo lẹ́ padà. Mọ bọ̀.
0: Fàkọ́lá nàbíyù.
1: Àdébí bá gbé.
0: Tàkìtù fi kún àlẹ́ ìmọ̀ àjà.
1: Ń lọ, àmẹ́lìlọ́ ti ń lọ ìfilẹ̀ lásán, mo fi tọ́ dálẹ̀ fún yín.
0: Wà á tọrí ikàn tí ìlìbẹ̀ idán.
1: Mo sì ti tọ́jú mi, mo ti tọ́ yín sójú ọ̀nà tọ́tọ́. Tẹ́ mọ rìn kí wọ́n fi pàdé àánú Ọlọ́run.
0: Wà á tara kí túnlẹ̀ kún wá ìṣe ìní.
1: Mo sì ti fi wá sí méjì ilẹ̀ fún yín. Tọ́ pé wá sí méjèèjì náà, ó tó téèyàn fi ilẹ̀ fún yẹn.
0: Àná ti kú.
1: Ọ̀kan sọ̀rọ̀ nínú wá sí tí mo fi
0: ilẹ̀. Wà
1: Ànẹ́bí fọ́ Kọ́rán ilẹ̀ fún wa. Ànẹ́bí fọ́ Kọ́rán ilẹ̀ mọ́ bọ̀.
0: Wà á sọ mí tù.
1: Ọ̀rẹ́ yìí ti tọ́ dákẹ́.
0: Iyá ìmọ̀.
1: Òun náà ni kú tẹ́mi ànẹ́bí kú lọ yìí.
0: Fáyìsá àṣìkálẹ̀ alẹ́ kọ́.

0: ارجعوا الى القران وسنه رسول
1: الله ارجعوا الى القران ابي كان لو بسنه النبي اما ان توكته سي اراكو يقي صلى الله عليه وسلم النبي ني اكوتاه صحابه سنجونه بوكو انا لا تو سوي ìbànújẹ ẹjọ́ náà bó ti tó lẹ́mí àwọn sábẹ́ ó tún kó sáwà náà lẹ́mí lónìí ọlọ́wọ́ wọlé ní mahama gbogbo ọta pé sí lónìí àníṣeríbú yóò wọlé ọba nẹbí ti tó oríwọ onígbẹdànù yóò wọlé pé mọlúdì ànẹbí ẹni tó jẹ ìyà tó báyìí ọmọ kan ló fi sáyé ní ọmọ méje tá ànẹbí bí gbogbo wọn ló gbé sí lójú ẹmí rẹ ẹyọ kan òun náà tó wá fi sáyé òbí ni anabi ba adebi kan fun fati mi pe ma sunkun mẹ baba pe ogoji ọjọ ti n ba ku inu kọ wa ba mi àwọn tó wà filẹ náà ni
0: mazatakuluna isiko alanabi lakọ masa faalitom waatom akiwuli umami masa faalito waatom akiwuli umami masa takuluna
1: yóò tó a bá pàdé ànábì kílẹ̀ mi pẹ̀lú rí òwì
0: masa takuluna
1: wọ́n tó ń pa yàn wọ́n bá pàdé ànábì kílẹ̀ òwì
0: masa takuluna
1: wọ́n tó ń pa tèyàn jẹ́ wọ́n bá pàdé ànábì kílẹ̀ òwì
0: masa takuluna
1: àti bí mi ọmọ ìgbádùn láyé ọ palẹ̀ mi ríire fún ọlọ́dọ̀ ọlọ́run ọ wá ire ríire náà ṣe dáadáa kílẹ̀ òwì
0: masa takuluna
1: wọ́n lọ́wọ́ tó ń fowó pa yàn lẹ́kún kílẹ̀ òwì
0: masa takuluna
1: wọ́n lọ sí tó ń bínú kólówó náà dùn lọ sí kílẹ̀ òwì
0: masa takuluna
1: táwọn yẹn ń bẹ̀rù agbára mọ́ ọ́lá
0: masa takuluna
1: ẹ fagbára yín ẹ fi bayé jẹ
0: masa takuluna
1: ẹ fowó yín ẹ fi bayé jẹ
0: masa takuluna
1: ẹ fàṣẹ yín ẹ fi bayé jẹ
0: masa takuluna
1: ẹ fi kó yín ẹ fi bayé jẹ
0: masa takuluna
1: ẹ fàṣẹ yín ẹ fi bayé jẹ
0: masa takuluna
1: ẹ fi ìmọ̀tẹ́ ni ẹ fi bayé jẹ
0: masa takuluna
1: bàbá pàdé ànábì kílẹ̀ òwì
0: ìsìnkú alẹ́nàbí làkọ́
1: bá wa ń bí ọ ipe mi ní ìwọ ni èmi náà ni mo kú nítorí kẹyìn ọmọ bàbá
0: rẹ. máa ṣàfàlì tó wà á tán àìrò lè wọ bàbá o. máa ṣàfàlì tó wà á tán àìrò lè wọ bàbá o.
1: bàbá ní bò lẹ ti ṣèjọ wọn ànábì sí ẹyàfà máa ṣá takulu nẹ kí lẹ fẹ sọ bò lẹ bẹ ṣe yàn ní mahama mọlúdì là ń ṣe yìí irun tọ́ yẹ ká máa gbọ́ bẹ́ẹ̀ la gbọ́ yìí adáwọ̀ dáyé àwọn yẹn ń pè mí mọ̀lúdì èmi ẹ lọ nítorí pé bàbá lọ bẹ́ẹ̀ abànújẹ́ kún bẹ́ẹ̀ ni ìsátà nẹ́bí sí ó ṣe yọ àwọn sábẹ́ ṣe fìtínẹ́ ìjẹ́ kọ́tà ńkọ́ tọ́ yẹ ká máa kọ́ mi mọ̀lúdì là ńkọ́ bàbá lọ mọ̀lúdì mi ìbànújẹ́ náà fi kú lásùbà àfọwọ́sẹ́ sọ́ọ́lì yóò wọ́n lá ayé èèyàn tó sàǹfààní láàrọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí àbáwá sọ́ọ́lù àránú ọlọ́run oníjẹ́ ṣubú
2: amen
1: alápẹ̀sẹ̀ ámì
2: amen
1: gbogbo àwa ta dúó tiwọn ta ní òní bàjẹ́ ọlọ́run oníjẹ́ tiwa náà bàjẹ́
2: amen
1: gbogbo ìjẹ́ adu ọlọ́run oníjẹ́ tú
2: amen
1: ìlú dáadáa ní ọlọ́run oníjẹ́ tú
2: amen
1: gbogbo ayé yẹn ọlọ́run oní faburú ṣe wá
2: amen
1: ọlọ́lá ilá ayélọ́lá
2: amen
1: ẹni kò sí tó kù mọ́ adúlá náà ni ọ̀rọ̀ ọlọ́run la ti gbọ́ yìí gbogbo ayé yẹn ta gbé sòrò débi afárá mahamudu
0: yà sọ ìbàlẹ̀ àmì
1: gbogbo ìbànújẹ́ rẹ bó tilẹ̀ wo tó ọlọ́run kú tànù lálẹ́ yìí
0: yà sọ ìbàlẹ̀ àmì
1: lọ́wọ́lá bíbí àti kúkú àná mahama ọlọ́run ti ìbànújẹ́ rẹ yóò ti wọlé lónìí
0: yà sọ ìbàlẹ̀ àmì
1: wọ́n tó rí dùnú lérí ọmọ rẹ lónìí ọlọ́run yí padà
0: ìnálẹ́ àmàmú fàríjọ
1: ẹni tó kú ẹwùlé ìbànújẹ́ mẹ́lẹ̀ ọlọ́run nù ọnù lónìí
0: àbùsí ìbíráìrì ìfàyẹ̀nàlì fàríjà láwù
1: àdáwò táwọn èèyàn lò ní kú ọbẹ̀ ni lónìí tí ń bọ́ sọ̀rọ̀ yọ ọlọ́run yọ kú ọbẹ̀
0: yà sákì adìkì
1: wọ́n tó ń pariwo nira tó lè wí fún yàn
0: lẹ́ẹ̀tẹ̀sìnkú bí máa kú ti bá ti fàyọ̀dí tàbí díkì àsìbùkọ́ lọ́wọ́ yá fàtí àlọ́kọ́ èrì ọ̀ṣun iná bí máa sọ dìrá fàyínà máa kí sọ dáná o fèlè o bèlè láàyè fàyínà máa kí sọ dáná fèlè o bèlè
1: láà. bá a wí bá a fà mí tí máa wí bàbá àgbàdo mà yọ ni yá fàtí àlẹ́ àìrù.
0: yá fàtí àlẹ́ khairi
1: o gbe n tan fe ko ri omo tele yin yo tele yin
0: ya fa ti ala khairi
1: eni wa sikiti
0: ya fa ti ala khairi
1: ara o ni ni
0: ya fa ti ala khairi
1: eni fu balu je lo
0: ya fa ti ala khairi
1: aye yin o ni daru
0: ya fa ti ala khairi
1: eni sewon
0: ya fa ti ala khairi
1: eni ku so
0: ya fa ti ala khairi
1: ola
0: bi ma ti so di na o
1: ti fe ko yin ri lale yin ko ma ri be
0: fa ina ma si so o su ri na
1: baba lo wo gbogbo cassette to ni wa si agbaye se laye abi ko lo wo gbogbo video ti won ti se ko lo gbo cassette eyi ti ma jo ninu oro re bo ba mu eyo kan ninu awon oro won fi se dede igbesi aye re o ri pe le kan na oro o si ma to
0: wa te si adu ari juro bi ba ka lo ya ga zabo
1: aliyam
0: aliyam
1: eh ojo ni jona
0: na ti mo afu ayem
1: njo ti atekun gbade ti atekun ti gbe ni lo ti gba gbe ni pada wa mo o gbe oni wa se gbe lo
0: wa tu ka aliyam
1: ojo ta wi
0: aliyam
1: ojo na
0: aliyam
1: o buru fu po gbogbo lorin
0: aliyam
1: o buru fu po gbogbo nigeria
0: aliyam
1: o lagba fu gbogbo agbaye
0: aliyam
1: ojo banuje ni
0: e o ti mo la afu aye
1: ojo ti won ti enu oni wa se gbe pa pe to so to
0: wa tu ka la ti mo la afu aye
1: won re ti mi le ko nlo soro olorun ni mo da olake
0: la ti mo la afu aye
1: ele lo won re ti mi ni kanu nlo se wa si olorun ni mo da olake
0: la ti mo la afu aye
1: won re ti mi ni kaduna olorun ni mo da olake
0: la ti mo la afu aye wa tu ka li mu na
1: ayede
0: baba wa te si adu ari juno bi ma ka lo abelewo
1: ala mo bi won na won ti won ni ibi oni wa si agbaye omoro so bi oni wa si agbaye o ti e ni la ka ibi oni wa si agbaye ejite ni mu
0: ejite le mo ejite le mo khayal ayati
1: a kilo si o

0: ṣe ń gbọ́rọ̀ ṣe ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa aláwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lẹ́yìn odi tẹ́ ti ń gbóhùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà láwà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀rẹ̀.

0: aláàjì sàm.
1: Ẹ wá sí onígbọ̀ òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ̀ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mọ́, ọwọ́ mi agbárẹ́.
1: Bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó sì àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni, kò sí èyí tí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá o. Ọmọ ọ̀lẹ́nìkan náà la àyè ọgbà, ibi gbogbo náà lọ gba lágbára.

0: Oin. Ṣé gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀? Ká tó fi wá sí Amẹ́rùjà sì yẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpele ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù dáwà yìí, adìpele ẹ̀sán, adìpele ẹ̀sán, adìpele ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yẹ ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá a mọ́. Ìhun tá àwẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tún tẹ pámọ́ ká tẹ pẹlẹmọ́ náà ní ṣíṣe náà ni o.
1: Pálógun kò sí ní tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn, ẹ tọ́jú mi ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí paradísẹ̀, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ ṣe fún. Gbogbo rẹ̀ tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe é fún o. Ọlọ́run náà là ṣe fún o. Ọlọ́run náà lọ́ba aládìpele ẹ̀sán tí ó wàá dá ẹ̀sán wá padà fún wa. Yóò sàn án lẹ̀ sàn dáadáa. Ẹnu mi ṣe ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má jà ya òrójú ìyá sọmọ lóore o. Ká a bá ṣe sóore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.

0: Ọlọ́run wa ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àfẹ́ èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdòbò lẹ́ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyinka tó ti dé aláwọ̀ ìjánu. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn púpọ̀ oje. Wọ́n fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wa gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ̀n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ṣe sọ́dọ̀ tí wa làwa náà ń ṣe é síbò mi. Ọlọ́run ó ń sàn ni o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra àwa náà yí pàkà mọ̀ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá a ṣiṣẹ́ sí Ọlọ́run ni tá fi ń fún àlọ́. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn á ràn gbá ni.
1: Orí kan tó sun wọn tó ràn gbá.
0: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn ojú.
1: Ìpalẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Londo State, Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
1: Kúlò kátọ̀rọ̀.
0: Ọmọọba ládìgbò lòun ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ Ọlọ́yọ̀ Aláàfin Òjò Pásẹ Kẹlẹ̀mọdé ọmọ àti.
1: Kúlò fẹ́.
0: Ara Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Etiri Multipurpose Venture nílùú Pàpó.
1: Ó máa fọlá pé ìtàn kò ní rí aláàánú.
0: Afọlábí Nurudeen ni Alaro láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arúmi Sálẹ̀ Gbẹlẹ̀gbẹ.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta wọ́n pọ̀ tó, àwa la jẹ́rí wọn o. A dúpẹ́ adúpẹ́ gbogbo ẹ̀yìn alátìlẹ́yìn wa. Bàbá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi Sàmínú, ọmọ adé pọ̀jù lamẹ́ríkà. Èébù dọ́là, èébù dọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Sàmínú, ọmọ adé pọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́. Bami lọmọ Mùsùlùmí olómù àparan ọmọ ọlọ́rọ̀ agogo dé àtìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù ló mú. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí o bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ Ojúra bẹ̀sà Èké òsójú. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́. Àwọn ìyẹn nígbà tàkà sí wọ ọkọ̀. Kílé lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ Ojúra bẹ̀sà Èké òsójú. Onílùkan ìlú kan, ọmọ onílùkan ìlú kan tí ń dúgbò mú gbodò mú lójú di ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín Sàmínú, ọmọ adé pọ̀jù ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé òlú sọ́lá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn aláàánú wa nù. Ayẹ níbi tí wọ́n ti ń tó kólówó kòwó kí wọ̀ fó fọgbà lẹ̀. Ajé kò lè bá àdìjà kó lè bá àdákan. Ẹyin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn sẹ́ńkùlẹ́ lẹ́ńkùlẹ́ tẹ́lẹ́ńkùlẹ́ ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yìn kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

Split Matters. Brought to you live on Ajisebi Oyo Radio TV.

0: ẹ kú dédé àsìkò yìí o.
1: Ìlọrí nínú mi o.
0: Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ hàn. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà ta kalẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ́ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yin náà níbẹ̀ hàn. Ọlọ́run ó kú ìtọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú ìtọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè sí a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì. Hàn-ín hàn-ín pàkúté ìbá ti má parọ̀ òní tipẹ́ Dẹ́yìnká.
1: Ìyá mi sọ́tọ̀ ọbẹ̀ rẹ̀ dùn láwọ̀ mi mò ń dánpẹ́.
0: Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, bí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá ó kù tọ́jú wọn o torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lè fún wa bí ọ̀sà bí ọ̀sà ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa àwọn alátìlẹyìn wa á dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lórí ìgbésí ayé wọn ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun kán lè máa fún wa náà bí ọ̀sà fún òtún fún àbí ọ̀sà ká lè máa fún wa bí odò kéékèèké ọlọ́run máa bù fún wọn bí òkun bú fún wọn bí òkun alágbá lúgbò bú fún wọn bí ọ̀sà bú fún wọn bí òkun bí ọ̀sà ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó kù tọ́jú wa o tó máa tọ́jú wa lọ. Dẹ́yìn nká yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà ajá àlú ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí pé bẹ́ẹ̀ mi ọ̀bá rẹ̀ ẹranko mo rákàtà èèyàn mo rábà mi èèyàn ni o.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamantíkan bí ó ṣe rin. Ayin mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábá ọ̀rọ̀ ìmọ̀ bábá ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjì kan jìgan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu ohunrun mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyá wúyáwúyá wúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mo ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé eyín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè mọ̀ ńlá o ẹyin tèmi Adéyinka rèé wọn ò fisẹ̀ mi pa mí dín mi dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ba mi fún mi Lẹ́dùmàrè ṣe ń ṣàlékún ẹyin náà ẹwò ẹgbò wò ẹgbẹ́ wo ẹgbẹ́ wò ẹyẹ wo ẹyẹ wò ẹyẹ wá wò sáàrin ara wa ẹ wò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rìtọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mi dáàfin ẹyin náà ẹwò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka ọ̀hìn wọ́n mọ̀ ò ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká anybody torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú kí ìlú ọ̀yọ́ náà níṣẹ́ ẹ̀ sí màtẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan ọ̀kan lẹ́yìn ká ayín rèé o ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀ mo kìí tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kìí tọ́lógún tọ́lógún mo kìí tọmọlúàbí títílẹ̀ òdúà títílẹ̀ òdúà ẹ̀yin tèmi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ni ń pa wá mo ti ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

0: èyí tí n bá tó wọ ẹ̀yìn wò ẹ̀yìn lẹ́ẹ̀mọ́ wọ ẹ̀yìn wò kẹ́ ẹ wá wo gbogbo nǹkan mo tún wá wọ ẹ̀yìn wò mo wo gbogbo nǹkan táwọn tọ́lọ̀ ti gba ipasẹ̀ tàwa náà tó fi gbéṣe tó gba pasẹ̀ tẹ̀yìn náà ẹ̀yìn olólùú fẹ́ wa ẹ̀yìn alátìlẹ́yìn wa tó gbéṣe nínú ilé ayé wa nígbà tá a bẹ̀rẹ̀ ré tẹ́ ẹ bá mọdún náà lọ́hùn tí n bá tún bẹ̀rẹ̀ sí ní ṣàròyé tí n bá padà bẹ̀rẹ̀ tí n padà sẹ́yìn tí mo wọ ẹ̀yìn wò tí mo lọ wọ ẹ̀yìn wò ẹni tó bá wọ ẹ̀yìn wò tí bá máa ń wọ ẹ̀yìn wò náà jọ mọ̀ pẹ́ dú tí mo wo gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ níjọ́ kínní àná àwọn míì tí wọn ò ṣiṣẹ́ yìí mọ́ àwọn míì tí wọn ti gboko bò míì lọ àwọn míì tí wọn rí irú àánú tàbá rí gbà yí gbà yí. O dúpẹ́ o alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tí ọlá rẹ̀ ga. Níbo lèmi ò bá wà tí ò bá sí ọlọ́run bí ò bá sí ẹ̀yin alátìlẹyìn mi níbo lèmi ò bá wà lọ́jọ́ èmi o. Where will I be without you? Without your help, where will I be? Níbo ni bá wà lọ́jọ́ èmi? Bí ò sí ọlọ́run bí ò sí ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin.
1: Ọbẹ̀rẹ̀ dùn láwọn mi mo ń dán pè rí.
0: Àwa náà wá di ẹni tí ń ra mixer tá ń ra mixer tá ń ra microphone tá ń ra microphone hanger tá ń sanwó shipping. Ọlọ́run a mọ̀ dúpẹ́ o tá a tún ra table pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn wa ara table nínú studio ẹnìkan ló tún bùn mí lága. Nígbà mo fún un lówó kókó bá ń ṣe lẹ́dà ságà mi àga tí mo lọ jó mọ́rin mo lọ sọ́dọ̀ wẹ́dà mo ní wọ́n bá ń jórin mọ́rin mo fẹ́ ṣe àga dòyìká bí àga sí àbábà tí ọmọ dòyìká bí sí àbábà. Àbúrò mi dáadáa S1 Construction ọba ń jórin mọ́rin.

ẹyin bá mi, ẹyin mọ́ mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kú tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́. Torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo back end lórí sábà tí mo rí àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, inú mi adùn, ara mi agbá yágiyágidi, ara akẹ́kọ̀ọ́ asọmọye tún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Torí pé ẹ̀yin wà ń bẹ̀rù wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́, ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, látàrí iṣẹ́ yìí, ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ̀run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà. Torí pé bọ́lọ̀ ń bá rán wọn sunday kápá láti ṣe tí wọn ṣe ń kọ́ kìlà bẹ́ẹ̀ ṣe sí. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín, ẹ kú ìtọ́jú wa o, ẹ kú ìtọ́jú mi, ẹ kú ìtọ́jú wa.

ẹkùn ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n máa ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tábà mi sọ̀rọ̀ níjọ́ ni wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ ọmọ jẹun sì sọ ọlọ́run ọmọ jẹun sì sọ o. Wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

láìkò tọ́ sí mi ọlọ́run lọ́kà mi yẹ o ọ̀nà ọba ń gbọ́ mọ́ máa wọ́n tá a jọ lọ sùkú tọ́jẹ́ pé ọ̀rọ̀ tó dá lẹ́nu wọn ṣákáṣáká ju àwa lọ ọ̀nà ọba ń gbọ́ ọlọ́run ló dìídì kà wá yẹ orí mi ló ṣàmìyàn ọ̀nà ọba ń gbọ́ mélòó la gbogbo ara mi kí ni mo mọ̀ ń wíná kí ni mo mọ̀ ń sọ ọ̀nà ọba ń gbọ́ ọlọ́run ló kà wá yẹ o wà láìkò tọ́ sí mi ọkàn wúwú ó dìídì ó wu ọlọ́run ló fi gbé ògo fọ́lẹ̀ wa ọlọ́run ló gbógo fọ́lẹ̀ o ọlọ́run ló gbé ògo fọ́lẹ̀ wa o. Máàmì ẹdú oore Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn máàmì dáadáa nu àwọn alátìlẹyìn wa nu ẹdú oore ẹdú oore ẹdú déédé máàmì. Bàbá mi Fàtá Ìlàmìtì látọ̀wọ̀ Londo State Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Àfọlábí Nurudeen Alaro látorílẹ̀-èdè Libya ọmọ ọba Aládì Gbòlùmú Ìdíni Adékúnlé bàbá mi dáadáa Evangelist Moses Àkàndé Akíntúndé. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa Bàṣírù ọmọ Adéníran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ ni wọ́n sì pẹ̀lú Èkó ni wọ́n ń gbé. Etiri Multipurpose Venture Afa Glo Asiru Amadu Adeniyi ẹ̀gbọ́n mi dáadáa nu láti ìlú Pàpó adúpẹ́ o àmàlò rẹ̀. Ọ̀nà ọpẹ́ mi pọ̀ o wàláì ọ̀nà ọpẹ́ mi pọ̀ òun ò lè san tán. Ọlọ́run lohun ẹnu mi Ọlọ́run lohun tí ń jáde látẹnu mi. Níbo làwọ̀ bá wà tí ò bá sì bọ́lọ̀ ń bá wàá sọ báyà bá ti wà nínú kúgbú nínú kóló tí wọn bá ti tì á mọ́lẹ̀ ọ̀hún yìí ṣùgbọ́n lọ́run náà ní ń kó wa yọ. Kí làwa já mọ́ tí ò bá sí ọlá Ọlọ́run lára wa tí ò sí ọlá ẹ̀yin alátìlẹyìn wa lára wa. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù bàbá mi Fàtá Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà. Mílíọ̀n Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà. Bàbá dáadáa sàn ní Success Odùọ́lá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti ìlú United Kingdom lọ́hún London kan lọ́hún lọ́hún bẹ́ẹ̀ ẹsẹ̀ o ẹ̀yìn alátìlẹyìn wa àti bàbá mi tí wọ́n ẹsẹ̀ jọ ẹ̀yìn àwọn alátìlẹyìn wa lẹ́nu ijọ́ mẹ́ta ìtẹ́ni mọ̀dá kọ àwọn bàbá mi dáadáa tọ́lọ́hún dẹ́mọ̀ láti Seattle kọ́hún bí èpè Seattle ní ìlú ọba lọ́hún ní Amẹ́ríkà lọ́hún bàbá dáadáa bàbá dáhùn ìwọ́n popular dáadáa pọ̀ ọlọ́run bá ń gbọ́. Àwọn òyìnbó gan wọ́n máa ń ṣàọ̀dá sí wọn wọ́n láwọn gbádùn mí pọ̀ wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ discover station wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣùgbọ́n àwọn gbádùn mí dáadáa ọlọ́run ọba yóò jẹ́ kémi náà gbádùn yín yóò jẹ́ kémi náà gbádùn ara yìí. Ẹ kú ìtọ́jú mi o. Sunny Success Odùọ́lá ọmọ Ògúndàrí láti London UK lọ́hún. Àwọn èsì wọn máa gbọ́ lè ṣe wà lọ́jọ́ kan. Àwọn tí a ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ ẹyin tèmi ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ nù òdeyìn nǹkan pẹ́ńbọ́ bí àwọn erin ọ̀rọ̀ jẹnu ohunrun mo tún sùn tẹnu mi tún ṣe wúyẹ́wúyẹ́. Èmi ọmọ oníyà mẹ́ta kan méje kan àtọ̀kan lélógún kan mo gbóngbó níyà ni mi ọmọ ọ̀rọ̀ gbọdọ̀ níyàn èmi náà tún lọ máa tóbọ̀ sòrò olóògùn yajúpọ̀ lẹ́rùn orí inú kedere. Adéyìnká ọmọ ha lójú ìyá ọmọ hùn lójú ará àdúgbò lójú ará èrò gbára àtòrò gbòòrò hun lójú ẹni wọ́n jọ ń wòra hun èmi tún lọ máa hun lójú gbogbo abínú ẹni àti àwọn òsìkà àlú àwọn òsìkà àlú ò fẹ́ràn èmi o torí pé wọn ní gbọ́ Adéyìnká pẹ́ ń bọ bí àwọn erin èmi náà sì ní gbà iná ni ọjà fẹ́ràn ara wa. Ẹ kú ìtọ́jú mi Ọlọ́run ọba o ẹ̀yin ni alpha àti omega mi ẹ̀yin ni ìbẹ̀rẹ̀ àti òpin mi o síwájú mi ẹ̀yin lẹ̀ ń kẹ́yìn mi ẹ̀yin lẹ̀ ń bá mi lọ ẹ̀yin lẹ̀ ń bá mi ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ wà láì nínú oṣù yìí ní ọdí on the 24 ní ó pé ọdún méjì tá a bẹ̀rẹ̀ kínní bí ere la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Akàrò ni pé kò sí iléeṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ kí ló wà ní kápá àti ata lè ṣe in ló mú ọgbọ́n àtinúdé iléyìí wá o fóònù tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ Infinite Earth 4 Earth 4 in ni mo fi bẹ̀rẹ̀ náà lọ́jọ́ náà lọ. Wàhálà ẹnu iṣẹ́ yìí náà ni mọ́ra wọn ni fóònù yìí ló la nálé lórí kọ́lọ̀ ṣeéṣe bí ṣe ń ṣe kó tó gbé ìyanu rẹ̀ dé ká tó gẹ̀ẹ́tì fóònù mi Déyìnká Ọlọ́run ọba náà ní tọ́jú mi kí ni mo já mọ́.
ìjàmọ̀ kankan. Ọlọ́run ọba ń gbọ́, Ọlọ́run ọba ní tọ́jú mi o, ẹ̀yin olùtọ́jú mi, àdúpẹ́ o.

tí ó bá sì wọ tó ń sálàbù lórí wa lórí ilé ayé wa. Pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sùn wọ́n wọ́n ń nú bá a bá ṣe bá ìwọ̀n ayé mú bàbá wọn bá rí wa lókèrè wọn aṣa ìyá bàbá kọyìn sí wa bàbá kọyìn sí wọn wọn a tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọn sórí bàtà àìmọye tí wọn ti gbọn sórí àga àìmọye tí wọn pè lórí afẹfẹ sínú afẹfẹ àìmọye tí wọn kàn mọgi lórí wa tí ò bá sí ọlọrun tí ń ṣàlàbọ àìmọye àfúnjẹ ojú oorun ọhín ọkọ ló ti gbabẹ tí wọn ti di gbabẹ dépò kú o. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tán ti ṣe bẹ́ẹ̀ tán ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni tá ń fi á ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọ́yà àfúnjẹ ojú oorun, àìmọ́yà àpẹ̀ta ojú oorun, àìmọ́yà àfúnjẹ ojú oorun, àìmọ́yà àpẹ̀ta ojú oorun. Wàláì bàkútè ìbá ti má parò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Aníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Sóògùn wa la mọ̀ ọ́ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan mọ́jú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Bó bá tiẹ̀ jẹ́ pé oògùn lágbọ́ kàn léni, àìmọye àwọn tán ní yàrá ya fòrọ̀rẹ́ láyé oògùn ju á lọ. Tó bá ṣe pé gèdè ni, àìmọye ìgbà tí tíyè ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu, tó tiẹ̀ níránti ọfọ àbégbègbè. Tí ò bá sí Ọlọ́run tó ṣaláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúró fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey, where we for dey, where we for be? Níbo làwọn ọ̀bá wà? Bóyá àbá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajíṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólókò bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdábì ìtàn ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólókò. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrere ìrere o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o lórí àgbọ́ eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé, orí rere náà ni ti rere. Eré o lórí àgbẹ́rù lé orí.

Ọlọ́run ojú ọlá rẹ wò mí o, kémi náà dùn lówó, kí n dán lọ́lá, kí n dán lọ́rọ̀, kémi náà lè máa fi tọrẹ, kí n lè máa fún àwọn èèyàn. Fojú ọlá wò mí, fojú àánú wò mí, fojú ọrọ̀ wò mí o. Tọ̀, ìyá yín náà ni ti máa ge pété ná, torí kò síná. Fáyọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi ti fẹ́ kú. Oníyàn ẹsẹ̀ o, ọlọ́bẹ̀ ẹsẹ̀, ọlọ́kà ẹsẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi fìfẹ́ jẹ́ ẹkọ́ ìbínú o. A máa bẹ torí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ wẹ́n tó bá ní àmọ́bọ̀ nìkan láti dé bá ní nítorí bábá kù dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òun àrọ̀wọ̀ adé ẹ̀kún bá jẹ̀rọ̀ mọ́jẹ̀lé jẹ́ kí n láyé ìpín sí ẹ̀rọ̀wọ̀ láyé ìpín sí ilé olúwa rí gbóná nínú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi ibi iṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní gbójú nítorí pé tùtù títí báyìí láàárọ̀ dẹ́ o ayé ò ní gbóná mọ́ yín kò ní gbóná mọ́ èmi náà àdúrógun fún pínpín ìlú ò ní lè mọ́ wa tútù tútù náà láàárọ̀ bàbá mo fọ àyínlé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o ìṣọ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì láti máa pàdé adé yín ká pẹ́ńbọ bí àwo irin mi ì fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ì ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wà ara wa tì ààyìn ò fẹ́ ń kú àtọ́jẹ́ ìlókù adé fún mọ́rẹ́ mi àtàgbà òsì lọ́fà ọba rọ̀gúndà àbádẹ àdèyí ń bẹ nípò tó dákẹ́ rí gidi ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ọ̀ títí nígbà míì tá a ti máa pàdé adéyínká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa mi bàálẹ̀ fìlà yìí lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọ̀ tán gan-an múra yín náà ló kọ́ bàbá tó bí ńlọ́mọ ààyìn ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ ọkọ̀ àríkẹ́ ọgọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ó gọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀

0: You are currently listening to Ajise Bio, your online radio. Ajise Bio, your Larry, or your Ajise Biba Ben.
1: Gbogbo tẹlẹ le kiri yen ni pada nbo wa ba yi kodà kò ní wúlò mọ tó bá dé asiko yen ti o ba fi dé emi Mustapha tọlọ tàná bi o ti gba transfer gbogbo àwọn baba ti won wi bẹ ni lasiko yi o ba asiko wo ni asiko ta de nu suratul maida Quran chapter 5 verse 90 tin so fun wa pe innal khamra wal maisara wal azlam rijsun min a'mali shaytan fajtanibu la'allakum tuflihun
2: ya ayyuhal ladina amanu
1: ala ni mo pe eyin ti mo fokan bale si mo pe eyin ti mo fokan bale si innal khamra ọtí walimaisara àti tẹ́tẹ́ walafila àti gini àti ajé walansa àti gini àti lọ́tọ̀ àti gbogbo nǹkan tó ṣàjẹ́ mọ́ bẹ́ẹ̀ richison ẹgbini mini amali ṣetọ́ nínú oríṣẹ́ ìṣúná wà fajitẹlẹbù commandment ni fajitẹlẹbù la'allakum tuflihun ẹ jìnà sí kẹ ẹ bá lè jẹni tí ó jèrè àtẹmí àtẹyìn ta ni oníwe coupon nílé léwe coupon nílé gbogbo wa la ń ta tẹ́tẹ́ lónìí tí bàbá àjẹ̀bú àwọn tiẹ̀ tún sọ lóko tẹ́ fi mọ̀ pé tẹ́tẹ́ ni àwọn tẹ́tẹ́ kan bẹ tá ń ta tí wọ́n ti dá sí gbogbo wa lọ́rùn national lo tó ń bẹ state lo tó wà.

àánú ọlọ́run ìbùkún elédùmarè orí àjẹǹjẹtàn rẹ kò ní wọn lákàtà èmi pẹ̀lú ẹ̀yìn olólùfẹ́ mi nílé lóko pẹ̀lẹ́yìn ojú o. Adéyinka Ọlásùnkàn ni lórúkọ mi pàpín baálẹ̀ ẹ́fìlà ìlásàròkọ ní mi ti so lórí ọbẹ̀ nínú àwo tó ń garan ajá lu ọ̀yọ́ yín rèé o ti èégbó lásán nítorí pé bí n bá rẹ́ra ko mo mọ̀ ń rí abàmì èèyàn lọ́pọ̀lọpọ̀ ní kọ́lùn ó ṣàánú mi pẹ̀lú nǹkan rírí. Àwọn èèyàn míì ti fẹ́ sọ ń lẹ́nu wọ́n ti tún fẹ́ fún un lókọ̀ ni wọ́n ló ń rì kúrì. Ẹ̀wá gbọ́ ń ṣe wá rí tì ní wí. Ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba Olódùmarè ọba ọlọ́wọ́ gbọgbọrọ ti yọ ọmọ ẹ̀ lọ́bìn àárí ìró àlá ọba tó tó gbójúlé ọba tó tó fẹ̀yìntì ẹyin adúró ti ni má tan ni jẹ ègbè lẹ́yìn ẹyin àdálóró ègbè lẹ́yìn ẹni àdálóró. Ọpẹ́ mi dorí òdorí ọ̀dọ́rí ọ̀dọ́ ọba mi Bàṣírù ọmọ Adẹ́niran láti ìlú Èkó tí wọ́n tó pè mí lákèésí bá ṣe ṣe ń jò ni pé kí ni ta irinṣẹ́ wa ń ráhùn o ń ráhùn o. Àwọn náà pa ńlá kíyèsí sí nínú pé ńlá kíyèsí pé ń ráhùn ń dún bákan. Èmi náà sì gbọ́ pò lóòótọ́ sẹ́mọ̀ pígbà mí ẹlòmíì ọmọ ọkọ orin tí ó dùn tí ò ní ibi tí ara ẹ̀ gbọ́ pé orin yìí tó ń kọ yóò dún bóun ṣe ń sọ bíìtì nù ló ń wọ bíìtì kò yé yín. Túbà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń bá wa gbọ́ tẹ̀ sì ń pè wá ṣàkíyèsí tí ẹ bá ti ṣàkíyèsí wípé kíní yìí ò ní mo ṣe yẹ kó dún ń ráhùn ni. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọlọ́run ọba yóò mọ báyìí náà gbé ẹrù yìí àti tó wu àti tó fúyẹ́ yóò mọ báyìí gbé fún nídà yín dábùkátà yín ọpẹ́ mi tó dorí òdorí àwọn alátìlẹyìn wa Bami Bàṣírù ọmọ Adẹ́niran lóòrèkóòrè ni bàbá ti fẹ́ sọ́dọ̀ sí ọ̀sẹ̀ tí wọ́n máa ń náwọ́ sí aníléeṣẹ́ wọn bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n máa ń náwọ́ sí ọ yín kàn lálá ti bàbá ni àwọn ni yín kàn fi àwọn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹkún fi sowó dátà ìfi sowó nǹkan ẹ ṣe wo bàmí. Iná ò ní tanwó yín pẹ̀lú gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ẹ máa ń tì wá lẹ́yìn ẹ̀yin tẹ̀ kí ń fẹ́ ká dá orúkọ yín tọ́jẹ́ pẹ̀yìn náà ẹ máa ń tì wá lẹ́yìn ọlọ́run ọba yóò mọ ti ẹ̀yin náà lẹ́yìn o iná ojú èyí tì náà lẹ́ ojú òní yín tì nígbà kọ̀ọ̀kan. Kí ni mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí? Alágbà. Yín rí nǹkan kan lọ títí tí mo fẹ́ sọ fún yín lóòórọ̀ yìí ṣùgbọ́n.

0: kákàrí bọ̀ ọ́nù pọ̀ tánra nǹkan tí ń ṣe ni o. Tẹ́ ẹ bá wá wo sàkún àsìkò tá a wà yìí lọ, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní dúníà. Wàláì, ibi tí ojú bá ríran dé, tá a bá ríran dé, tá a bá wò lọ́ba yìí, ibi tá a bá rí dé náà ni àwa ń rí dé ní agbègbè ti ọ̀dọ̀ wa lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó ń sọlẹ̀ sí àwọn ibòmíì. Ní fi mọ̀ ń já sí pé ẹni tó bá mọ inú rò nìkan náà ni yóò mọ ọpẹ́ dú. Ta bá wà wò pé bóyá nǹkan ò lọ déédé lọ́dọ̀ wa níbí, lábàá wa fífi ìrònú ṣera wa léṣe. À ń bá wa mọnimọni tún mọ wá ń sọ̀rọ̀ kan, wọ́n ò ní kò síbi sánmọ̀ ó ṣe funfun tó tí ò ní ní dúdú bàìbàì díẹ̀ díẹ̀. Tí dúdú bàìbàì tó bá wá wà láwọn àkókò kan, ìgbàgbọ́ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìtẹpámọ́ṣẹ́, pẹ̀lú gbígbìyànjú lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí kìí ṣe pé ọ̀rọ̀ owó nìkan ni àlàkọjá tí àwọn ẹlòmíì ń là kọjá nìsín. Bóyá ní orí ìdílé lẹlòmíì ti ń là làkọjá, ẹlòmíì ó lè ti máa wá oyún tí wọ́n fẹ́ bí ọmọ tó yẹ pé wọ́n ti ṣe ìgbìyànjú, wọ́n ti làálàálàálàálà, ó ti wá fẹ́ sùn wọn.
1: Bàbá ẹ jẹ́ máa jòjò ẹlò.
0: Ẹ mọ òwe ìbò kan tó máa ń sọ táwọn Yorùbá náà ní irú rẹ̀, ẹ̀yin nǹkan kọ́ sọ tẹ́lẹ̀ ìbò tó hàn ní quitters never win the race, only the winners are the one who never quit the race, and the quitters are those who never win the race. Quitters will never win the race. Tí ó ń túmọ̀ sí ní wípé àwọn tí wọ̀nyí báwo ni mo ṣe fẹ́ pè, tí wọ̀nyí sá lógun náà ni wọ́n máa ń lè ròyìn ogun. Àwọn tí wọn ò ságun ni wọ́n lè ròyìn ogun, àwọn tí wọn ò ságun ni wọ́n lè ròyìn ogun. Ó ń bọ̀.
2: Ìbàjẹ́ ènìyàn kò dórí ọlọ́run dúró, ìsọkóso ẹ̀dá kò pé gẹ́gẹ́ mọ́.
0: Ṣé òun la àlà kọjá kan kọjá ni lọ́wọ́lọ́wọ́? Nǹkan ọ̀lọ́ déédé ni lọ́dọ̀ tiẹ̀.
1: Ìbàjẹ́ ènìyàn kò dórí ọlọ́run.
0: Bí wọ́n ṣe ń lù ú nígbàgbọ́ àti èrò wípé kó dún, bẹ́ẹ̀ ni ò dún, kódà àwọ̀ tún fẹ̀ lè máa yà lójú.

0: ṣùgbọ́n ẹ̀yin tèmi kákárí bọnú ọ̀tọ́ràn tí ń ṣe ni o.
1: Báláwo ọ̀bí mo dúpẹ́ kádàrá.
0: Àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ ẹ̀yà wọ́n sì tọ́ bọ̀ wọ́n ní ọwọ́ tí bá ń dunni àì fi pamọ́ sí abẹ́ aṣọ. Ẹ ké pa àjàrí, ẹ ké gbà àjàrí.
1: Dada ni kò mú bọ̀.
0: Ẹ ké gbà àjàrí, ẹ ké gbà àjàrí.
1: Dada.
0: Àìdákẹ́ kú o.
1: Wọ́n lẹ́nìkan ṣe bí mi, ẹ sọ fún pé kò lè dàbí.
0: Ṣé ẹ mọ àrùn táwọn bàbá wa ṣe máa ń sọ, wọ́n ò ní àrùn.
1: Àlà Ada fọ́kànlẹ̀ ìmọ̀ ni lógo ta.
0: Bùnmi mọ́lé dé mọ́lé kí n pọ́ kú fínfín lórúkọ tààrùn ń jẹ́. Pariwo mi síta kí n fi ọ̀lẹ̀.
1: Síta dàbí afá tó bá mi.
0: Ó kọ àrùn náà ni o.
1: Dàbí gbogbo tó bá mi jẹ́ òun láti àdá.
0: Ayé ẹ̀ mú wá fún yín bí àpẹẹrẹ. Erigi mi. Àwọn búrọ̀ọ̀sì ìgbàlódé tá a máa ń lò tí n bá ti fi fọnú lọ, ó lè bómi lérìgì nígbà míì tí n bá wá tètè yà sí. Yóò wá di pé yóò wá ní funfun kan báyìí, yóò wá máa nímí lára débi pé yóò wá di ibà sí ńlá. Dáìtì máa wò

jẹ́ ọmọ ayé yín gbogbo àlà kọjá yòówù kẹ máa là kọjá gbogbo ìrí kọjá yòókù kẹ máa rí kọjá gbogbo ohun kí ohun yòówù tí ò bá máa ṣẹlẹ̀

0: nítorí ipò rẹ ti ẹ dà ọ tẹ ẹ jọ pa business pọ ẹ jọ pò pọ ó dà ọ lọ wa ń ronú sí ẹni ọrẹ dà mọmọ bínú ẹni abínibí gan náà ń dani nílẹ ẹbò mi o.
1: Wọ́n fún mi lẹ́bùn lọ́kàn jọ̀kan ó ti wá fẹ́ dùn sọ́nù.
0: Àwọn onílara ń bẹ nílẹ̀ ẹ̀bò mi. Ìlara yìí ni ìlara yìí náà ni. Bá ṣe máa ń sọ pé ìlara ó lápò ó tún lábò. Ìlara yìí náà ni láwọn
1: ẹlòmíín. Mo kọ́ ní gba scholarship àlè ìkí máa yóò ní.
0: Ìṣòro wo ni ìwọ rò bó o ní? Olówó níṣòro. Alákọ́já wo ló ń là? Wàhálà ò níṣòro kankan o. Lọ́dọ̀ ìṣòro àwọn ẹlòmíín.
1: Kọ̀tà máa lè mú ní ọ̀nà.
0: Iwo ò tí rówó jẹun ò tí ò kíní kan ò lówó lọ dáadáa ni ìṣòro òwò ló ní. Mo fi ọlọ́run ọba tó ni mí tó ni ẹ̀mí mi búra. Mo ti rí fọ́nrán àwòrán ọkùnrin kan bíríkì léyà ni. Mo rí ẹlẹ́sẹ̀ kan ẹsẹ̀ kan péré ló ní síbí wọ́ lẹ́sẹ̀ méjì torí ọlọ́run wà láì tàláì súnmọ́ bè láì ẹsẹ̀ kan ṣoṣo ló ní o. Ó sì tó ń ṣe bíríkì léyà tí ń gbé búlọ́ọ̀kù pẹ̀lú crouch. Tí a máa ń fi bọ apá tí a máa fi ń ṣèkẹrin ìkẹta ẹsẹ̀ yìí tí a máa ń kà bọ apá méjèèjì yóò kì bọ apá méjèèjì yóò sì tún gbé búlọ̀kù lé orí. Ìṣòro owó wá ni ìwọ ní.

sẹ́yìn nígbà àgbọ́ níbẹ̀ yẹn torí bíbélì sọ pé bẹ́yìn bá nígbà àgbọ́ kódà kó kéré bíi ehoro mustard ẹ̀yìn yóò pàṣẹ fún àwọn òkè kí wọ́n sì dí òkè ó sì sì dí nítorí pé nígbà àgbọ́ ni ò sẹ́yìn nígbà àgbọ́ bẹ́ẹ̀ sí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn àtàwọn tí wọ́n tó máa gbọ́ nígbà tó bá ń repeat ààrẹ tá a bá ń fi fọ́nrán yìí káàkiri afẹ́fẹ́ kan ìfẹ́ kó mọ̀ kan di oko la ò sẹ́yìn nígbà àgbọ́ ẹ mọ̀ sọ gbogbo àlà kọjá mi gbogbo tí ń jẹyìn lọ́kàn tí ń dun ẹ̀yìn náà lọ́kàn tí ń dun yín tẹ́ ẹ lẹ́nìkan tẹ́ ẹ lè bá sọ ẹ mọ̀ sọ fún ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ sí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ò mọ̀wàdà ó lè jẹ́ pé wákàtí àti àsìkò rẹ̀ náà la wà yìí o kò sì sẹ́nu ẹni tọ́lọ́run ò lè gbà fi ṣàṣẹ báyẹ́nu mi lọ́lọ́run fi ṣàṣẹ ní àsìkò tá a wà yìí gbogbo tí ń jẹyìn lọ́kàn tí ń pòrúru ẹ̀mí yín tí ò jẹ́ lésùn tí ò jẹ́ léwó tó ti fẹ́ dá pa tẹ́ǹsàn tó fẹ́ dá sí ńlá ẹ mọ̀ sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn.

0: ọjọ́ ẹkún ìmí àtẹ̀yìn náà ti dópin wá ní sọkún máa ní jìyà máa ní jẹkúrò mọ́ o.
1: pẹ̀lú mọ́ jẹ́mú rẹ̀.
0: yóò tó èyí tó kù nínú ìgbésí ayé wa inú dẹ̀ra ìtùnú ìfọ̀kànbalẹ̀ láti lò. ẹnìkan tíṣẹ́ rẹ̀ ń jo àjúrẹ̀ yìí ń bẹ̀ wọn iṣẹ́ rẹ̀ gbọ́rọ̀ olúwa iṣẹ́ rẹ̀ gbọ́rọ̀ olúwa o. ẹyin kọ́ mọ̀ jó lo òkè ní ìsìn kọ́ mọ̀ jó àjúrẹ̀ yìí mọ́ kọ́ mọ̀ jó lo òkè kò mọ̀ jẹ́ olórí ọ̀hìn kò mọ̀ jẹ́ olórí o. ẹyin mo pàṣẹ ni torí pọ̀ mọ́ aláṣẹ ni èmi ń ṣe Adéyinka.

0: ẹnìkan tí ilé rẹ̀ ń da àrú ń bẹ̀ inú ilé rẹ̀ ìdílé rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o kínú ilé rẹ̀ ó máa tò láti ìsìn lọ.
1: Ọ̀rẹ́ mi gbẹ́jẹ́ ọ̀gbẹ́ o.
0: Ẹnìkan tó jẹ́ pé àìsàn ló ń bá àwọ̀ ìyá àjà lágọ̀ọ́ ara àgọ́ ara rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o káìsàn náà kó kúrò níbẹ̀ torí àti sọ nínú bíbélì wípé aya yìí ò pa àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù bojo sá kúrò níbi kọ́lọ́fín wọn. Mo pálàṣẹ ọmọ aláṣẹ lè mí ṣe kí gbogbo àwọn àìsàn náà kán máa jáde nínú àgọ́ ara rẹ̀ Adéyinka.

gbà gbọ́ pé olúwa náà ni olúwa ọlọ́run náà ni ọlọ́run ẹ wá gbọ́ o ewé ń jẹ́ oògùn wa tó jẹ́ bí ìdán kọ́ka iṣẹ́ agbára kan tó tó agbára ọlọ́run ọba olódùmarè náà ni lọ́lọ́lọ́ náà ló fàṣẹ sáré ewé tewé fi ń jẹ́ ó ló tún fàṣẹ sáré egbò tégbò náà fi ń jẹ́ o ṣùgbọ́n gbogbo agbára ní ayé àti ní ọ̀run ti olúwa ni ohun ti olúwa ni ilẹ̀ ayé ti olúwa ní ilé àti ẹkún rẹ ayé àti àwa tí a tẹ ẹdó sí inú rẹ nítorí tí ó fi ìdí rẹ kalẹ̀ sí etí òkun ó fi ìdí rẹ kalẹ̀ sórí òkun a tún fi kalẹ̀ sí àwọn ìṣàn omi tó dákẹ́ rọ́rọ́ ǹjẹ́ ta ni yóò gun orí òkè olúwa lọ ẹ̀yìn tèmi àbí ta ni yóò dúró ní ibi mímọ rẹ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni o. Tí kìí gbé ọkàn ara ẹ̀ sókè ní orí asán, asán bá ń sá, òfu ọjọ́ kejì ọjà. Tí kìí sì búra ẹ̀tàn, ó ní yóò rí ìbùkún gbà ní. Iyùn lọ́wọ́ Ọlọ́run ọba olódùmarè rẹ̀. Èyí ni ìran àwọn tí ń sàfẹ́rí ojúrere rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà, àní kí á gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ọ wọnú ilé náà. Wàtáwá ni ọba ògo yìí o, olúwa ọba tí ó pọ̀ ní ipa àti agbára, òun náà ni ọba ògo. Ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà, àní a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọnú ilé náà. Wàtá ni ọba ògo yìí, olúwa tí ó pọ̀ ní ipa àti agbára, òun náà ni ọba ògo. Ọ̀hún.

ori gbigba adua ni aro yi ni mo se nsoro lowo yi tani ori gbigba adua nigba te ba ngbo mi lowo boya aro leyin wa ni bi te wa ni abosan abale ta lo fe ri gbigba adua tani ori gbigba adua tani o ba oju anu olon pade leni yi nigba yi te ngbo mi lowo yi ni wakati ati asiko ni sinsin yi ni were 1-2 ta nsoro lowo yi ẹni tó bá mú gbàgbọ́ wá ni ò tó ń fi ìgbàgbọ́ tẹ̀lé mi. ẹni tí ò gbọ́kàn rẹ̀ sókè sí asán lásán. tí kìí búra ẹ̀tàn ó ní orí ìbùkún gbà lónìí o lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dàá ṣẹ̀dá rẹ̀. èyí ni àwọn tí ń sàfẹ́rí ojú rere ọ̀rọ̀ ọlọ́run jacob tí ń sàfẹ́rí ojú rere rẹ̀ ọlọ́run jacob ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba òkò kí ó wọnú ilé tí wọ́n ti ń gbọ́ mi lóòrọ̀ yìí wá o kí ọba òkò kọ́ dáwọ́lé ilé iṣẹ́ tí wọ́n ti ń gbóhùn mi láàárọ̀ yìí kí ọba òkò kí ó dáwọ́lé inú ọ̀dẹ̀ tí ó tòrò yìí tí wọ́n ti ń gbọ́ mi láàárọ̀ yìí kí ọba òkò kí ó dáwọ́lé ọkàn tí ń gbọ́ mi láàárọ̀ yìí kí ọba òkò kí ó dáwọ́lé

àìsàn yìí ti ń gbọ́ mi lọ yìí. Táìsàn kan ń bá àwọ̀ ọ̀tì mú nínú àgọ́ ara. Kí ọba ògbó kí ọ wọnú àgọ́ ara náà wá. Kí ó wá fi ìlera dípò àìlera tí ń bá wọn fínra. Ẹlòmíì ọ̀dá owó àwọn olókùnrin ń dá. Kọ́bọ̀ ògbó kí ó wọnú ilé ayé ìyàwó o. Kọ́dà owó ọmọ dá ọmọ o. Kọ́ ọmọ gbére kọ́ngbẹ́kọ́ngbẹ́ sí. Ẹlòmíì ìyàwó ló fẹ́ ní. Kọ́dà ìyàwó rere obìnrin rere lẹ́ẹ̀dọ̀ kọ́kọ́ mọ̀ dá ọmọ o. Lọ ní ìyàwó aláyọ̀ tiẹ̀. Mo pa láṣẹ mi torí pé ọmọ aláṣẹ lè ní.

0: ẹnì ká tó wà lórí ìdò bula ìsànbẹ̀rún kọ́ ọmọ tètè ó gba òmìnira kí ìlera ó dé kí ìlera ó dé kí ìlera ó dé ò kí àìsàn ó sá kúrò nínú àgọ́ ara rẹ̀ torí a ti sọ nínú bíbélì wípé aya yóò pa àwọn àlejò ó sì fi bẹ̀rù òjò sá kúrò níbi kọ́lọ́fín wọn mo pa láṣẹ o mo pa láṣẹ torí pọ̀ máa láṣẹ lè ní ṣe o Adéyinka.
1: Ìwọ lolúwa títí ayé ni wọ́n nìkan olùgbàlà mi. Ìwọ lolúwa.
0: Nítorí pé wọ́n nígbàgbọ́ Ọlọ́run ò wá bá mi ṣe eléyìí fún wọn o. Nítorí pé wọ́n nígbàgbọ́ wá bá mi ṣe eléyìí fún wọn bá mi ṣe fún wọn. Torí pé ẹ̀yin nígbàgbọ́ kó rí fún yín o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ́tọ̀ mọ́ gbọ́ mi gẹ́gẹ́ bí èrò ọkàn yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó ṣe rí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbà lérò kó rí fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó rí fún yín o nítorí pé ẹ ti nígbàgbọ́.

gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀ náà tó ní tí mo bá fọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, tí mo bá fọwọ́ kan ìpé ìgbé ti etí aṣọ Jésù Kristì, tí mo bá fi ọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, ara mi yóò sì yá gágágá. Jésù sì wò báyìí, ó sì sọ fún wípé torí pé wọ́n ní ti nígbàgbọ́, kó sì rí fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ̀. Bẹ́ẹ̀ náà ló sọ fún àwọn adẹ́tẹ̀ náà nígbà náà. Ó ní ìgbàgbọ́ yín ó mú yín lárada o, ìgbàgbọ́ tí yín náà ó mú yín lárada ń bẹ o. Bóyá dá owó ni o, fẹ́ mọ̀ bóyá dá owó ní ń dọ, bóyá nínú ìgbésí ayé rẹ ni, bóyá nínú ìdílé rẹ ni, bóyá lórí ọmọ ni, bóyá lórí aya, bóyá lórí ọkọ ni, ǹtí ẹ fẹ́ mọ̀, fẹ́ mọ̀ nǹkan ọ̀hún, bó ṣe yí, bó ṣe wù kó rí, kó gàǹgà tó lọ́dọ̀ tiẹ̀, kọ́ ọmọ àwọn pé bó ṣe rí tó gàǹgà yìí, ọmọ gangan ni, ǹtí ẹ fẹ́ mọ̀, fẹ́ mọ̀, ìgbàgbọ́ yín kó mú yín lára dá níbikíbi tẹ́ ẹ wà yín. Lọ́la wà láhá ó láwà lá kù wátá ilá ìbílá ilé ìlàzim. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run lójúmọ́jú, àwọn àgbàlagbà sì tún bọ̀, wọ́n ní afẹ́fẹ́ kan kì í fẹ́ òkómọ̀ kan gi okola ibi yòówù ká ẹ lé wà. Mo pálàṣẹ, mo sọ tàṣẹ tàṣẹ, tẹ bá ti lè gbọ ohùn mi, mo sọ tàṣẹ tàṣẹ, mo sọ tàṣẹ tàṣẹ, tẹ̀yìn bá ti nígbàgbọ́, mo pálàṣẹ ni tàṣẹ tàṣẹ, tẹ bá ti lè gbọ ohùn mi, mo sọ tàṣẹ tàṣẹ, mo sọ tàṣẹ tàṣẹ, tẹ̀yìn bá ti nígbàgbọ́, mo pálàṣẹ ni, mo pálàṣẹ ni alábá, tọ́dọ̀ mo aláṣẹ ni mò ń ṣe, wàlá ẹ̀ ọ́ la wàlá kù wátá, kí ilá abìlá abìlá sí.

0: www.ajisebioyoradio.com ẹṣẹ́ tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajisebioyo láàárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.
1: Ere wọlé tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ta bá sọ̀rọ̀ nípínlẹ̀ yìí jù àánú ọ̀rẹ́ mẹ̀kúnnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkèdára kẹ́hìndé mọ̀jì ní kẹjá fìbòyàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yè kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òpópónà tó yọ̀ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbòógbò la fi pẹ̀lú olùgbèjà mẹ̀kúnnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì òní gbẹ́sẹ̀ lé ẹ̀sùn ìjọba ìbílẹ̀ bí àwọn ará bíbí òkè ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbú wa lógúnlógún ẹ jẹ́ ká di ìbú wa lọ́gbọ̀n lọ́gbọ̀n fún ẹlẹ́yin jù àánú champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì dé olùgbèjà mẹ̀kúnnù dé AAC action action take it back.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni. Àjíṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ṣé ẹ gbàgbé ibi tí mo ti bẹ̀rẹ̀ ká tó lọ nínú àwọn àdúrà tá a ṣe lọ yẹn? Náà ni wípé quitters never wins and those who wins are the one who never quitted the race. Gbogbo ìyóhù kálejọ́ lọ máa là kọjá. Ẹni tó bá forí tó gbìyànjú tó forí tì dópin náà ni wọ́n sọ pé a ó gbàlà ohun yòówù tí àbá wa máa là kọjá. Ẹni gbàgbọ́ pé ń sọ ọmọ lóòkú bẹ́ẹ̀ ni o, wọn ò ní sin mọ́ bàbá àbí ẹ̀mọ́ ọmọ rẹ o, nǹkan ń ṣe bẹ́ẹ̀ ni wọn ò ní sin mọ́ bàbá àbí ọmọ rẹ. Ṣùgbọ́n nǹkan kan tí ìwé ká sọnù ni pé ká má sọ ìrètí nù, ká má sọ ìrètí nù. Depression really o, ó rí ilé o, àwọn tí a máa ń ronú àrò sódì wọn wà dáadáa o. Ṣùgbọ́n ẹ máa mọ̀ pé bá a ṣe wù ká máa la nǹkan kan kọjá tóun, bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀ pé bá ló lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ pé àárín láwà àárín ni o, àárín láwà bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni o. Ohun yòówù tí wọ́n ń wò kó le ó gàǹgà tí wọ́n ń là kọjá o, wàhálà àárín ni wọ́n tún wà. Táwọn ẹlòmíì tún burú ju tiẹ lọ, tó o bá rí tẹlòmíì ó tún burú ju tiẹ lọ. Ọlọ́run bá ń gbọ́. Mo fi ń ṣàlàyé ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé mo ti rí ẹni tó jẹ́ pé wọ́n ti gé ẹsẹ̀ rẹ̀ yọ kan. Crouch àbí olè ilé ìbò ń pè táwọn èèyàn máa fi ń rìn tí wọ́n máa ń kì í ba pá méjèèjì tí wọ́n kàn pákó báyìí. Iní fi ń rìn tó sì tún fi ń gbé búlọ̀ọ̀kù tó fi ń gbé eérú tí fi ń ṣe bíríkìlà. Ní tí mo rí ni tó ń ṣe bíríkìlà ó tó rí kan tó jẹ́ pé èyí tí mo rí yìí lé bọ́ọ̀lù òun ṣe ń ru búlọ̀ọ̀kù ni. Ìkan tó ń bẹ tó jẹ́ bíríkìlà àti tó ń mọlé lórí ilé, kí wọ́n ní wọ́n ń la kọjá. Ìwọ́ lẹ́sẹ̀ méjèèjì ọlápá méjèèjì kí wọ́n á là kọjá rẹ, kí ni ìdojúkọ rẹ tó wá fẹ́ fi ìrònú síra ẹ̀ léṣe. Ìrònú kò mọ̀ pé bí ìbínú náà ni, kò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ o. Bí ìbínú náà ni, tí ìbínú náà mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Ìrònú gangan náà kò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ o. Mi yóò kọ́ ọmọ là kọjá, àárín lọ wà wàhálà ẹ̀. Àwọn míì tún wọ́ ṣìtú tiẹ̀ lọ táwọn sì tún sọ pé alhamdulillah tó tún dúpẹ́ fún Ọlọ́run lórí ìwọ̀n tí Ọlọ́run bá ṣe fún wọn yẹn. Ìwọ wa ń rí jẹ, ò ń rí mo tó ń rí ná, ò ń rí lò ṣé kò tí ì tó ni. Tó bá ń gbìyànjú tó ń kún fún àdúrà yóò padà tó yóò ṣẹ́kù.

àwọn àgbà sì bọ̀, wọ́n ní ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín, ẹni tó ní ti bí kò nítọ̀ àwọn, ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín, lá ní nǹkan kan kì í ní wo ẹṣin.

0: èpè ní kolè ilẹ̀ dídà ní pọ̀ rẹ́. Alájọbí ní pàyè kan tó ṣe bí àṣẹ́dọwọ́ ilẹ̀ tá a jọ mọ̀ adíá fún ọ̀kàn lénú rún mọ́lẹ̀. Níjọ tí wọ́n ń jà àárọ̀dọ́ lójúmarè, àjọgbórí ilẹ̀ ajẹ́kù, àjọgbórí ilẹ̀ ajẹja, agbórí ilẹ̀ ajẹran, àjọgbórí ilẹ̀ ajẹkókò gbin àṣẹ́dọwọ́ ilẹ̀ tá a jọ mọ̀. Ǹjẹ́ mo dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi, ẹ máa dúpẹ́ títí yín náà níbẹ̀. Èmi dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi o. Torí báwa bá ń wò pé bákan lórí lọ́dọ̀
1: wọ́n.
0: Bẹ́ẹ̀ bá tún délẹ̀ ẹbọ mi, ẹ mọ̀ ṣáò dání, ẹ mọ̀ sọ pé alhamdulillah ni, alhamdulillah.

kẹrù mọ wọn bẹnu ṣe. Ọgọ́ òní ká mọ́ ṣáàmọ́ nǹkan ẹ bọ́ra. A ò ní gbọ́kú ẹ̀dán, a ò ní gbọ́kú rẹ̀lẹ̀.

ọdẹ odun bi njala fi akọmọ ba yin. Gbogbo ole nkọ sọwọ n ya, ẹ kú ijọ meji, ẹ kú ijọ mẹta.

ẹnì kan bí mi ó lẹ́ni tí ò bá wá lọ́mọ láyé tí ò bímọ láyé bó wá nírú wọn náà wọ́n sì lè mọ gbáyé lọ. Kárin ké ṣe bí ìdodo ẹ̀fọn. Àǹfààní wà, ààyè wà. Fẹ́ni tí ò bímọ náà láti mọ gbáyé lọ kárin ké.

0: ẹmọ bínú sí ni ẹyin tèmi o
1: ọ̀nà ọkún lọ́nà ọrún ni o
0: ẹ dákun tọ́jú ọlọ́run ẹmọ bínú. Kọ́ ìtọ́ máa mi kan ni mo sáré lọ dá lòun mò ń bọ̀ ná. Sẹ́ẹ̀ gbàgbé àkòrí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀. Mo ní àwọn ọ̀nà tí ẹ̀ lè gbà fi máa gbé ayé lọ kan ní kése bí ìdodo ẹ̀fọn. Sẹ́ẹ̀ sì gbàgbé pé mo ti yànnà náà ti èyí tó jẹ́ ti èyí tó rọ̀ mọ́dílé tí bàbá bá kú tọ́ máa ń bẹ̀ láyé nílẹ̀ mi fi gùn lẹ̀mí fi tọ́jọ́. Ikọ́ ń bẹ̀ nù o. Mo ní bíi méjì bíi mẹ́ta ló pín sí. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọbẹ̀ náà ni kí bàbá pàṣẹ kọ́ mo sì máa gbé ilé ayé. Tóun náà bá tún lọ tóun náà tún bímọ. Òun ni ó ti fi ibi tó lò ìlú tó lò dé. Ọmọ rẹ̀ ó tún kọ̀ nínú ibẹ̀ láti bẹ̀ wọn. Wọ́n á sọ pé àwọn tí wọn ò bímọ ń kọ́. Bàbá tí wọn ò bímọ ń kọ́ àwọn tí wọn ò lọmọ láyé ń kọ́. Táwọn náà ò lè gbáyé lọ kánrin kése bí ìdodo ẹ̀fọn. Mo ní ayé ń bẹ àǹfààní rẹ wà mò ń bọ̀ òun náà ni mo fẹ́ gbẹ́nu lé.
2: Ìràwọ̀ ìgbàdàn lẹ̀kọ́ sùn náà ọ̀fẹ́ gẹ̀gẹ̀ iwájú náà.

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ì pẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ bámbá bá wọn náà tún ṣe máa ń pòwé wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní ìgbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbà yùngbà tára di àwọn èèyàn mùkẹmùkẹ hàn-ín àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kí ni ò jẹ kí wọn gbàgbé muritala muhammadu nígbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ muritala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dé nú gbó mo bèrè kí ló ṣe gbó wọn ló lu gbó ló fa ayé sílẹ o láyélá ìlàlá o muritala muhammadu a ò rí mọ mo dé nú ọdàn mo bèrè kí ló sọdàn tọdàn mi títì wọn ní muritala muhammadu a ò rí mọ bá a ti ẹ gbọnjú bá kínní nígbà á bá orin yìí nílẹ. Mítò sí ní gbàgbé mi àti ẹ náà nù o. Mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajó kọ bí ẹni kìlọ̀ wà. Èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

0: Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Ara àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n pẹ́ tán, ṣùgbọ́n àwọn tí wọ́n máa live forever. Ayin làwọn tí wọ́n fi ìtàn lọ́lẹ̀, tí wọ́n fi ìyàn lọ́lẹ̀, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, fáwọn ẹnìkan, láwọn àsìkò kan, láwọn kan, òun kan, àwọn kan. Bó ti jẹ́ pé kọ̀rọ̀ ni a ti ṣe lóhun kan àwọn kan. Ṣùgbọ́n nínú ọkàn irúfẹ́ ẹni tí wọ́n sore náà fún, wọ́n mọ̀ gbébẹ̀ lọ́kàrin kése. Wọ́n ti ra plot of land, wọ́n ti ra estate, wọ́n rà á sínú ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ wà ńbẹ̀ lọ́kàrin kése. Bọ́rọ̀ bá tún ṣe bí ọ̀rọ̀, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, a mọ̀ gbọ́, mọ̀ jẹ́rìí lámọ̀yín. Tó bá ṣe pé lámọ̀rín bá ń bẹ ni, irú ẹ̀gbin yìí ò ní gùn mí o. Tó bá ṣe pé tàmọ̀dù àti làkàṣègbè ń bẹ ni, irú ìyà tó jẹ mí yìí ò mọ̀ ní jẹ mí. Mọ̀ jẹ́rìí wọn, wọ́n tún rántí rẹ̀ lọ́nu, àwòkọ rẹ̀ ò parí nu. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, àní irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tàn tí wọ́n ní ìtàn, wọ́n á máa gbáyé lọ kánrin kése bí ìdodo ẹ̀fọn. À ń bí bàbá wa Sunny Success Odùọlá láti UK lọ́hùn-ún bẹ̀hùn, ọmọ Ògúndàre, ọmọ wọn nílùú Ìbàdàn. Àwọn tí a nù ó, irú wọn, wọ́n ti tàn, wọ́n ti ní ìtàn, wọn ò lè tán láéláé. Ẹ̀yìn títí láéláé la mọ̀ ọ̀ràn ti wọn. Títí láéláé la mọ̀ ọ̀ràn ti wọn. Bẹ́ẹ̀ bá tún gbókọ̀ wọn níbòmíì, ẹ mọ̀ yóò máa ríǹgì bẹ́ẹ̀lì létí yín pé mo ti gbókọ̀ yìí rí. Ẹni kan ní Ajíṣe bí Ọ̀yọ́ online radio mo ti gbókọ̀ àwọn ẹni yìí rí. Wọ́n tàn, wọ́n ní ìtàn, wọn ò lè tán láéláé o, wọ́n máa tàn ní títí láéláé.
1: We are the kind to live for.
0: Bàbá Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà. Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà. Kíni wọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fi ní gbàgbé tiẹ̀ náà? Ṣé dàrúdàpọ̀ ni wọ́n fi máa rántí rẹ ni? Abá àwọn orí oníládá tó o bá ṣe, àwọn èèyàn tó o fà lọ́wọ́ lókè, àwọn ọmọ tí wọ́n ṣubú tó gbé dìde. Èyí ṣe èyí ṣàdédé wà láéláé o. Ṣé ẹ gbàgbé alákọ̀ọ́kọ́? Ó náà ni bíná bá kú ife eru bojú ni o. Ọmọ ẹni a sì máa tún gbáyé lọ lẹ́yìn ẹni. Àìmọye àwọn ọmọ ẹlòmíì tí wọ́n ti bókọ bàbá wọn jẹ́ lẹ́yìn ikú bàbá wọn. A ní ká ṣe dáadáa, ká ṣe dáadáa, ká máa ṣe dáadáa. Owó Abiola làwọn ẹlòmíì nílé. Wọ́n fẹ́ lówó bí Dangote làwọn ẹlòmíì nílé ni òjò wọn gbádùn. Àwọn míì fẹ́ dàbí Elon Musk lamẹ́ríkà ni o. Ní òjò wọn gbádùn ni wọ́n kó wàhálà ayé ìléyà débi pé a ń fi ojoojúmọ́ kó ọ̀rọ̀ jọ. Bíbélì sì bọ̀, ó ní àwọn aṣèrè wọ̀nyí, àwọn àdèdèrín bù yìí, wọ́n ń kó ọ̀rọ̀ jọ, wọn kò sì mọ ẹni tí ó na. Mo ń ka nípa ìtàn lọ́ọ̀yà kan Lẹ́kọ̀ọ́ tó pọ́púlà tó gbajúgbajà dáadáa káàkiri Nàìjíríà. Nígbà tó kú tán, lẹ́yìn ikú rẹ̀, gbogbo àwọn ọmọ yìí púpọ̀ nínú wọn lọ́ọ̀yà làwọn náà. Bàbá di à ń jà sógun. Bẹ́ẹ̀ bá máa dúró wàhálà tí wọ́n ń fà lẹ́yìn ikú bàbá wọn. Nígbà tí property pọ̀, business pọ̀, ọmọ pọ̀, ìyàwó pọ̀. Bí ìyàwó ti ẹ̀ pọ̀ yàn rántí dáadáa, bóyá ìyàwó kan náà ni. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí náà kọyìn síra wọn, náà ń bára wọn jà. Ilé ẹjọ́ lè ní lọ́la ni o. Wọ́n ń wọ orúkọ bàbá wọn lẹ̀ túrútú.

bẹ́. Má bá dé àyín, olórin lọ́tún ló sì, wọ́n mọ kọrin kíni. Abiola Kasimo wo, Kai Abiola. Odebose Nde Basorun Abiola. Ọ̀rẹ́ Aláàfin Cash Abiola. Tapapatapapapapa. Ó gbóná bí ẹlẹ́gbọ̀n sọ̀kànà sọ̀kànà ó gbóná ẹlẹ́gbọ̀n ẹ̀ ló gbóná. Tapapata pipipipa pipipipa. Mo ti ẹ̀jẹ̀ pé àwa sì kéré dáadáa púpọ̀ láwọn àsìkò tá à ń wí ṣùgbọ́n àwa náà bórin yìí. Mo sì bá Abiola, mo bá Abiola dáadáa. Mo bá a nígbà tí wọ́n fi mú ìtàn sọ sínú túbú, mo bá Abiola o. Wọ́n ní ẹsẹ̀ gìrì níbi àńjọ̀fẹ́, nílé àńjọ̀fẹ́. Ẹsẹ̀ gìrì nílé àńjọ̀fẹ́. Ṣé ẹ mọ ẹ̀gbá Màlúsà bí? Agbòǹgbò Àkàlà. Kí ni ò jẹ́ kí orúkọ Lisa bí ó parun? Ńgbà tó gba tó jàjà òmìnira fún àwọn ọmọ ìlú rẹ̀ ni. Láyé ìgbà tí Ọ̀yọ́ Empire fi wà tó fi ń rìnrìn dáadáa látọ̀yọ́ wa ààyín. Ní wọ́n ti máa ń fi ajẹ́lẹ̀ ránṣẹ́ sí wọn ní ẹ̀gbá lọ́hún gbogbo abẹ́òkúta tí èdè jẹ̀bú. Ìwé ń gbà tó wò ó pé àwọn ajẹ́lẹ̀ yìí ayé fanlétẹ̀ ntutọ́ ni wọ́n máa ń jẹ ní ayé ìgbà náà. Ìyàtọ̀ àwọn ipò wọ́n á gbẹ́sẹ̀ lé ìyàwó ń yàwó gbẹ́sẹ̀ lóko lóko. Gbogbo iṣẹ́ tí kábíyèsí ọ̀ràn wọn ni wọ́n máa ń jẹ́ lọ́hún ayé fanlétẹ̀ ntutọ́. Tí ẹ̀rú sì wà dáadáa ńgbà wọ́n bẹ̀rù Ọ̀yọ́ wọ́n bẹ̀rù Aláàfin. Kó tó dé wípé Lisa bí tó ń dàbí Sunday Igbòho, òun dàbí Sunday Igbòho of present day. Ó jàjàǹgbà àjàgbára, ó lé àwọn ajẹ́lẹ̀, ó lé wọn kàbàkàbà, wọ́n sáré kàbàkàbà, ó lé wọn sáré ẹsẹ̀ wọn ò tólẹ̀. Wọ́n ṣàjàjà àjàǹgbara òmìnira fún àwọn èèyàn rẹ̀. Nílò kọ Lisa bí òfin parun ò kéé ṣe pé Lisa bí ni wọ́n ń pe ẹ̀gbá. Wọ́n kí ń ki ẹ̀gbá mọ́ Lisa bí tẹ́lẹ̀. Ìgbà tó jàjàǹgbara. Wọ́n bá ní àwọn ọmọ Oòdùà ọmọ Sunday Igbòho. Kò yé yí. Yorùbá Nation ọmọ Sunday Igbòho. Nítòsí nígbàgbé Sunday Igbòho náà torí pò ti fi yàn lọ́lẹ̀. Ó rẹ́gísítà orúkọ rẹ̀ nínú ọkàn àwọn èèyàn. Atẹnudẹ́nu àwọn ọmọ àrọ́mọdọ́mọ wọ́n sì mọ bá ìtàn náà ńlẹ̀. Ló kọ Sunday náà bá ní parun. Ọmọ gbọ́ Sunday nígbòho. Ọmọ Igbòho ọ̀sà. Sunday Igbòho ọ̀sà Bàbá Dami. Ọkọ Ayọ̀mídé. Àbí Bàbá Ayọ̀mídé ni ọkọ Dami. Mo fẹ́ gbèsè ra wọn yìí mọ bó ṣe jẹ́ mọ́. Ṣùgbọ́n ẹ sá ti mọ bó ṣe ń lọ. Ẹ ti mọ nǹkan tí mò ń sọ. Ó ti rẹ́gísà ọkọ rẹ̀. Ó ti fi iyùn lọ́lẹ̀. Ọkọ rẹ̀ ń bẹ nínú ọkàn kálukú wa. Àbí ta ni ó sọ pé wọn ọmọ Sunday ọmọ wọn ní Igbòho. Sunday Igbòho ṣà. Akínkanjú. Akọni takuntakun níwájú ogun. Wọ́n fẹ́ pọ̀n Lisa Ejo pínpínpín. Sunday náà ní jẹ́bẹ̀. Igbòho ṣà. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí mo dákọ lọ lẹ́ẹ̀kan, Ṣàmínú ọmọ Adépọ̀jù Fátà Ìbándélé Olúṣọlá. Bẹ́ẹ̀ làwọn bàbá Fatai Lamidi. Bàbá Bàṣírò Adéníran Adéníyì Àṣírò Ahmadu Adéníyì Madam Fúnmi Kẹ́mi Mr. Yusuf Artist Michael Awúsọ́lá Angelo láti ìlú Àbújá. Afọlábí Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya. Bàbá Bàṣírò ọmọ Adéníran. Púpọ̀ àwọn bàbá yìí. Sunny Success Odúọlá. Ọmọ Ògúndàre nílùú London lọ́hún. Gbogbo àwọn wọ̀nyí wọ́n ti fi yùn lọ́lẹ̀ ní ọkàn tèmi náà lókàn ọ̀yà tèmi náà. Mo sì mọ̀ pé tẹ̀yìn gan bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá tún gbọ́ orúkọ ọrú wọn. Ẹ ní àwọn àdúgbò kan níbòmíì ẹ máa mọ̀ pé ẹ ti gbọ́ orúkọ yìí rí nìkan. Orúkọ yìí rí ngì bẹ́ẹ̀ ni. Ni mo ṣe máa ń sọ pé
mo se wo ka pe laye ogun meta pere ni pin wa o nje ta ba je sinu.

ẹ mọ bínú àwọn mẹrin ni àwọn mẹrin ni àwọn mẹrin ni kì í sàwọn mẹta. Ní ọdún 1999 ni wọ́n àìjá kiri, 1993 ẹ mọ bínú ní ọdún 1993 ni wọ́n àìjá kiri Nigeria Airways. Ṣébí Nigeria sì ń ọpírètì wọ́n sì ní Airways nígbà yẹn Nigeria Airways. Ní ọjọ́ Monday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1993 ní gbogbo ìgbà tí June 12 election tí wọ́n tó sì ń gbóná lọ́wọ́ tó ń horu gé gbogbo ìgbà ni o. Àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ́ ni wọ́n nígbà náà. Alákọ̀ọ́kọ́ nínú wọn náà ni Richard Ajibola Ogunderu. Richard Ajibola Ogunderu bí Ogunderu sì ni Ogunderu tàbí Ogunderu. Richard Ajibola Ogunderu àti Kabiru Adenuga. Kabiru Adenuga, Bennett Oluwadaisi àti Kenny Razaki Lawal. Ajẹ́ni tó dá orúkọ wọn lẹ́ẹ̀kan sí torí ẹ ti fẹ́ mọ gbàgbé wọn kò sì yẹ ká gbàgbé irú wọn o. Bó ti àjẹ́ pé má ṣe ajá kí wọn ò dá ṣùgbọ́n wọ́n ṣe fún democracy ní nígbà náà láti fi ẹ̀hónú tiwọn náà hàn. Richard Ajibola Ogunderu Ogunderu sì ni Kabiru Adenuga, Bennett Oluwadaisi àti Kenny Razaki Lawal. Kenny Razaki Lawal wọ́n hijacki wọ́n já bàálù tí ń lọ sí ìlú Abuja wọ́n hijacki rẹ̀ wọ́n jàgbà wọ́n sì divert rẹ̀ lọ sí Niger Republic èyí tó dàgbà jù nínú wọn èyí tó dàgbà jù bí èpò ni ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n òun ni Ajibola Ogunderu Ajibola Ogunderu Ajibola Ogunderu òun ni wọ́n ní ọmọ ọdún mọ́kàndínlógún ní àsìkò ní ọdún 1993 ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún 1993 nígbàtí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ Ogunderu yẹn ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún náà ọmọ kékèké tí wọ́n jàjà ìjà lára ìfẹ̀hónú hàn ìjàngbara fún ti ìbò MKO Abiola tí wọ́n jẹ́ kí Abiola kó bọ́ sípò ní ọdún 1993 ẹ mọ́ gbàgbé wọn ẹ̀jẹ̀ ń dákọ̀ wọn lẹ́ẹ̀kan sí kí n tó bẹ́gi dínà ọ̀nà tọ̀dọ̀ wọn. Alákọ̀ọ́kọ́ ni Richard Ajibola Ogunderu, Kabiru Adenuga, Bennett Oluwadaisi pẹ̀lú Kenny Razaki Lawal. Kenny Razaki Lawal ẹni tí ò bá gbọ́ rí ẹ ti gbọ́ láàárọ̀ iná nù o.

yẹ tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí ọ̀yọ́ line radio náà ní bábá wọn. Nínú kágbóhùn sáfẹ́fẹ́ àlẹ́lẹ́gbẹ́. Ajíṣe bí ọ̀yọ́ online radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

ká máa ràn yàn lọ́wọ́, ká máa ṣe dáadáa. Wàláì ó lérè púpọ̀. Bọ́lá ń bá tún ní kí bàbá yìí ó tan jẹnẹrétọ̀ láàárọ̀. Yín tún gbabẹ̀ lọ, mo tún lọ ṣáàjì mú òkú síná o. A ò níná láti jẹ tàbí jẹrin nílẹ̀ yìí o. Epo tún fẹ́ wọ́n díẹ̀. Ní gbogbo ẹ̀ bá rọ́ọ̀lù ra wọn. Kọ́lọ̀n ó ṣàánú. Nàìjíríà tá a bára wa nù. Ká tún máa bẹ lọ́n ti ná lọ́rùn, kọ́lọ̀n jẹ́ wọn múná dé. Ibi tí gbogbo wa tá a jọba Nàìjíríà jẹ́ dé nù o. A ní àwọn ará àdúgbò rẹ ṣé wọ́n lè fọ́ sọ̀yà tí wọ́n lè ṣàdúrà fún ọ. Báwọn ń jẹ lára bàbá yìí. A ní bàbá kan tún bẹ ládùúgbò wa, Awoyinka la máa ń pokọ tiẹ̀ náà. Mr. Awoyinka. Lára àwọn tí wọ́n mójútó ọ̀nà tó wo àdúgbò wa tí ò jẹ́ kó ti bàjẹ́ tó rágbàrá ti fẹ́ ba gbogbo ọ̀nà jẹ́ ládùúgbò wa o. Ọ̀kan lára wọn ní sí. Ìgbà tó lọ Àbújá amọ̀rírì rẹ̀. Tí bàbá bá tún ti Àbújá dé tó bá tún wá wo àwọn ìyàwó àtàwọn ọmọ. Yóò tún rí fóun ṣiṣẹ́ lórí ọ̀nà yìí. Níjó ní ìná ní ọdún tó lọ tí bàbá wálé Krismas. Kírísítẹ́n ni bàbá yìí o. Tí bàbá wálé Krismas, ó tún pe àwọn èèyàn jọ lára àwọn àtẹ́jọ gbé àdúgbò pé òun fẹ́ ṣe kínní yìí o tóun bá tún rẹ́yìn fún un lọ́wọ́. Láwọn míì náà tún dáwọ́ sìmẹ́ǹtì. Irú Mani àti Moni máa ń tan jẹnẹrétọ̀ tá a máa ń ṣáàjì mbẹ̀. Ó náà gbé sìmẹ́ǹtì báàgì méjì ilẹ̀. Bàbá kan náà nísàlẹ̀ tílé tiẹ̀ wà nísàlẹ̀. Ó náà gbé sìmẹ́ǹtì lẹ̀. Bàbá Awoyinka náà fi sìmẹ́ǹtì fún. Bàbá Bíríkì Léyà, ó náà fi ara rẹ̀ lẹ̀ pẹ̀lú àwọn ọmọọṣẹ́ rẹ̀. Ná bá fi sìmẹ́ǹtì ná tóbi tún ọ̀nà sí díẹ̀. Kí wọ́n lè máa rí ọkọ̀ gbé kọjá ní àdúgbò wa tí àgbàrá ti bàjẹ́. Tó jẹ́ pé yangí wọ́n gan wọ̀n gan lọ́wọ́ à ń bẹ̀. Bá a ṣe ń ròyìn wọn yìí táwọn èèyàn ó tún máa sọ lẹ́yìn wọn. Ẹ mọ̀ gbọ́ tọ́ ẹ pé lámọ̀ yín ń bẹ láyé ni. Ọ̀nà wa tó bàjẹ́ yìí nígbà tí bàbá yìí ò bá tún sí mbẹ̀ mọ́ tẹ́ bá dàgbà tán tún rebi àgbá rè. Àní ọ̀nà wa tó bàjẹ́ yìí mo jẹ́rìí lámọ̀ yín. Ọwọ́ pé ó sì wà láyé gan tó yẹ pé ìlú Àbújá ni iṣẹ́ gbé lọ. Àmọ́ mo jẹ́rìí Awoyinka tí bá ń bẹ̀ ń lẹ ni ọ̀nà wa yìí ò ní bàjẹ́ báyìí. Kí ni wọ́n máa sọ ládùúgbò rẹ nípa tiẹ̀ náà tó ń gbọ́ mi lọ́wọ́ láàárọ̀ yìí? Ṣé dáadáa wọ́n máa sọ nípa rẹ? Àbá burú àbá ìdá. Àwọn míì wọ́n ti fi ìwà wọn ba àdúgbò jẹ́. A níbẹ̀ bára ẹni tí ń kọ́ ọmọ kékeré mọ́ra. Ó jẹ́ pípé ń lọ níbí òun àtàwọn ọmọ wẹrẹ ni. Bí ń bọ̀ níbí òun àtàwọn ọmọ wẹrẹ ni. Ó bẹ̀ àwọn àgbàlagbà wọ́n tún máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa náà ni. Ó gbà wípé agbálagbà ní ń bà ní tòlú ọmọ kékèké ní ń bà ní tún lè bàbá ẹni ṣe. Ó kó gbogbo wọn mára. Kí ni òjé káwa káyé parúkọ pariwo dárúkọ àwọn alátìlẹyìn wa? Kí ni òjé káyé dákọ wọn? Kí ni òjé káyé kiriwo pariwo wọn? Gbogbo àwọn tẹ́ máa ń sọ̀pọ̀tì wà tí wọ́n máa ń ràn wá lọ́wọ́. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́. Ọ̀nà òní dímọ̀ yín o, ọ̀nà ìdímọ̀ lọ́kọ́, ọ̀nà ìdímọ̀ ládàá o. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa. Torí àwa ń tia, ọmọ àtàpátá dìde làwa. Ọmọ àtàpátá dìde làwa. Àtún tí dìde dáadáa. Ọlọ́run já dìde. Kóríwọ́ kàn kì. Ṣùgbọ́n ọpọlọ yìí ń bẹ. Ẹ̀yin náà mọ̀ kò tí ẹ̀ dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ń jánu. Ẹ̀yin náà mọ̀ pé làákàyìí wà. Ọgbọ́n ń bẹ ìmọ̀ ìjìnlẹ̀ ń bẹ o. Ọ̀pọ̀lọ́ wà. Èyí tá a dálẹ̀ yìí, a tún dálẹ̀ láti fi máa fọn rere. Ìlú Ọ̀yọ́ ni. Gbogbo ìgbà tí iléeṣẹ́ rédíò bá wá ń pọ̀ tó tún ń dé dáadáa sí Lọ́yọ́, wọ́n sì máa rántí àjíṣe bí Ọ̀yọ́ rédíò. Tẹ́ bá ti wá ń rántí rẹ̀, wọ́n máa ní lẹ́yìn nǹka pẹ̀ ń bọ̀ bí àwọ̀ erin ajé àlú Ọ̀yọ́. Wọ́n jẹ́ èyí rẹ̀ tó bá ṣe pé tó ń bẹ ni. Nígbà tá a bá dàgbà tá a bá rí bí àgbá rè, wọ́n tún máa sọ lẹ́yìn wa bí bá ń bẹ ni. Mo jẹ́rìí rẹ̀ yóò ti sọ ọ̀rọ̀ wa sórí afẹ́fẹ́ o. Yóò ti ṣe báyìí. Báwa gan bá àtúnṣe tí nígá tá a ti nígo. Àwa gan tún ní pààtì tá à ń ṣe lára àwọn èèyàn. Ọlọ́run bá ń gbọ́, wọ́n mọ rírì wa. Ọlọ́run bá ń gbọ́. Kí pàṣẹ mi ọmọ sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n sáré mú ọ̀rọ̀ kékeré kan wá. Bàbá kan nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ rẹ̀ ládùúgbò wa. Ó kọ́lé rẹ̀ tán, ó tún kọ́ mọ́ṣáláṣí tìlẹ́gbẹ̀ẹ́ kí tí ìparí ilé rẹ̀ hùn tó tún fi kọ́ mọ́ṣáláṣí. Ó kọ́ mọ́ṣáláṣí lórúkọ àwọn òbí rẹ̀ tí wọ́n ti jẹ́ ọlọ́run pè é. Pé kí ládàá ju àládàá sàárà kọ́ máa bá wọn. Gbogbo wa làwa ń jàǹbà níbẹ̀, à ń kírun ńbẹ̀ ládùúgbò. Ọwọ́ àti sáfẹ́rẹ́ díẹ̀ kò sówó lọ́wọ́ bàbá tàwọn èèyàn mọ́.
ko sowo lowo baba tan wi mo ki olorun oba olojo ni tinu tinu mo fi nse adua yi o gbugba ko lo baba yi kono ko tun da pada fun ko da pada fun o nitori eyan daada ni eyin to ba to je pe to lowo lo ko lowo la awon eyan gbadun re ni wallahi ninu awon ta jo wa ma nkirun ninu masala si ta nso yi okunrin kan be to na wa nkirun o kese ko wa sadugo wa ni o wa je okan lara awon ti won ti sise pelu baba onile yiri ngba ti baba yi fi lowo lowo injo kan leyin baba yi ni ke se soju re baba yi o si nbe o ta pe boya tori pe o fe ma se siari mi loju re ni lo wa kenu bo lo royin baba ta n wi pe nigba to wo fi nbe lowo baba yi pe yin adaada ni pe awa ise edunu baba yi ma n se nigba na baba yi ti run down ni

tán láàrin ó tún fi dé padà ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ ọlọ́run bá ń gbé orí rẹ̀ sókè bá ń gbé ọwọ́ rẹ̀ sókè tinútinú ni mo fi ń ṣe àdúrà yìí kí ọlọ́run kí ó gba àdúrà náà kó tún bá ń gbé orí rẹ̀ sókè lọ́kùnrin yìí ló bá ń ròyìn èmi ò gba sílẹ̀ márùn lọ́wọ́ bàbá yìí rí o ṣùgbọ́n mọ́sálásí tó kọ́ à ń jàǹfààní rẹ̀ ládùúgbò ọkùnrin yìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ó nígbà tí bàbá yìí tí wọ́n fi ń kó ìdú lọ sẹ́kọ̀ọ́ látọ̀yọ́ nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí ó ní táwọn jẹ́ ọmọ ṣẹ́ bàbá yìí táwọn náà bá tẹ̀lé ìdú jọ kéékèèké táwọn kó jọ táwọn náà tó gbé sọ́kọ̀ báwọn fẹ́ lọ tà lẹ́kọ̀ọ́ táwọn náà obìnrin ṣe ń yí díẹ̀ ẹ mọ báwọn ọmọ ṣẹ́ náà ṣe máa ń ṣe o táwọn náà fi máa wá tọrọ kọ́bọ̀ tí wọ́n fi máa ń rówó rabàtà rapátá rakọ́mú ra singlẹ̀tì ra gbogbo ẹ̀ táwọn náà fi máa ń ṣalárin dé. ó ní bàbá yìí tọ́ bá rí yóò ṣe bí èkó ń rí ni kì í gbà lọ́wọ́ àwọn yóò ní ẹ fi wọ́n lẹ̀ bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ń sọ ní ṣùgbọ́n tó bá yẹ pé yàrá bàbá ni yàrá bàbá ó gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n bàbá ń tiẹ̀ bàbá ò ní gbà bàbá ó ṣe bí èkó ń rí ni yóò ní wọ́n fi wọ́n lẹ̀ ni àwọn náà ta ẹ̀dùn yìí. ẹyin bàbá yìí ni ó ti ń sọ̀rọ̀ yìí o ó sọ lójú rẹ̀ tá a pè bọ́yá sí àárín mi ní ṣe. bàbá yìí ti po kọ́lọ̀ kó tún bá ń dá gbogbo àkólọ rẹ̀ padà kó ṣe àforíjìn àwọn àìṣedéédé rẹ̀ kọ́ wá dá ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ padà wá kó gbé orí tèmi náà sókè ọlọ́run torí ibi a bá ti ń tọ́jú aláìsàn náà láti tọ́jú ara ẹni. ṣé ìwọ náà ó rẹ nìkan máa jẹ́rìí lẹ́yìn rẹ báyìí pé èèyàn dáadáa ní ọ́ tí ò ń ṣe dáadáa tó dẹ́ni tí ò bá ṣe dáadáa àwọn èèyàn ò ní fi dáadáa ròyìn rẹ o lèmi fi ń jẹ́ ká ṣáà máa ṣe dáadáa o. ni mo tún ṣe máa ń pa òwe kí ká pàjù bá lẹ̀ dé sọ àlọ́lọ́ kájú ọkọ tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ nítorí ẹ̀nìkọ́ nítorí ọ̀la ni o torí àrọ́bá gbogbo wa ládì tán o irúfẹ́ ẹ̀tàn tá a bá dì lẹ́yìn ìwọ ọ̀la náà ni o iṣẹ́ tá à ń ṣe lónìí ni ó jẹ́ ni ó fa ṣe okùnfà irúfẹ́ ẹ̀tàn tá a dì lẹ́yìn ìwọ ọ̀la. àná ni bàbá yìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tá à ń sọ yìí o ní nímí àwọn èèyàn ń ròyìn rẹ̀ yìí o ó tún kọ́ mọ́sálásí wàhálà ilé rẹ̀ kì tún ti kọ́ parí o kò tí ì rówó ṣe àwọn sílì inú ilé yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún lówó tó fi ra jálóore tó fi ṣe sílì inú ilé yìí nínú òtútù kó tún ti rówó ṣe àwọn wíńdò ilé yìí nígbà tí nǹkan kò jọra wọn fún dáadáa mọ́ tipátipá gan náà fi ń rówó jẹun ẹgẹ́ kí n tó wá mú kan wá tí mo fẹ́ sọ bàbá yìí kì í tún wá fọ̀rọ̀ rẹ̀ pamọ́ kọ́lọ́ dáríje mi tó bá ṣe pẹ́sẹ̀ ní ìṣerégún o torí ọlọ́run a wá wà nínú mọ́sálásí ní jòní láàárọ̀ jòní bọ́yọ́sẹ̀ tó lọ ni lọ́rọ́ wá ṣe bí ọ̀rọ̀ bàbá yìí sọ pé aṣọ ńlá kọ́lẹ̀ èèyàn ńlá ọ̀rọ̀ kan lásọ tàbí sọ débẹ̀ ni bàbá yìí ó wá ń sọ nǹkan tá a fi jọ ṣe papọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ibi kéèyàn má máa fi ojú kíní kan wọ ẹnìkan bẹ́ẹ̀nìkan ni ò lè ràn yàn lọ́wọ́ kéèyàn má máa fojú rẹ̀ wọ ẹnìkan. ó wá ń sọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bí ìwà àti báwọn èèyàn nínú mọ́sálásí láàárọ̀ ìjọ yìí. bàbá kan ló bá wa èmi àti ẹ̀ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́sálásí tá a bá ti parí kírun tán àbá ṣe kí ní tán á máa rojọ́ ni níbi mọ́sálásí èmi àti ẹ̀ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnira ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì lóde kọ́lọ̀ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ni o mọ́kàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá yìí bó ṣe sọ gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó ń gangan ṣe sọ fáwọn èèyàn nínú mọ́sálásí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà nàárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́sálásí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni ló dé lọ́ bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni lọ́ bá pe bàbá sẹ́gbẹ́ èmi ò kúkú mọ tí ó sọ fún bàbá ṣùgbọ́n mi bàbá ti ń dá lóhùn pé wà láì tà láì mo fi ọlọ́ọ̀bá fura ó sì sílè márùn lọ́wọ́ mi ni mo ti gbọ́.

0: ọkùnrin wa fẹ́ yí ẹyin po gbọ́n mo gbọ́ pé bí pé n tó ń sọ ni pé kò sí nǹkan kan tó wọ́n jẹ láàárọ̀ ìyàwó àtàwọn ọmọ pé lòun fi bọ́ta pé àìdákẹ́kú àìwòsùnsùnsùn dáràn béèyàn bá sì dákẹ́ tara rẹ̀ ó bà dákẹ́ lòun bá fi jáde bó ṣe wá rí bàbá tí ó rí pé bàbá lómi láwó pé ọkùnrin yìí kan wà lọ́dọ̀ rẹ̀ kọ́ lọ dáríjì mi dáyẹ gbẹ́sẹ̀ ni yìnyín bí sèrè gún ò torí ọlọ́run bó ṣe wá fẹ́ yẹ̀yìn pé ńgbà bàbá ti sọ fún pé sílẹ̀ márùn-ún kò sí lọ́wọ́ àwọn náà o ọkàn rí báyìí ni o kò sówó lọ́wọ́ àwọn náà o bàbá pè é kò sí sówó gidi kan lèmi náà fún o mo fún lápò kan pé kó máa mú àpò kan lọ inú rẹ̀ dùn tó bá lọ bàbá yìí náà tóun wà lẹ́gbẹ̀ẹ́ mi kọ́ lọ́n dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ mo fóun náà ní 500 ọlọ́run ní kọ́ bá owó lọ́wọ́ mi náà láàárọ̀ ni bàbá yìí wá fi ń sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí pé nígbà tó rí mi ó sì bí mi ga ní lówó lọ́wọ́ àṣé ó dàbí ẹ̀rín ni kì í ṣe bí ẹ̀rín ẹ̀dàkùn torí ọlọ́run má kọ́ ọ̀rọ̀ tí mò ń sọ dànù bàbá yìí wá sọ̀rọ̀ wípé aṣọ ńlá kọ́ lè yàn ńlá o ó fi èmi lẹ̀ ó ní ó fi ẹni yìí lẹ̀ ọ wá wá bá ẹ̀mí tó wò pé ẹni tí ó lówó lọ tí ó ràn lọ́wọ́ ni kò mọ̀ pé ẹni tí ó tiẹ̀ tí ó ṣàánú ni ó ní bó ṣe fún ẹni yìí lówó tán ló tún fèmí náà lówó. Bó jẹ́ lẹ́yìn mi náà bí ó ṣe máa sọ́nu bí ó ṣe máa sọ́nu ìhùn wá fi ṣeré gun o torí àwa náà ń tọrọ ni wọ́n ń fún àwa náà ni o ṣùgbọ́n látàrí àtìlẹyìn tí lọ́jẹ́ káwa náà lè ṣe irú eléyìí o èmi náà ń ṣe eléyìí ní orúkọ ẹ̀yìn alátìlẹyìn wa ni o gbogbo ẹ̀yìn tẹ́ máa ń ràn wá lọ gbogbo ẹ̀yìn tẹ́ máa ń gbéṣẹ́ fún wa tẹ́ máa ń gbéṣẹ́ fún wa iṣẹ́ bẹ́ẹ̀dẹ̀ jingu jingu gbogbo ẹ̀yìn tẹ́ máa ń bùn wá lówó owó dátà tí mo ṣe máa ń dá akọ̀ yín bàbá Fàtá Ìlàmídì lọ́wọ́ Londo State Madam Fúnmi Kẹ́mi nílùú Ìbàdàn Artist Michael Awúsọ́lá Angelo láti ìlú Àbújá Afolábí Nurudeen Aláró láti orílẹ̀-èdè Libya bàbá Bàṣírò ọmọ Adéníran láti ìlú Èkó Adéníyì Ahmadu Asiru Asiru Ahmadu Adéníyì láti ìlú Pàpó Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ lọ́pàbọ̀dé hospital lọ́yọ̀ wa níbí ọmọ Ìbàdàn nílé Obíyọ̀lé bàbá Bàṣírò Adéníran ọmọọba láti gbòlùmú ìdínì Adékúnlé bàbá mi tí mo tún mọ̀ ń ké sí tí mo bá ti fa jọ̀gọ̀ Evangelist Moses Àkàndé Akíntúndé bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà ọmọ wọn lẹ́rù wà ó jókòó agbẹ́dúdú orí òkèlé bàbá mi Fàtá Ìbàndélé Olúṣọlá lamẹ́ríkà Miriam Sinkins Adéṣẹ́wà Adépọ̀jù lamẹ́ríkà bàbá dáadáa yìí Sunny Success Odúọlá ọmọ Ògúndàre ní United Kingdom lọ́hún gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa tẹ́ máa ràn wá lọ́wọ́ ọlọ́run ọba yóò máa ran ẹ̀yìn náà lọ́wọ́ abudí ní tómi òkun abudí ní tómi ọ̀sà gbogbo owó tẹ̀ ń fún àwa bá a ṣe ń ná tàbí ń ra dátà tàbí ń ná tá a tún fi ń ná sílé iṣẹ́ wa díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe ń ṣẹ́kù bó ṣe ń gbọ̀n sọ́wọ́ làwa náà là ń gbọ̀n sílẹ̀ o àwa náà máa ran àwọn èèyàn lọ́wọ́ níbi ìkápá tí wa náà ṣe mọ́ ọlọ́ọ̀ bá ń gbọ́ ọlá àti yín làwa fi ń yan o ni wọ́n fi ń dá wa náà mọ̀ ládùúgbò pé èèyàn dáadáa làwa náà ẹ̀yìn báwa ṣe mọ̀ nílé èèyàn dáadáa táwa náà tá a máa ń fọn rere yín o láwọn kan náà máa ń ròyìn ti a náà.
1: ọmọdé ní ọ̀ràn mi lọ́wọ́ kọ́lọ́hún bá mi ràn wọ́n lọ́wọ́.
0: ọmọ kéékèèké tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ń ràn wá lọ́wọ́ ọlọ́run kọ́ máa ń ràn yín náà lọ́wọ́ o owó òní tán lọ́wọ́ yín o àbùdí nítorí òkun àbùdí nítorí ọ̀sà iná òní tán wọ yín o ọwọ́ yín ò ní kan ṣàlẹ̀ àpò láíláí fa àbàdà fóònù mi ti ku 6% ó ti ku 6% mẹ́fà péré bá a ṣe ń gbádùn ara wa tó ní pẹ́ máa ṣe gàyà díẹ̀ kò sí náà o bá a bá rí èèyàn fún àlọ́ tàbíra jẹnẹrétọ̀ á dúpẹ́ àmọ́ lóore o bá a rí èèyàn fún àlọ́ wò dátà kò sí èèkan tó kéré àwọn èèyàn máa bùn wá lẹ́ẹ̀ẹ́gbẹ̀rún kan péré àwọn èèyàn máa bùn wá 500 ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn máa ra dátà fún wa mo tún fi àsìkò yìí kí dátà tí mo fi wá sọ̀n láì yìí x abdulmalik wireless communication concept ọmọ mi dáadáa wàláì òun ló fún mi o lánàá lánàá ó ní adéyinka ọlásùkànmí ọba mi chat sẹ́ẹ̀ ní airtel sim se ni ye tesin mo ni mo ni ye tesin o ni send your so mo ba send the number si wallahi bo se fun mi ni data no data ti mo fi whatsapp laaro ti mo fi whatsapp online laaro s abdulmalik wireless communication concept o lo fun mi o inter data te ba fe ra data e da eyen lo wo bana re kin pe fun yin daada o lo fun mi ni data ti mo fi whatsapp online s abdulmalik wireless communication concept mumbo o fe sare wo bana re kin fi pe fun yin teyin na ba fe ra data ke le mo ba patronize re bi s baba yi na ba se mo fun wa ni data nu o Asiru Ahmadu Adeniyi ti won ni ete mo ti purpose venture te ti mo ngbo ko lo won tele won ba won na ba se mo fun wa ni ba se mo fun wa data nu ba se mo fun wa data nu mumbo je kin sare wa bana s admalik wireless communication concept lo e da kon to re olohun e mo ba patronize re o ma mi daada ni.

Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa, gbogbo ẹ̀yin tẹ máa ń gbọ́ wa, o sì ò ní tayín o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀ yín, ẹ ní tòsì, o sì ò ní tayín, o sì ò dá o, o sì ò dá o, o sì ò dá o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀ yín o, ẹ ní tòsì, o sì ò ní tayín o. Lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá bìlá àdé ilé àṣìn gbogbo ẹ̀yìn alátìlẹ́yìn wa gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbọ́ àlọ́jọ́júmọ́ mò ń bọ̀ mo sì ń wá bánà ẹ̀sì màlẹ́kì mò ń wà á lọ́nà mò ń bọ̀ olúfùnmi ní dátà tí mo fi wá sọ̀nláìn láàárọ̀ yìí.

Mo ti ri bana hes malik wala on lo fun mi ni data ti mo fi wa so online Airtel data on lo fun mi o only get your data subscription today at affordable price. S. Abdulmalik, wireless communication concept. Be to se nwo bobo yi, o ma le ewe ni o, in lo sis le ewe ni o, o ma lu jibiti o, ko ma se yawu yawu, ko ma se yawu yawu, ko ma se yawu, ko ma lu jibiti, bo ba fe lu jibiti, to la won, awon te won se ti po, bo fe ko te jibiti, yo ko, o ma le ewe, gbogbo awon ma le ewe na di di yawu ni sin, na ngba ko bogini bogini lo, sugbo won o fe lu jibiti, jaye, to fi se ise yi, e dakun to de Olorun, e ma ba patronize re. Mo be yin nitori Olorun lo ko Olorun mo fi be yin o data ro si won iru MTN ni 1 gig 350 naira ni nta kodà o tun less ju iye ta won MTN ni ma nta data won gangan fun ara won lo be ba lodu 350 naira ko le ra data 1 gig yo ko te tun le lo su kan to n ba ta data fun yo lo su kan gbako 2 gig re 600 naira pere ni o lori MTN 3 gig 900 naira 5 gig 1400 10 gig 2600 blue re 1.5 gig 600 naira 2.5 gig 1000 naira 4.1 gig 1500 7.7 gig 2600 10 gig 3000 yo lori 9 mobile 200 megabytes 600 naira 1.5 gig 1000 naira 2.1 gig 1200 naira 4.5 gig 2000 naira 11 gig 3800 naira ni o Airtel re 2 gig 600 naira ni 1.5 gig 1100 naira 2 gig 1003 ni 3 gig 1700 naira 10 gig 3200 naira ke tun wa se eleyi ni kan ni se be ba fe se subscription go tv e da pe ma binu e ma binu be ba fe se go tv subscription Beto ba se go yi tin je like bi tin je start time subscription DSTV subscription o tun le ba yin se o lowo ti o gagara lo ile isu lo ile imo be ba tun wa fe sanu re be fe ran lowo toro mo yi o tun rowo sise yi daada o fe se POS o fe bere POS eyin na ba ni owo te be fe fi ran lowo te fe fi ran lowo omo kekere ni ile iwe lo wa eleyi lo nse ti fi ran ara re lowo ti fi ran ara re ni suku e da kun tori Olorun ẹyìn náà bá ràn lọ́wọ́ o ṣe tún lówó lọ́wọ́ yìí lòun náà tó tún ṣe fún mi lówó dátà àmì ló tún ṣe ṣe dátà fún mi tó náà fi ràn tó fi ran iṣẹ́ ìránṣẹ́ àjíṣe bí ọ̀yọ́ lọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ bá ràn lọ́wọ́ o orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè sí o náà ní 08145420182 08145420182 ẹjẹ n pè lẹẹkan sí 08145420182 lẹ le pè sí tẹ bá fẹ bá chaati lórí whatsapp ẹ le chaati lórí ẹrọ ìbánisọrọ yẹn náà tàbí eléyìí tí mo tún fẹ pè yí bẹbẹ ṣe data bẹbẹ ràn lọwọ bẹbẹ ṣe go tv or dstv subscription ẹ dákun torí Ọlọ́run àwọn tó bá fẹ ràn lọwọ ni o ẹ dákun ẹ má lọ kó ara ìjẹbọ ọmọ ọlọmọ torí Ọlọ́run torí àwọn oníjìbìtì náà lè máa gbọ mi wọn mọ fẹyìn èso oníjìbìtì ẹyin tẹ ń gbọ mi lọwọ kálọ́mọ lọ́mọ tó sẹ́ndì mẹ́sẹ̀jì sí pé kinní kan kò lówó lọ́wọ́ àlàtà àràgọ́lọ́ fi ń ṣiṣẹ́ yìí o torí Ọlọ́run tẹ bá fẹ́ ràn lọ́wọ́ abẹ́fẹ́ ṣe dátà ni ẹ dákun kò lè gbé owó yín lọ mo ń fọwọ́ sọ̀yà fún ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ sẹ́ndì owó sí kó tó sẹ́ndì dátà sí yín o mo ń fi ọwọ́ sọ̀yà tó bá gbé owó yín lọ ẹ bá mi chaati ń dá padà fún yín kò ní gbé owó yín lọ gbogbo èyíkéyìí tẹ bá fẹ́ ṣe kò torí kò rówó ṣe business yìí dáadáa ni o ẹ sì lè fẹ́ ṣe data tó pọ̀ ó yẹ pé kò sí owó púpọ̀ tó lè fi rọ́ọ̀nù package nílẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ máa wá owó yẹ káàkiri ni ẹ dákun kò ní gbé owó yín lọ ẹ sẹ́ndì owó sí mo fi oògùn rẹ̀ gbárí mo fi ọwọ́ sọ̀yà fún ẹ̀yin ni ẹ kọ́kọ́ sẹ́ndì owó sí ẹ̀yin ni ẹ kọ́kọ́ sẹ́ndì owó sí torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín tàbí kẹ́ ẹ ràn lọ́wọ́ kẹ́ ẹ kún lówó kó fún fi máa ṣe business yìí dáadáa 08180315769 08180315769 ní tuntun pè torí ẹlòmíì tí ó ti mú gègé àti tákàdá tí ó fi kọ́ dání ń lo àwọn nọ́mbà méjèèjì lórí whatsapp ṣùgbọ́n eléyìí gangan ni mo rí lórí bánà rẹ̀ tó fi lógo whatsapp sí 08180315769 ẹ jẹ́ kí n pe
bank account rẹ first bank account ni nlo ẹyin to ba fẹ bun lowo ti o fẹ ba charge to fẹ bun lowo e kan le fi e te mo e kan bun lowo ti yin lo account rẹ ni Salahuddin Malik Olasukanmi first bank ni nlo Salahuddin Malik Olasukanmi o na te ba fẹ bun lowo abẹ fẹ ra data e ba fẹ se nkan kan te fẹ ran account na ni o gba owo na si Salahuddin Malik Olasukanmi eri n ba mi joko Olasukanmi boya nti mo fi like re na nu e je wa pe account number yen 31 20 71 23 09 ko fa lu jibiti ni o je nti mo fi like re po tori baba fa lu jibiti to na fa fa ma se yau yau o fa ma se yau anfani re yo olopolo debi to fi le se ṣugbọn mo yi o duro tọlọrun ni tawakalitu obọlọrun duro ni obọlọrun duro ni edakun iru awon awon yi ni eja ma ran lọwọ ta ba re omo kan to ba fe dide kapa lọwọ soke edakun iru awon ta le ma ran lọwọ ni ati iru awa na tawa na lakaka gbogbo wa bayi ta jo lakaka eyin agbalagba na le ma so pe eni ebi ba pari ni mo ya yo tori mo mo bo se ma nse eyan teyan ba re eyan bala teyan ba ro luran lọwọ kankan lo je ke ma da ko re bayi e dakun tori olohun surprise re laaro yi olohun oba yo surprise yin na bo se pe e fe ra data lodo re ni e le ra data fun yan lodo re e de le bun lowo account re straight ko ri alert ko ti e mo mo ibi ti owo na ti wa pe nikan lo saanu ohun laaro yi e dakun iye kiye ko ba je 1000 ko ba je 500 omo le iwe ni fully ibadan abi nkan lo wa titi tun se gbiyanju yi e dakun tori olohun mo fi olohun be yi e dakun e ba n surprise re laaro yi e ba n surprise re eyin na si ba oju ere atanu olohun pade lona kona te lero account number re je npele kan si first bank ni o 31 20 71 23 09 31 20 71 23 09 31 20 31 20 gbogbo eyin te ran lowo olohun yin ran eyin na lowo 31 20 71 23 09 31 20 71 23 09 that ati mo fi wa so online laaro yi wa lai ko nlo fun mi bi o tun se lowo lowo bo se jo ma le iwe to o ni send the number si mo si send e lo ba fun mi in temi na fi le ran lowo ni mo nse emi o lowo ti mo kuku le fun lowo ti mo fi le fun nji o ni lo ba mi chat o ro bi mo lowo lowo ni o ni o n fe ma se POS tin ba rowo ti mo le ya o ki n ya o òun fẹ́ máa fi ṣe POS ní iléèwé tó ń wà fún àwọn ọmọ iléèwé táwọn jọ wà àwọn ẹsẹ̀ máa ń jáde lọ withdraw owó níbì kan ni nǹkan tó ń bá dalẹ̀ tó ń bá ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n máa ṣe yóò máa reduce stress wọn òun náà tó máa rí tọrọ kọ́bọ̀ láàrin bí owó ìpínlẹ̀ èmi náà tó wá báyìí wà láàrin lówó lọ ọba nìkọlọ ọba ọmọ ọba ládìgbò lómi ìdí ni adékunlé yìí mọ bí wọn jọ parí rẹ sí ṣùgbọ́n ọmọ ọba náà lówó lọ lásìkò ọmọ ọba náà lówó lọ lásìkò àwọn tá máa ń ràn lọ náà ọmọ ọba ládìgbò lómi ìdí ni adékunlé bàbá mi evangelist moses akande akẹtúndé ọmọ wọn nílé ogun aláàfin òkè sókun nílùú ọyọ àtibá iṣẹ́ mọ̀ pé ìhìn wá pé kẹ́ ẹ bá ń ràn yàn lọ́wọ́ báyìí rí ẹ̀dàkù s malik wireless communication concept Salahuddin Malik Olasukanmi ẹ bá ń surprise rẹ láàárọ̀ first bank ni àkáǹtì ti ń lò 31 20 71 23 09 inter data bó bá yẹ pé ẹ fẹ́ ra data náà ni ẹ ra data lọ́dọ̀ rẹ ẹ ra data lọ́wọ́ rẹ ẹ lè ra fún èèyàn ẹ lè ra fún èèyàn ẹ lè ra fún èèyàn. Gbogbo ẹni tó bá ràn lọ́wọ́ ọlọ́run yóò ràn wọ́n náà lọ́wọ́ èmi náà ti ràn lọ́wọ́ kọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ o ní tí mo ní ni mo fi ràn lọ́wọ́ yìí o kọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ kó gbá láàánú dìde fèmí náà. mo fẹ́ mi ọlọ́run máa bá ń fẹ́ àtẹ̀yìn náà gbogbo mo fẹ́ yín náà kọ́lọ́run máa bá yín fẹ́ gbogbo mo kọ̀ tẹ̀mí yín kọ̀ láburú kọ́lọ́run lè jìnà sẹ́yìn náà. Ṣẹ̀kẹ̀rẹ̀ èròde ìbànújẹ́ ni rogun ìbànújẹ́ o ni sọkún ni jẹ̀kọrọ̀ 3% ní fóònù mi kù wọ́n sì ti jí power bank mi lọ níbi tá a ti lọ ṣáàjì. Kò ní jù báyìí lọ ẹyin tèmi ihà yín ní ti máa ṣe gààyà ẹ bá ń patronize S Malik wireless communication concept ọlọ́run ọba yóò wà pẹ̀lú gbogbo wa. Ikọ̀ ìkọbálá ikọ̀ ìkẹjọ asẹ́tì ìdá oúnṣẹ́ ọlọ́run agara ò ní dá yín o ẹ ní mòsì ẹ ní mọ̀yà oṣù ní ta yín o kò ní ta yín kò ní ta ràn yín kò ní ta mí kò ní ta ràn mí ìní kọwọ́ ọwọ́ mi ò ní kàn sàlẹ̀ àpò ìní wọ́wọ́ tì.
kajo ma gbere re kongbe kongbe se odun yi tun tin lo kolo ran wa lowo gbogbo awon ta ran wa lowo gbogbo awon ta tin ran wa lowo awon ta tun gbero pa awon ran wa lowo kolo nkan ma ran wa na lowo 07068874274 ni aro ba ni soro ti a fi le ba mi chat te le pe mi na si adeyin ka pe nbo bi awo irin aja ilu oyo ti igbo lasan temi o ba ran ko mo ra ba mi eyan ni o to oni yan se olobe se oloka se gbogbo eyin te ba fi fe je na e ko ibinu a ma be nitori obe ni nbesu atelese asi be na 2% ni phone mi ku gbogbo eni to ba ni a ma bo ni kala ni de banle nitori baba ku dededede kojo kan ri orun aro wo ade am baba jero ma jele o nje kin laye ipin se aro wo laye ipin se ile oluwa ri gbona ile te tin gbo mi ode te tin gbo mi bi se te tin gbo mi ile yin ona yin ode yin oni gbona igbese aye yin na ni gbona o nitori pe tututu bayi la aro de tututu na la aro baba mo fa yin le oloba lowo mo fi olorun ba so yin o iso olorun ba abo re to nipa to daju to ju e wo lo ko ma wa lori emi ati duki emi ateyin titi digba mi ta ma pade adeyin ka pe nbo bi awo irin mi nfi le sinu banuje mi ni bayin ninu banuje e fe mi na sinu banuje e ni fe mi na ninu banuje o ka tun rira layo ka pade nire ipade wa o di wo yojoro

0: jíṣe bí ọyọ láàrí ayọ ní ṣe bí bàbá ẹni kọọkan.
1: Atótó arére pàkó yí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òde ẹtẹ́ tíbẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àtìgbà Unity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìláṣọ Ọlọ́run pàkó tó àpérò gbogbo ọmọ eríwo ìwò Oyo lọ̀kanra tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ́gí Bàlẹ́ kan ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn ajáfún ìwòrì ònìkan níjọ́ títí ń dárìn ònìkan ṣoṣo gí ògí o ìwòrì ònìkan àṣẹ dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jabilẹ̀ yìí ń po ọwọ́ ago òdo Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ wọ̀rin ìjò ní ṣe kúpa wọn. OAUF Oyo àti Bayern Dibrom ní máa wí fún yín pé àìkóyí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ kùdúùdú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tó ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ ọjọ́ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí àjíṣe bí Ọ̀yọ́ láàárí wàá ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Àjíṣe bí Ọ̀yọ́ láàárí wàá ní ṣe bí bàbá ẹnì.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: onigbọwọ ati oniduro pẹlu ẹni to fẹ yawo nibi awọn agreement ti ma nbe laarin iru won pẹlu awọn osise ile gbomulanta ati ile ise gbomule tan yayan lowo eleyi owo gbomulanta ta n soro re se in ma n se ki won ti dogbon include an kankan to ye ki won si le mo salaye re ni kikun tabi ki won ko ni Yoruba fun ra baba mama tan wa ni le ti won mo
1: ti won kekọ
0: yato fun awa ta ti kekọ ta pe ati ka awon agreement yen ma nro wa loju ni leyin ka kan buwo le saba mi ko owo ngbo baba di pe ogbo owo tan ni wa di wahala si lorun
1: ni ta wo remember
0: ayo according to section kini ta si fi sinu we yi wo lo sign pe gbogbo yin woman treatment aye yi o in te ba ri e fi oju mi ni ti ba dile tori n da pada ti wa kan fo so ya pe n da owo yi pada ni ka gbe ni agbala agbala meji pe boya won je keni won o mo da itumo re ni Yoruba tabi o tun wa mo tan o gangan na tun fọwọ́ sọ̀yà pé mi yín mo gbọ́dọ̀ dá owó yìí padà tí ọmọ pé nǹkan mi lè ṣẹlẹ̀ tí ò ní jẹ́ kóhun rí ká pé kó mọ̀ ojú wo ni òfin fi wò pé ọkọ̀ ọ̀bọ̀ wé kó mọ̀ pé irú terms and conditions báyẹn wà nbẹ̀ tàbí lẹ́lẹ́kejì pé ó kọ́ ọ̀bọ̀ wé ó mọ implication nǹkan tí òun kọ́ ọ̀bọ̀ wọ́n jí óye torí mọ́ nbẹ́ nbi agreement bóyá ara ọ̀kadà àtọ̀kadà fúnra wa nísìn òyìnbó náà máa sábà fi ń kọ́ tí wọ́n bá kọ́ lóyìnbó wọn ò ní ati kasi ati eni to te kini ati kini si won leti ni Yoruba ta tumo re fun won to si yi won
1: durati la mo npe labe labi
0: o to si jo ye won da
1: dawo meyeji ye ke
0: o ye won pe n ta fe karabo re o ta pe ona aka ona oju o ni ofin fi wa wo meyeji e ti o mo to kan sign to wo pe e ti mi mo ko de fun mi lo mi toilet mu won ko be o si ko bo pe e fun mi ni omi toilet mu te n ba ti san owo ati eni keji na so pe o mu omi toilet o ti o ba ri owo san don ni a won si so fun ni Yoruba to ye to understand there oju wo ni ko to ko obo mi je ya mi je na ko obo we ti mo ya to be
1: la koko na gbogbo eyan ni kini yi ko sinu ko lo sa don ni an saba ka
0: o
1: try agreement ri joko mo si n ka laarin bi wana o ke kini ogo ta wa ka gan le
0: le bi agaga ta won website
1: se wa okay mo need nkan yi se wa de pe mi ife to ni pe sign bi lo ja ege la ba agree se ri
0: o ko si se to fun fun gbale
1: o la ko mo je pe a n yara yin lowo nikan gba mi mi le pe contract mo wa laarin eyan se ri awon to ba won ko awon to ba won ko agreement yin awon ko lati fi protect
0: interest yani to gbe se fun
1: to fe gbe kini fun yin ni ko se interest to ro titi yin ko se interest titi kini o to ro titi yin meanwhile e le mo because if you go elomin to ba fe ko agreement ni bi to ya kini de lawyer ni o ba ko
0: of course
1: lawyer o si ni fi lọ́yọ̀ ò ní fi
0: yóò sì ṣe owó tó gbà
1: kò ní fi tóun tí ó gbádùn kọ
0: tí ò ní àwọn
1: kò tó lè ọ̀dásáàdì
0: ilé kan sí ọ àwọn náà ń ṣe cooperative tí wọ́n yẹ pé tó bá ń rí àwọn agreement bàbá nígbà tá a fi mọ́ ń ṣe tẹ́lọ̀ tí ì fi ọwọ́ lọ́yà bọ̀ lẹ́yìn pé ìfọ́ọ̀mù tá a fẹ́ fi kíní wọ́n ti fún wa pé èmi sósósósó mo fẹ́ yáyé báyìí báyìí báyìí ìlọ́kù mẹ́ta onídùú mi aláwọ̀kọ́ rè onídùú mi ẹlẹ́ẹ̀kejì rè ó sì kọ́ bọ̀ wé mo sì gbọ́dọ̀ dá padà tí n bá dá padà kíní kan ṣe kíní kan táwọn onídùú náà pé àwọn gbọ́ngbà tá a padà wá kí ọwọ́ lọ́yà bọ̀ tí a ti ní lọ́yà ní
1: láàkúlì
0: odidi abalẹyọ kan iwájú àtẹyìn làwa máa ń lò tẹ́lẹ̀ nígbà tá a fi ṣe kíní
1: ókè tẹ́lẹ̀ abala bí àrò
0: ọwa lẹ́yìn abala aláàkọ́kọ́ tá a máa ń lò lọ́yà wa gbé tiẹ̀ dé bí abala mẹ́ta tinútẹ́yìn tó wá fi ń kun wọ́n wá máa rí àwọn èbó burúkú kan tó yẹ pé pẹ̀lú bẹ́mi gan ṣe tún ní òye gẹ̀ẹ́sì àti Yoruba tó tí n bá tún àwọn kan
1: yóò
0: tún máa dàrú yóò tún máa tuntun ká
1: bẹ́ẹ̀ yóò ṣe apply ọ̀rọ̀ yẹn sí inú context yẹn kò tún lè bá lọ so àárín yẹn ló fi jẹ́ pé ẹni tó bá fẹ́ sign agreement yóò dáa jù kóun náà ni àgbẹjọ́rò ti tiẹ̀ tí wọ́n bá wò ó fínífíní bí òun ọba tiẹ̀ lè wò ó fúnra ẹ̀ sórí ẹyìn mo gba owó pé mo fẹ́ báyàn refuse agreement màá farabalẹ̀ wò ó torí màá ṣiṣẹ́ owó mi ní ṣe tí yóò bà mí ní orúkọ jẹ́ màá dẹ́ ṣàlàyé nǹkan tó wà bẹ̀ fún ṣé n tó wà níbẹ̀ ṣó kí ọ àbí ò kí ọ àkọ́kọ́ nù wọ́n ti wá ṣe bí òun náà kan sign látara pé ara àpọ́njú pé bóyá ẹlòmíì ó fẹ́ ṣe bísínẹ́sì warawara àbí ẹ̀yìn kan fẹ́ bọ́n lọ́wọ́ kó sáré gba owó kọ́mọ̀wulẹ̀ wo agreement ó ti wá lọ wọ́n wá ń tì í bọ̀ wípé

báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn bẹ̀ wọn wọn máa ń pè mí ní Lumatech èmi náà ni mò ń jẹ́bẹ̀ Lumatech International ọ̀rọ̀ jẹ́nu ohun run Adéyinka Mosun tán ẹnu mi tún ṣe wúyẹ́.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá n fa pọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ra ròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́lọ alé. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ́rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ ẹ má ba wá fọ 15. Kẹ ẹ má ba kú ọwọ́. Ni mo ṣe ní ká fọ ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà má ba jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo erin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà jẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba Òképè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ̀ tí ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi.

0: mi saminu ọmọ Adepọju se ti sun orun we ke se ru akoko yi o e ba n kisa awon eyan yin gbogbo awon tan gbọ mi lọwọ e to ba n kisa lo mi pe ka na kan wa gbọ to sele laaro yi ka le ri eko kan tabi ikeji kan be e kisa awon eyan kisa awon eyan e kisi won logun logun ke tun kisi won logbon logbon
1: o wa ni
0: ke ni kan wa bu mu ninu omi ogbon agbon npe ti eledua to fi si alodo ni aye
1: ibi o bara re
0: nitori pe ba ma keke ba subu awuwaju bagba lagba ba subu eyin na ni won ma nwo
1: o ma ba
0: won fi asipo yi ki olodun olodumare olodun to ti ma nba nso wa ba nso to ni na je ka won eyan kan ton ri e kokko ninu oro mi kari nkan di mu kari nkan mu lo le en kemi na kin tun wa so de bi ere tori re lobirin je labo oja kin bi jota awon ara saaju kin tun fi ma gbere re kongbe kongbe si mo tun fi asiko yi dupe lowo awon lati leyin wa ni ahin awon ijika en ti o je ko ti re wa ti o je o ti sua tan ja ti gokowo mi lo latori baba fatai lamidi omo oyo ti won gbe lowo londo state madam fumi kemi ti won gbe ni lu ibadan Afolabinu Rudin Alaro lorilede Libya Afa Glo Asiru Amadu Adeniyi nilu Papo Lawyer State wa yin pelu baba mi Basiru omo Adeniran omo Oyo ti won gbe nilu Eko Mr. Yusuf ti won sise ni Opabode Hospital wa Lawyer Alaafin nibi sugbon mo Badala won na o artist Michael Awosola Angelo lati ilu Abuja
1: Benogazi
0: Adegoke Isiaka Abiodun boda mi omoba Oladigbolumu Ideni Adekunle lati lo Oyo wa yin baba mi awon baba dada an baba rere baba ke an baba alubarika latori baba mi Saminu omo Adepoju ni United States of America yin ni lu California nibe omo Eruwa ni baba o Eruwa Ojoko agbedudu ori okele omo akuko gagara ti ko le ru agbe ni ndajo won baba ton lo omo musi olomo aparan omo oloro agogode asegba lona to mu omo ewure gudugbe to sonu lomu won ni omo mu lo mi baba ta ni segbe gbewure gbewure baba ta ni segbe gberan gberan akuko galaja akuko boboro akuko gigiri akuko gagara to tun sonu lomu won ni omo mu lo mi baba ta ni segbe gbeye gbeye baba ton lo omo oju ra be sa e ki osoju wa ba lo mo onilu kan ilu kan omo onilu kan ilu kan e tin dun gbomu gbodomu loju de oba baba mi saminu omo Adepoju omo oba oba omo oba e ma pe mo ba yin loye mo pe yin lo ko se ma po ko na labi po ba alade baba adupe ninu gbesi aye yin pelu iran lowo lato lo si te se fun le ise wa ni ayin koni tan lowo yin koni tan di yin
1: o
0: e kere oko dele abudin to mi okun abudin to mi osa ina oni tan wo yin mo ton fo fere dodo baba mi pataki pataki ti mo fi towo towo da ko baba mi fatai bandele olusola omo oyo ni ayin na ni won sugba lu oba nilu ebo United States of America la na na bi se le o baba mi mo kiyin daadaa baba omo oyo alaafin ojo pase kere made omo ati ba nibi dadin polowo kowo ko nibi oba o kí wọ́n fò fọ gbà lẹ̀ a ṣe kọ́ lè bá àdìjà kọ́ lè bá àdápọn kọ́mọ aládé tí ọ lè bá rí nǹkan bú láńbẹ̀ kọ́ lè bá rí nǹkan bú láńbẹ̀ ọmọ ọ̀yọ́ aláàfin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́dẹ ọmọ àti bá àwa lógun gbàdúrà ọ̀ràn sẹ́ńkùlẹ̀ lẹ́ńkùlẹ̀ tẹ́lẹ́kùlẹ̀ ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù bàbá mi Fatai Bandele Olúsọlá nílùú ọba àlọ́hun mo kì í bẹ ohun àwọn bàbá wa nù àwọn ni wọn jẹ́ ó ti rẹ̀ wá gbogbo wọn tí wọn ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèèjì gbogbo àwọn tẹ́ máa ràn án lọ́wọ́ pátápátá káàbàtà jákè jádò àwọn ni à ń jẹ́ àlè máa wá àwọn náà ń jẹ́ àlè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú lórí ètò ìlú ààtò ìlú tàbí bó ṣe ń lọ ní gbòòrò ayé tá a tún fi ní jìn sọ́fìn àwọn ni wọn àjẹ́ ó ti sú àwọ̀ àwọ̀ bá ti gboko obòmíì lọ àbá ti máa ṣe nǹkan mi ò ọpẹ́lọpẹ́ àwọn bàbá lára jọ̀gọ̀tọ̀ jọ̀gọ̀tọ̀ làbá gọ̀ pẹlẹbẹ pẹlẹbẹ làbá pẹlẹbẹ tẹbi ọba ti máa pẹlẹbẹ wa. Azeez Sarafadeen Ọláìyá gbogbo awon ta ma na wa si wa lona kan na keji a dupe lowo gbogbo yin o ina o ni tanwo yin lai lai fa abada
1: bona
0: ata won mi na ta ma ran wa lowo lona mi lona mi ehn bi awon best icon furniture
1: abi
0: plenty fashion home
1: vedu for now
0: Badmus Ajao Dauda AJ Honesty lati lo Eko Abdurrahman Abdulbasit graphic designer awanu latoyo ati Olanike na graphic designer awana lo na adupe o mo tun fasiko yi dupe lowo S Abmalik Wireless Communication ti o ba si ohun ni ini ma Olanike o pẹlu gbogbo awon tan gbon safefe ni ilese wa ni ahin ajise bi oyo online radio ni ikanni wa ni ahin adupe lowo gbogbo yin o toro kini bayi laje ebo oko emo a ni sirin a ni fojo lojo lo a mo lo daada a mo bo daada a mo bo daada iko ikobala iko ikejo lona aseji aseti bonse olorun aya ke mo foro le solo tori bi mo nlo jina o wallahi bi mo kan ya lopo

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára, ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó mbẹ̀, ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Ọya bó ló ṣe jẹ́? Ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀, ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóun tẹ́lẹ̀?
1: Ohun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì yàrá bàbá tàbí. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀, ẹ wá ṣàlàyé, ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Àgbọ̀lá àlérògùn wa lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀jọ̀ tuntun
1: lọ́n, ẹ bá ń ṣe ẹ̀.
3: Àlíwọ́wọ́ 419 o, àdèlérògùn àkóbá o, nǹkan tá a jẹ, à lè san o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí, láàmì láàárọ̀ yìí, ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí, ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí, ó ní níbo ni mo wà, iṣẹ́ ọ̀kadà lèmi ṣe, ó níbo mo wà, mo sọ pé mo wà ní roundabout, ó ní roundabout mo wà, gbogbo èrò ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi, òun ló pè mí. Kí n lọ sí, okay, òun máa bá mi bi tí mo wà, mo ní kó má wọrí pé màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ bá lé ránàbá ló pè mí pé kí n lọ sí POS. Ní pé ṣé POS wà lè tó síbẹ̀? Mo lọ sí POS. Ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún ẹni yẹn. Ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ́ pé ẹni yẹn ń tẹ system. Èmi yẹn bá wọnú mi, bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù yẹn ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò tí fún ènìyàn. Mo ti pè é, mo ti wọ̀n ẹ pè fún gidi gan. Ó ti yé yín. O lè níwọ̀n ẹ wà very careful. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn. Wọ́n fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn. Ẹ̀jọ̀ tẹ̀tọ́ lọ́wọ́. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú o, ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹgbẹ́ wa gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára, ẹ tarí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Ṣé pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́? Ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́, bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀. Mo ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibùlẹ̀ wà.
3: Mo wá sáàdì roundabout yẹn, mò ń bọ̀ ń gbà yìí.
2: Sáàdì roundabout àbí.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
3: Ok.
2: Sáàdì ibùlẹ̀ wà ń bẹ̀.
3: Sáàdì nìkan lẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀, sáàdì ibùlẹ̀ wà ń bẹ̀.
3: Kàwáyà débi roundabout yẹn, ẹ dúró síbi ilé epo NNPC yẹn.
2: Ibo gangan lẹ̀yìn wà káwá bá yín ní ibùlẹ̀ wà.
3: No, ẹ̀yin dúró síbi ilé epo NNPC yẹn, màá bá yín bẹ̀.
2: Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé báwọn tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀?
3: POS wà.
2: POS wà ní roundabout yẹn yàbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀, ẹ bá mi confirm ẹjọ́. Engineer ẹ̀gọ́ wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm, ẹ má kọ́ ti fóònù. Olójú ẹ̀kẹ́ ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́, ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì. Ṣé ẹ mọ̀ pé ó ti ní kọ́mọ̀kọ́ọ̀tì fóònù? Ara táktíìsì nìyẹn o, pé kọ́mọ̀kọ́ọ̀tì fóònù. ara àwọn gan tí wọ́n ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ̀ sí ẹ tarí rẹ̀ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kín pè.
2: Ẹ má kọ́ ti fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
4: Ok. Ẹ
2: sọ pé ta bá fẹ́ sẹ́ndì 85,000
4: pọ́sẹ̀. Tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ló lé wọn gbà.
2: Tọ́ba fẹ́ bá wa sẹ́ndì ẹ̀.
4: Tọ́ba fẹ́ sẹ́ndì ẹ̀. Pékè bá fẹ́ sẹ́ndì ẹ̀ síyàn. Hello. Only 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
4: Ok. Gbà.
5: Hello.
4: Dáàdì gbàdélé o.
2: Hello.
5: Sá.
2: Báwo. Ṣé nẹ́tíwọ̀kì wà?
5: Nẹ́tíwọ̀kì wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o, 50,000 kan, 35,000 kan. Èló ni charges ẹ báyẹn lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kan.
5: Ẹ̀yẹn 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣé o máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok, báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pa ká nọmba yẹn fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́, ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000 akó 35,000 fọ̀ fún ẹ.
4: Okay.
2: POS machine ló máa lọ àbí mo bá.
1: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀?
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfàmù orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́kì.
2: Jẹ́ kí n pè fún ẹ báyẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dáa.
5: Ok.
2: Mo fi ní kó wá gbé fóònù fún. 15, 14.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
4: Ó máa fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mo lè yín wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹ ní ìkọ́lé.
2: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba receipt yẹn máa bọ̀, a máa tó dé síbi ilé epo yẹn. Kẹ́ lè bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa send owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa send ẹ ni. Ẹ bá mi gbé owó yẹn.
4: Ara òkú lè send owó, kò lè send owó yẹn kó bá rìn láti kó ohun.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣé ẹ gbọ́ lágbọ́yé? Àfà àpótí ìrọ̀rí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òru hẹrẹ rẹ̀ bá dé lọ́gàn jọ òru. Gbogbo wa là ní ilé-ìjọsìn orí lójì ká o. Òru hẹrẹ rẹ̀ ti wá dé o. Wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́. Gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ àwọn ìbò yẹn ń lù ní jìbìtì. Àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò hẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ wọn. Times two rẹ̀ lẹ́ẹ̀fi san padà. Tẹ́lẹ̀fẹ́ gbọ́n ni. Ẹyin láfẹ̀ẹ́dú fọ́nrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọ́nrán tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọ́nrán tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọ́nrán báyìí o. Òrùhẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o. Wàhálà ti wọ̀lú o.

0: ìkànnì àjíṣẹ́bí ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní ààrin gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù ọ̀yọ́ àtibá unity forum. Ọmọọba aládìgbò lòmú ìdẹ́nì adékúnlé bábà mi evangelist Moses Akande Akintunde. Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò, àwọn náà ni mo máa ń ké sí. Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì, adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín náà nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn pẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kọ́tẹ́kọ́tẹ́ jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́tì rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú, kéléjù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ní jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ní jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ́ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí ọlọ́run láwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá bàbá òbí àwọn míì nínú wọn tá bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tọ́jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí aráàlẹ́ ní bá ń jẹ kòkòrò lóbì tá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kàn mí pé kéé kúkú sèmi àwọn èèbó kúkú ni owó tó ń jẹ àwọn àwọn bàbá ńlá wa ni. Tí wùrù rẹ̀ rẹ̀ bá dé, wùrù rẹ̀ rẹ̀ tiẹ̀ ti dé, ó ti wọ̀ lù báyìí, èyí má ti wọ̀ lù báyìí. Tí mo tó fi pa òwe mi, tí mo ní pé ọmọ yóò ṣàgbàfọ̀, ń ká sọ ọ́ wọlé. Ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yóò ṣàgbàfọ̀, ń ká sọ ọ́ wọlé, ẹ rójú olè ẹ̀ mú ni o.
1: Mo ń bá gbàjẹ́ òun.
0: Sẹ́yìn mọ̀ àgbà ilẹ̀ gbọ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí Android application All Nigerian Radio tọ́jẹ́ ti Lumatech. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion Beja mẹ́ta ẹ download kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
1: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
0: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kúkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa sí.
1: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ni.
0: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀, ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ́ ẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri, tẹ́ ẹ tó rà àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri, wọ́n fẹ́sẹ́ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́. Àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni. Ọkọ̀ bọ̀gìnì lójoojúmọ́ ni. Àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé. Ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin. Atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa. Ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ̀pẹ́ẹ̀ pínrínpínrín. Ẹ má jẹ́ wọ́n sọ́fà pẹ́ẹ̀pẹ́ẹ̀ pínrínpínrín. Tó fi dórí aṣọ oúnjẹ tí wọ́n jẹ ni. Ẹ má jẹ́ kí nǹkan kan wọ́n wọn. Ẹ má jẹ́ kí nǹkan kan wọ́n wọn. Kọ́ mọ̀ di pé eléyìí ni yóò wá lọ́ máa fà á tí wọ́n fi máa fẹ́ fi tí wọ́n ní wà tí wọ́n ní tí ó fi wá dìbò pé. A ní fojúsùn kún ọmọ. Kọ́ra àwọn ọmọ àwọn wà láì, wọ́n dájú kọjá àbẹ́, wọ́n dájú kọjá àlà.

0: bí àwọn ọmọ yìí tá a náà rí tí wọn ní àtá ìsí wọn náà ní fún wọn lọrọ àmọ pé báyìí làá ṣe rìn o báyìí làá ṣe rìn o kò sí bá a ṣe fa gbùrù tí gbùrù ní padà mọ fagbó o wọn wò pé ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn yìí ṣe nàìjíríà ṣé báwọn èkó ni wọn ń lò ní jìbìtì. Sebe ibo ni wọn lù ní jìbìtì ṣùgbọ́ngbà tó bá padà yá àwọn ọmọ tẹ́ ń gbọmọ ọlọmọ ṣẹ́ ṣoṣowó tẹ́ ń ṣoṣólẹ̀ tẹ́ ń fa gbùrù tẹ́ ń ṣoṣólẹ̀ ó ṣólẹ̀ oríṣiríṣi àwọn oògùn táwọn bàbá wọn kan tí wọn ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé wípé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ títí ń fi nǹkan oríṣiríṣi ìṣòògùn owó nígbà wo ni ò ní padà lo ẹni ẹyin náà fi ṣẹ́só tó bá jẹ́ pé ẹyin náà ló kù tí wọ́n ní ẹni ẹyin ló kù kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá a jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá a tún jẹ ìyà pé kọ́mọ̀ jí pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yọ̀ padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹyin ló kù tí ó mú wa wàhálà kò ní bèsùvẹ̀gbà tí ó fi mú yín lọ o láti gbọdọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mooru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yá ọ̀run mooru.
1: Ẹ tí kò wọ ilé ọba jí.
0: Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: ni
0: kọ́ lọ́wọ́ ọmọ sọ wa ni
1: o
0: a ní sìnrìn o ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo ṣe.

0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Tọ́, àwọn bàbá wa ní ìdùn ó pọ̀, kì í pò dùn, sókí báyìí náà lọ́bi oge. Adéyinka, ayin mo fẹ ma se lọ mo fẹ ma fèyí se lọ wẹrẹwẹrẹ mo lérò wípé ẹ ti kọ ẹkọ kan àbí kejì níbi ètò tààrọ yìí.
1: Ó tún ṣe tọ́jú
0: ẹ. Èyí ti ṣe ọjọ́ kọkànlá oṣù kínní ọdún 2021 ọjọ́ Tuesday lè ní jẹ́ o ní orílẹ̀-èdè Nàìjíríà. Aago mẹ́sàn-án àbọ̀ ó ti kọjá àṣẹjú méjì 9:32 AM lọ́dọ̀ wa ní àná.
1: Ó tún ṣe

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jẹ́ àǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ẹran tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára gan tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run ń lò ní sábà bí òkú àwọn nígi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn jẹ́ kó ti sú wa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá débi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyí ó ṣèṣe gúsì àwọn ní àjẹ́ káwọ́ ti ṣèṣe gúsì àwọn ní wọn ò ti jẹ́ àdàdà kú ni ìyìn tọ́jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ ẹ̀jẹ̀ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tí wọ́n lu jìbìtì tí wọ́n lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù lẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára wọn adéyínká pẹ̀mbọ bí àwọ erin kásàmọ̀sẹ̀ dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tòkótó.

ta ma ya wo na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma janjo sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ ṣe mc à ń rìkọ́ọ̀dù fídíò à ń ṣe bẹ́ẹ̀dẹ́ jingun nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hósù jáde nítorí pàfẹ́ wọ̀wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò mọ wọ̀wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekú sí ẹni yóò mọ jẹjẹkújẹ yóò mọ hùwà kíwà yóò mọ jalè yóò mọ fẹ́wọ́. Ìbáwo ìsọ̀lẹ́ o. Mo jẹ́ jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára. Àìsọ̀lẹ́ o. Àìsọ̀lẹ́. Tẹ́ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe. Ní tọrọ owó tẹ́ ẹ fi máa bùn ló. Tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ń ṣe fún ara mi. Ṣùgbọ́n ká gẹ́gẹ́ jìnnà bẹ̀rù ń dà bá fi pamọ́ ní níyì. Gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́. Tí wọ́n tún ń gbèrò pé àwọn fẹ́ ràn án lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run máa dá àwọn náà tàbí sí ayé wọn. Káwọn náà kàn máa bójú rere àánú ọlọ́run kàn máa bá pàdé

0: si oya ka ma pe yi se lo ni owa ago meji la bere bi ka tun ma gba awon repeated programs si wa da ka ma binu gbogbo e ti eti ijora won ni oya ma wa 24/7 o je tun ti be de san saba injo ma raaye mo hun wa so online igba to lo ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojojumo ni ojojumo ni sala igbohun wa bẹ́ẹ̀ tó máa gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà ẹ̀ ní sáláì máa gbọ́ program kan kejì ní àárín ìbá à ń wá owó generator a ní di kọ̀mpútà àti ní tébù àwọn bàbá ti fún àlówó tébù wọ́n ti fún àní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àná owó tán tó fún àlẹ́nu ọjọ́ mẹ́ta àti ibi kún owó tàbí ń ṣe sí àná ká tún ṣe sí àná àti tún ra àwọn first apron tá a fẹ́ máa wọ̀ kán lè bá a máa dára mọ̀ pé oníròyìn níwá ọ̀tá bá lọ kọ́pà event níta káwọn bá wọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rí kọ́ọ̀dù ni ṣùgbọ́n tá a bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ̀ halẹ̀ mọ́ wa mọ́ nígboro tá a bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn léléyìí oní rédíò léléyìí tá a bá rí first tá a rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín yàrá kan ni mo fẹ́ máa lò nítẹ̀yìn náà bá ní tẹ̀ fẹ́ fi ràn án lọ ẹ dákun ọlọ́wọ́ ọbẹ̀ yìí náà gbé bùkátà yìí gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà yìí ẹ ṣe wàá dúpẹ́ o a mọ̀ lóore gbogbo ẹ̀ nítẹ̀ ti ràn lọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ ràn yìí náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la láìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wasallam lọ́la a rí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàhálà ọlọ́run wàhálà kò wá táyé lábẹ́ láàrin razi.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọyọ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: tó o tẹ ẹ bá ní kọ̀m̀pútà tẹ̀yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi o ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn o. Iṣẹ́ ẹ̀gọ́ lé ni mo kọ́kọ́ kí n tó wá máa kọ́sẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì àmọ́ fún rere yín. Ẹ ṣe o. Pẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan náà àdúpẹ́. Torí rédíò àwọn èèyàn máa wà wọ́n máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tábádé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yín kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ti ẹ̀ ń gbọ́ wa ẹni fẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan sírẹ́sì o ẹ̀yìn tí mọ̀ ọ́.

International at Lumatech ni àwọn Andu yẹn ni gbogbo social media platform. A ní à ń build Android application, a máa ń build website náà. Ta máa ń ṣe díẹ̀. Mo build Android application, yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ radio ni ẹ̀ tí mo pè ní All Nigerian Radio Application tí mo kó gbogbo àwọn radio tó jẹ́ ti orílẹ̀-èdè Nigeria sí nínú. Mo wá wò pé kò sí kankan tó wá látọ̀yọ́. Yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí lọ́wọ́ àníkàpá mi tí mo lè ṣe. Kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́ gan.

wọn náà wálẹ̀ gbogbo àwọn tó ti ń ràn wá lọ́wọ́ ọlọ́run ní jẹ́ wálẹ̀ ẹ ní wálẹ̀ òkè lẹ́yẹ fọ̀hún òkè òkè lọ́wọ́ afúnni ń gbé lókè lókè lẹ́ẹ̀mọ wà lẹ́jọ́ gbogbo ẹ má gbàgbé àkọ̀rí ọ̀rọ̀ wa should we legalize corruption in Nigeria? Ṣé káfẹ́ kan legalize corruption?

tẹfẹri wọn kọ àwa ní Yorùbá ní ilé ẹwà ẹkọ gíga Emmanuel Alayinde College of Education ìyún lókè òrò fún lọ́ọ̀yà aláàfin wa ń bí bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn kò tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọjú pọ̀ nàìjíríà mọ̀ ń bà yẹ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹni ọlọ́run bá pa tí àwọn nìkan lè ní rí kábẹ̀ kan legalize corruption. Mo ìtún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹ bá bẹ sàánú àwọn èèyàn ní nàìjíríà láwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí hùn ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì ò pé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jọ́ wọn ó dìbò fún tẹ rí kó rírì tí ìpé tó ẹ má sàánú ru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ìjẹ ni iye ìyá ń jẹ nǹkan lọ́ọ̀ ni iye tí ìjẹ dáadáa tó ni. ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí. ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn gbẹ̀yìn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákà ètò láti le rúlùú nàìjíríà láti le ṣe nǹkan fún ìlú.

Owó dá o, èmi àti yàn ní mo sí o. Owó dá o, wà láì. O sì a máa fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò da sí orílẹ̀. O sì ò dá o, kò sì ò dá o. Èmi àtẹ̀yìn a nítòsí o. Ẹyin bàbá àwọn èèyàn gan sẹ́nu ìfàkọ́là kọ́ sẹ́yìn. Adé àfẹ́jì ọ̀wọ̀ràn tí ọmọ rírẹ méjì lóòjọ́. Ẹwífà lára pé mo ríre o, ire tó sọnù, ire wọ̀ lédè. Ẹwífà jèrò pé mo ríre, ire tó sọnù, ire wọ̀ lédè. Ẹwí tó wí fọ́nrán ẹ̀gbọ́n àgàn sọ pé mo ríre, ire tó sọnù, ire wọ̀ lédè o. Ire lójú owó rí, èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi. Lọ́wọ́lọ́wọ́, àtàwọn tí wọ́n tó máa gbọ́ mi, ń gbọ́ bá yá. Àtàwọn olólùfẹ́ mi tí wọ́n sí lọ́ọ̀nláì tí wọ́n máa gbọ́ wa báyìí báyìí. Torí pé afẹ́fẹ́ kan kì í fẹ́ kọ́mọ kan gi okola. Gbogbo àwọn olólùfẹ́ mi yán. Gbogbo àwọn tí wọ́n fẹ́ mi fẹ́ dáadáa. Gbogbo àwọn aláàánú wa, alátìlẹyìn wa. Àní bàbá àwọn èèyàn kan sẹ́nu ìpàkọ́là kọ́ sẹ́yìn. Adé àfẹ́jì ọ̀wọ̀ràn tí ọmọ ríre méjì lóòjọ́. Ẹwífà lára pé mo ríre, ire tó sọnù, ire wọlé dé o. Ẹwífà jèrò pé mo ríre, ire tó sọnù, ire wọlé dé. Ẹwífà ọ̀nà gan àgan oṣù pé mo ríre, ire tó sọnù, ire wọlé dé. Ire lójú owó rí, èmi àtẹ̀yìn ojú wa yóò máa ríre ni. Bó ṣe wù kí ló le tó kówó wọn tó owó ò ní wọn èmi àtẹ̀yìn o. Ọdọ́ owó àwọn olókun ò ní dá wa. Nítorí pé àwọn owó a máa rí owó náà ni bọ́wọ̀n owó sì le wù kówó wọn tó. Àwọn owó là ń náwó, àwọn omi là ń dè sun, àwọn oúnjẹ tó wọ́n báyìí là á pè níyàn mú. Adé ọ̀fọ̀mọ ọba lẹ́yọ̀ ajo yìí. Ẹ sáré wá ẹ̀wọ̀ arajà ọmọ ọba ẹ̀pọ̀ ṣẹṣẹṣẹṣẹṣẹṣẹ wá ẹ̀wọ̀ arajà òye ọwọ́n. Gbogbo iṣẹ́ wa, gbogbo sẹ́ǹsẹ́ wa. Gbogbo sẹ́ǹsẹ́ wa, bàbá tí ń lù báyìí náà ni ọmọ dùn. Gbogbo sẹ́ǹsẹ́ wa. Èrè tó pọ̀ láàmọ̀ jẹ́ mẹ́ nítorí èrè lobìnrin jẹ lábọ̀ ọjà. Èrè lobìnrin jẹ lábọ̀ ọjà. Èrè náà lọkùnrin náà ń jẹ lábọ̀ ọjà. Ọyá ẹ̀yin tèmi, ọyẹ ká ní fura o, bàbá ń sin àlè ẹni lọ. Ọyá bàbá Yusuf Ọlátúnjì, ọyẹ ẹ máa bọ̀ àyín. Ẹ súnmọ́ bí ọ̀rọ̀ náà kàn yín.

orílẹ̀-èdè márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wò.

ẹyin tèmi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lékú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí títí ifá ló ní a mọ̀ jẹ́wọ́ mú o. Nítorí gbogbo àwọn tán jẹ́wọ́ mú níjọ́ kìnìún àná ikú wọ̀ mú náà ni wọ́n kú o. Ifá ló ní a mọ̀ jẹ́wọ́ mú. Káàmọ̀ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ̀lọ́ mẹ̀lọ́. Ní tí ọwọ́ wa ò tó ká mọ̀ fi gọ̀gọ̀ fá. Nítorí ní tí ò tó a tó a wá tún padà a tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́. Adéàbùn ìrà ọ̀bàgbà tí ó jilẹ̀ akákò pẹ́ títí tí ifá ló ní ká mọ̀ jẹ́wọ́ mú o. Nítorí gbogbo ẹni tó bá jẹ́wọ́ mú ikú wọ́ mú irú wọn máa ń kú. Nítorí ọwọ́ òtóhun ẹ mọ̀ jẹ́ àlọ́ máa fi gọ̀gọ̀ fá o. Nítorí pé àwọn bàbá mọ́nimọ́ni àwọn bàbá mọ̀ èèyàn mọ̀ èèyàn àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́lọ́run fún ní ọgbọ́n ọmọ àjẹ̀lẹ̀ pọ̀ wọ́n ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ọ̀hìn ojú òjé lọ. N ti ń bẹ̀ lẹ́yìn ẹ̀fà ojú èjé lọ. A ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ojú òjé lọ. Adéyinka Ọlásùnkànmí lorúkọ mi o pàpínbalẹ̀ fìlà ìlásàròkọ ti fọ ti so lórí ọbẹ̀ nínú àwo tangara. Wọ́n bá wùn mí mo lè dún mẹ́wí mẹ́wí mẹ́wí mẹ́wí rí. Tó bá tún wùn mí mo tún lè dún mẹ́wí rí mẹ́wí rí mẹ́wí rí mẹ́wí rí. Wùn mí àní tó bá tún wá wùn mí èmi lè dún gbàgbà gbàgbà gbàgbà fúfú kówó ẹ̀yà ayé. Àbí ìmọ̀ àdókòkò ni.

let me give you an example. Lára àwọn policy tán ṣe policy gidi ni o ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó máa lówó lọ́wọ́ látàrí rẹ̀ ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ara mi ò yẹ yín. Wọ́n á ṣe feasibility studies sí wọn dáadáa

0: gbogbo.
1: Rájí àlàmúnà lẹ́ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbá ráyé ìtàbá ń ṣe o.
1: Measurement and evaluation. Tẹ́ bá ti ẹ̀tún àti ṣe gbogbo kíni, ẹ̀tún wá wọ ẹ̀yìn wò. Pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ntí measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú, ìwò wájú. Bágbà bá ṣubú, àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo mi mo ti ṣe àṣìṣe o. Kí n mọ́ tún ba lè ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Irin ẹsẹ̀ wo ni mo gbé? Ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé? Tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú? Ni wọ́n wà á wò wò. Wọ́n wà á wò wò. Tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubú lébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń ju wa lọ́nu o.

Mo n sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Bí o bá sí innovation, bí o bá sí ìrònú àwọn kan, báwo lẹ́yìn tẹ́ wà níbi tẹ́ wà ní Ivory Coast ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ tí ń gbọ́ mi ní Nàìjíríà ní United States of America láti orílẹ̀-èdè Canada láti United Kingdom àti Denmark Ivory Coast Libya South Africa Ghana káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́ bí tẹ́ tí ń gbọ́ mi tí o bá sí ìrònú àwọn kan. Innovative ideas àwọn kan nílé láǹfààní àti gbọ́ mi ò torí irú àwa yóò lówó lọ́tọ̀ abilé ra táìmù lórí normal radio táyì máa ṣètò lórí radio ara mi ò yẹ yín. Ṣùgbọ́n innovative ideas àwọn kan ló mú mi máa wà báyìí nínú yàrá mi mọ́ wà láì lórí káòchì lórí àga kan ni mo jókòó tí mo fẹ́ yìn lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí lórí android phone mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù tí mo fi ń whatsapp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o kò yé yín. Àìlápàlàdà ọ̀mọ́ ayé ti rọrùn o ayé ti rọrùn. Àwọn èbó àwọn tẹ́ ń ronú àwọn tí ń kà sí wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn. Ṣùgbọ́n ní àyín ìrònú ló jìnà sáwa tábà tún wá rí àwọn tẹ́ ń gàgà ń ronú yìí àwa nífẹ́ àgùntàn wọ̀ wá nífẹ́ paṣọ ìsín dà àgùntàn wọ̀ nífẹ́ paṣọ ìsín dà. Àwọn oníwò pé báwo náà làwa sí náà sì lè jẹ irú àǹfààní innovation, innovative technology, programming, coding, softwares, ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àbí lè better life for wa. Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí. Wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kógbá lé. Wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kógbá lé.

0: Máyí kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọyọ́ online radio.
1: Ají ṣe bí ọyọ́ láàrí, ọyọ́ ò ní ṣe bí bábẹ́ ní kọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì, wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe, tí wọ́n gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sí lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: eyan be o iru olorun nikan ni o si o o si si agbara kankan ni beta kan to agbara olorun aye nbe eyan wa koka isi agbara kan to agbara olorun ni o
1: kanika tori se ya
0: soro mi so ti ye eyin eyin temi tori ya yin na ni ti be ma ta atapoko bode ni ayin lo ro yi ero bani soro mi ti da wa le ko sina o an gan generator ka akiri ni la bi charge an gan generator mu ka akiri la bi charge phone ara mi o ye yin
2: ali aloge o wa ya bi o
0: mo lero wi pe aroye mi o ti ye yin a si ti ri nkan kan di mu nibi aroye ta aro yi ehun wi danu ke ma gbodanu alaroye ilu ati bayin re o oro jenu ohun to tun so dadanu re nse wiya wiya wiya adeyin nka olasukan mi ka sa ma se daada omo won ni le akinnu loyo alaafin wa ni ayin ojo pase kere oma ma de oma ati ba
2: re lorun o be ọjọ́
0: ya yẹ́yìn náà ni ìntì máa kí gbogbo àwọn alátìlẹyìn wa nílé lóko pẹ̀lẹ́yìn odi àwọn onídùúró wa àwọn oníṣọ́ àwọn tán sọ̀pọ̀tì wa látọ̀rí bàbá fàtà ìlàmídì ọmọ ọ̀yọ́ aláàfin tán ń gbé lọ́wọ́ londo state madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn tán ń gbé nìbàdàn àtẹ̀kọ́ nílé olúyọ̀lé pẹ̀lú mr yusuf tán ń ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ ọmọ wọn nílùú ìbàdàn náà làwọn náà ọmọọba aládùúgbò olùmú ìdín ni adékunlé àwọn tí wà nù nínú ọyọ àti bàbínítì forum adégòkè yìí ṣe àkà abiodun ọba àmì evangelist moses àkàndé akíntúndé nínú ọyọ àti bàbínítì forum bàbá dáadáa.

0: Asiru Amadu Afag Gilo. Àwọn ni wọ́n ní ètìrí mọ̀ tí Purpose Venture nílùú pa. Kò tẹ́ ẹ̀ máa ń gbọ́ pẹ̀lú wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni. Àwọn alátìlẹyìn wa nù. Àwòsọlá artist Àwòsọlá artist Àwòsọlá Michael Angelo. Ọmọ wọn Lẹ́kìtì. Tọ́gbé kò dàgbà tó fi ìlú Àbújá ṣe lé. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóòrèkóòrè. Ẹ ṣeun o. Adúpẹ́ o iná ò ní tán o gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù, ọmọ Adéníran, ọmọ Ọ̀yọ́ Aláàfin, tí wọ́n ń gbé nílùú Èkó, Èkó Àrómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ. Àáfàá Glo, ìlú Pàpó làwọn ń gbé o. Àṣírù Amadu, tí wọ́n ní ètìrí mọ̀ tí Purpose Venture nílùú Pàpó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ni, ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣe lé o. Tó fi tún fi dé orí. Bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ wọn. Bàbá Sàmínú. Ọmọ Adépọ̀jù láti California ní United States. Ọmọ wọn ní Èrúwà. Èrúwà Ojoko. Agbẹ́dúdú orí òkèlé. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mọ̀. Bàbá lè wú mọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ múlọ̀ ní bàbá Tani Sẹ́gbẹ́ gbé wúrẹ́ àgùtàn. Bọ́lọ́jọ́ tó sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ múlọ̀ mi ò bàbá Tani Sẹ́gbẹ́ gbé wúrẹ́ gbé wúrẹ́. Akúkọ́ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ múlọ̀ mi bàbá Tani Sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ.
1: Òṣogbo.
0: Bàmí tún lọ mi ojúra bẹ̀sà èké òṣojé. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́. Ń láwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí lè lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojúra bẹ̀sà èké òṣojó. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ dákọ wọn. Fatai Bandele Olúṣọlá Lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yà Aláàfin. Ọjọ́ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti níbi wọn ti ń kólówó kó kí wọ́n fọ́ fọgbà lẹ̀. Aṣẹ́ kò lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ aládé ò lè bá rí ìgbàbù láńbẹ̀. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní Success Odúọlá láti Amẹ́ríkà láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe wa tẹ́ máa ń dúró tì á. Àwọn náà ń jàwọ̀ olè máa rẹ́jọ́ rò ká lè máa rí tòṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tó fi tún dé orí bàbá mi dáadáa. Alhaji Adémọ́lá láti Amẹ́ríkà lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu. Àwọn èèyàn ti àánú o. Àwọn ti à ń ti àánú. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù álọ́gọ ẹnu. Wálé bàbá Wálé. Bàbá Wálé láti Germany. Bá mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ, tí ìrántí dákọ, tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́ọ̀ba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà, yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú ìtì náà lẹ́ ojú òní ti yín o. Tóró gírin la jẹ́ bọ̀ kè mọ́, ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti ìbò ń ṣe ọlọ́run. Ẹ ṣe ò àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyáyìn náà ní ti fẹ́ máa gé e pété. Gbogbo àwọn tẹ́ mọ́ kí n tó gbàgbé. Mo ń fi àsìkò yìí kíró tí méjì tẹ́ ń bá wà ṣe gravy tẹ́ ń bá wà ṣe bánà Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà bánà fún Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture. Plenty Fashion Home. Lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ. Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa. Gbogbo yín yányán ni mo kí o. Ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ̀ bínú. Àìníye inú ni o. Ìníye inú ni o. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí? Measurement and evaluation. Ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà àlagbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn ọmọ ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tún fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọ̀pọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ní lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún ọ jù ni wọ́n ń dìbò fún ọ. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní ìlọsíwájú. Àwa ń bẹ̀rù innovation. Innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ, ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rule world lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the ones controlling and ruling the world. nbo la wa wa wa ni bo la wa fe wa ipo wo la wa fe di mu ninu awon tan ronu tan fi ronu won tun ilu won se latari be awon na tun do lowo won do lowo do loro ta mo pe ipo nikan la fi ma wa ko laye jon ako oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi oye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo ta e fi n gbo mi ni gbogbo agbaye ta ti n gbo mi lowo yi o ori phone ni mo ti yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu ile ise radio nla kan o on ara mi oye yin innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo oro.

0: láyọ̀ máa fi nígbà.
1: Rájà Àlàmú rèé o, lọ́yọ̀ wa aláàfin ń bí. Ṣé bàbá Rahim Àwẹ̀dá náà kọ́? Bàbá Rahim Àwẹ̀dá, tọ́yàn táwọn náà ń kọrú orin tí bàbá yìí náà ti kọ. Àwọn ọmọ wọn náà ti ń kọ́. Àwọn bàbá tí mo dáa kọ̀ yìí, àwọn ti di aráàjọ́ aráàjọ́. Ìbáṣepọ̀ Èkú láyé ni àbábá Muhammadu àbábá Muhammadu kódà àtúnbá Jésù Kristi Olúwa wa pẹ̀lú gbogbo àwọn wòlíì àwọn màláyà àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ. Àtọ́wọ́ ẹ̀pá Èkú láyé ni gbogbo wọn la àbábá o. Kí Elédùà kó dẹlẹ̀ báwọn tán ti lọ. Ń fi àsìkò yìí bẹ́lọ̀ fún gbogbo àwọn òkú tí a náà tán ti bọ́ sí àlòkè àmọ́ ládàdúrà ládàsára kọ́lọ̀n kọlọ̀ mọ́ mú bá wọn. Bísímìláà ìkan kú ló wà láọ̀kan. Kọ́mọ lọ bá wọn lọ́hùn. Káwa náà ká mọ̀ ti lọ bá wọn ní ìsín. Ká pẹ́ ká dàgbà ká dògbò ká sohun àwáyé wa sí. Adéyínká Ọlásùnkànmí lèmi ń jẹ́ o. Mo ń kí gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa. Okùn okùn nìbọn ro. Tẹ́ ẹ bá tún fẹ́ ràn á lọ́wọ́ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi ìta lẹ́ẹ̀kan náà lẹ́lẹ́kẹ̀ sí 07068874274 07068874274. Ẹ lè lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. A wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden, Sino Radio, Live Online Radio. Ẹ dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà. Ẹ tún lè gbọ́ wa lórí Zino Radio náà. Gbogbo àwọn platform tẹ̀ ti lè gbọ́ wa ní. Ẹ tẹ́ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó wà lókè téńté. Gmail wa ó wà lókè téńté. Bẹ́ bá tún scroll lọ ṣàlẹ̀ gàgàgàgàgà ẹ rí logo WhatsApp. Bẹ́ bá ti click rẹ̀ yóò open WhatsApp lórí fóònù yín. Ẹ bá tún bá wa chat lọ. Facebook Messenger náà wà níbẹ̀. Bẹ́ bá click rẹ̀ lè bá ń bá wa chat lọ lórí Facebook. Gbogbo àwọn idea gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa. Káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovation innovative tún Nàìjíríà sí. Ọgbọ́n àtinúdá kálukú wa kábi tún Nàìjíríà sí. Adéyínká Ọlásùnkànmí pẹ̀ ń bọ bí awo erin ajáàlú Ọ̀yọ́ tí èé gbó lásán nítorí bẹ́mi ọ̀pá ẹranko mọ́ra bá mi èèyàn ni ọ̀rọ̀ ìjẹ́nu oòrùn bó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá. Agbèsè tán fẹ́ máa lọ lù dárò alùkò èmi Adéyínká ṣe tán ó fẹ́ máa lọ lù kosùn lékèlékè èmi ṣe tán ó tún fẹ́ máa lọ lù kẹfun. Tọ́ a máa bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà ò gbogbo ẹni tó bá ní a máa bọ̀ nìkan là ní débá ńlé o nítorí bó bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adé fún bàbá jẹrọ̀ mọ́ jèlé o ǹjẹ́ kí n láyé ìgbín ń ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ń ṣe o ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ilé tẹ̀ ti ń gbọ́ mi ibi iṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrò nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbà mo fà ilé Ọlọ́run ọba lọ́wọ́ mo fi Ọlọ́run ọba sọ yín sọ Ọlọ́run ọba àbúrẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a máa tún pàdé mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ̀ tún ní bèmí náà nínú ìbànújẹ́ ká tún ríra aláyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: pàdé bí ẹni bá lè yó mọ́ láéláé ní rí.
1: Ibi ìpanikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi kọ́ yẹ́mu ẹni ebí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá ń yẹ ni àjùdà bí ẹni bá ní kú mọ́ láéláé bẹ́ẹ̀ lágùn láyé àárọ̀ lọ́rin ṣe ní ọ̀rẹ́ àṣẹṣẹ yẹn bí ẹni bá lè jà láéláé ní
1: rí. Bẹ́ẹ̀ni wọ́n mọ̀ wára wọn ta létà.
0: Ẹ̀yẹ wo yẹ wá àṣẹṣẹ gbé bí ń díje bí ẹni pé ò lè gbọmọ ọkọ rẹ lóko. Bẹ́ẹ̀ni bí yàwó àṣẹṣẹ gbé bá gbẹ́ lé ọkọ rẹ yóò sì mọ ọ̀nà mọ̀ ìyá lé lọ́rẹ́. Ìyá ni mo bọ̀ wí òtò. Ìbí ewọ ni a kì ń gbé òfin kò hàn jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ẹ̀kì máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni pé ò lè tẹ́ mọ́ láéláé ní
1: orí.
0: Bí àgbára ẹni parí rẹ̀ fún ọ̀tọ́ òun àtúmọ̀ fúnra wọn lóyún òun àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́dọ̀ yọ ọ́tà yọ lóṣù ojú ọ̀tà lágbọ̀nà tó yàn bá ènìyàn tí ń ṣẹ́jú síjà ní
1: sọ̀rọ̀
0: ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tán àgbé mọ́jà kan òsì ajá má tán ní ìfẹsẹ̀sọ̀ náà ni ọ̀dà òyìn ọ̀dà kó má èèyàn bí mọ́ láéláé lọ́kọ̀ ẹ̀mí ètì iná ni títí ọtí aláyé ti dáyé ilé yìí pẹ̀lú àwọn tí ń bára wọn jà àwọn ọkọ̀ra wọn bí wọn bá bínú síra wọn tó wọn àtúnjọ mọ́ bára wọn gbé
1: léwọn
0: àt kálukú owó yìí tún máa ń bẹ láyé rẹ̀. sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yarú èjòrò ọtún. ọ̀rẹ́ mi dà mí ń wọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́dàlẹ́ ọ̀rẹ́ fi ń di púpọ̀ nílẹ̀ rẹpẹtẹ. olùsáwà fi yàrá ìní òjòkóró ọtún lẹ̀.
1: bọ́bá yẹ gbogbo ènìyàn.
0: àwa bàbá là ń sọ̀rẹ́ àwọ ọmọ sọ̀rẹ́ ọwọ́ ọlẹ̀ ẹ̀ dà ní. ní ìjà alábòsí ẹ̀dákẹ́ ẹ̀jẹ̀ kí gbogbo wa ó sì lè lẹ́ẹ̀ta.
1: bọ́bá yìí wọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: bẹ́ẹ̀ náà ni bọ́ bá bọ́ máa ráyé nínú ilé bọ́ bá ṣe wọ́n lóore bóore pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀.
1: káàbọ̀
0: sáàlù báríkà ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsì lọ́rọ̀ àwọn àfibiṣó lóore pé ìgbéjú ni wọ́n fi yí orí
1: àná
0: dàgbẹ́. ìwà gbogbo oore bàbọ̀ yóò dìbì ní àlọ́ àṣejù ń bá bójú àyà oore níwọ̀n ọmọ gbàdàn
1: mi. àṣìlẹ̀ kó o bọ́ yẹn mọ́.
0: ọ̀jọ̀gbọ́n aláwùyé ọ̀jọ̀gbọ́n aláwùyé bàbá àfẹjì.
1: ajẹ́rì tọ́tọ̀.
0: owó bá ní bẹ́ẹ̀ náà ni ọ̀jọ̀gbọ́n aláwùyé alọ́gbọ́nú tòrùtòrù mọ̀ fọyín mọ̀ àwùyé bàbá àfẹjì. ọ̀lẹ́ ò lè ṣègbàgbọ́ ẹni tó bá rojú òní kí òun àìsọ̀jẹ̀ kájọ ojú mi gbogbo ẹni tí máa ń tijú òun lè sọ̀jẹ̀. gbogbo ààyè tó lúwa bá bè wá sí yá máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfẹ̀yìn àti ọba máa dúró ní òní mọ̀ fẹ́ dún. lọ́wọ́ olódùmọ̀lẹ́ ọba tó dá gbogbo wa. ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa. àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. nítorí bá a bá sùn lálẹ́ káàkiri kùtùkùtù nífẹ̀lì ìdájí. kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olódùmọ̀ ìjìnlẹ̀ tọmọdún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. à ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀lẹ́ ọba àtọ́dá gbogbo wa ó jẹ́ àjọ̀lá lọ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn bá ọba kú. bá ọba dèdè kú ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ.
0: torí bẹ́ẹ̀ni ọba bí ikú ìṣeré ọ̀tún láyé ẹni tó bá ti kú bolúwa rẹ ló pin. èèyàn tí yóò sì bímọ sánú ọ̀gbọ́dọ̀ su eré ṣẹ̀ṣẹ̀. ẹni tí ọba aláti bọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ fọmọbú ni àtẹ̀tẹ̀ lóbìnrin ọkọ ọmọ bíbí. bàbá wa lókè tó pin fún wa náà ni ó pin lọ́gbọ̀n ọgbà. ó pin wo owó kárí ó pin kú ikú kárí ọmọ yọ̀ kárí ènìyàn. kò jẹ́ni tí ò lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó fẹ́ni ìtàn àgbẹ̀lẹ̀ ìtàn lọ ni. ẹni dọ́gba lówó lọ́wọ́ ẹni dọ́gba lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí dẹni gbogbo ṣe bẹ́ẹ̀ ráwọn ọmọ sùkúrù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́. kò jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn ọ̀hún alákejì. ẹni dọ́gbọ́n òkú ẹni dọ́gbọ́n ọ̀run aládébí ọ̀run dákun mọ́kàn jùmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òhòdó ni bẹ́ẹ̀ náà níbi ẹnìkan ti wọ́mọ wọ́mọ bí òdòdó ibi bẹ̀rẹ̀ nìkan gbé bímọ méjì lẹ́ẹ̀kẹ́ bí ẹnìkan ti wọ́mọ bí òdòdó ibi bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún dànù ìbẹ̀rẹ̀ nìkan ti lóyún díẹ̀ kò lè bí ojúmọ́ rẹ̀ èèyàn tó di bí òní ikú ẹni tí o sì bí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere ìfolú ààrẹ bá a bá bímọ náà tán ọlọ́run ọba òní jí ogún kékeré báwọn ọmọ náà bàdàgbà tán ọlọ́run ọba òní jí ọgbọ̀ abẹbẹ gbẹni ògùn ẹgbẹni abẹ ẹgbẹni ohun rere lájọ mọ́ ṣe ẹgbẹ mú mi ní ẹgbẹ wa.

0: Ini fọwọ́ lù pé ẹ̀gbẹ́ gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀lú olówó ńlá àwọn ní fọwọ́ làrò là ń kórí ọwọ́ dákun dábọ̀ jẹ́ ńlá kí fọwọ́ làrò ìta ìjẹta dákun dábọ̀ jẹ́ ńlá kí fọwọ́ làrò òṣòjá ọmọ ẹlẹ̀ obìnrin ọmọ wọ́wọ́ mi ta méjì mọ̀ rẹ̀ ta nù rẹ̀ lọ́nà mi ta méjì mọ̀ rẹ̀jì gbẹ̀gìdà ní mi ta méjì mọ̀rù kan wọlé ọ̀gá náà mọ̀rù gbogbo wọn bá kí mi lóko lóko okun lónìí òkè lọ́la ìjẹ̀jẹ̀ ojoojúmọ́ lọ́mọ yan wá kíra wọn lóko lóko yé kan ní àìrípo owó mọ̀lẹ́ gidi ẹ̀wọ̀.
1: Bẹ́ẹ̀ni bá a dún gbórílẹ̀ ẹ̀bẹ̀ lọ́bọdì máa lé wọn ìjẹ̀jà abẹ ní àmọ́ olóbì ìyapa nàdà ìjẹ̀jà ọmọ wà nílé ọmọ àwọn ọlọ́mọ ìkú ara àṣìjà ọmọ àbọ̀tà tẹ́lẹ̀rẹ́ bẹ́ẹ̀ màlẹ́ ọmọ erin gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ́dọ̀
2: kábọ̀
1: abidiyẹ kan mi abẹ ní ogún àdúdọ́gba léèkì ẹ̀fà tẹ́lẹ̀rẹ́ orílẹ̀
3: èrò. Ẹyin náà kú dídá ìjẹ́ ìjẹ́jà lẹ́ẹ̀kì bàrà gbèrè bí ẹni pé wọn ò lóògì kan abẹ ní mo nílẹ̀ òbí. Owó tó wá ní bẹ́ẹ̀ náà lè ẹsùn mọ́ mi ní àyè mo fẹ́ fún un ní ìdánwò ààrẹ òde ṣe.
2: Ilé
3: ìjẹ̀sà àbẹ̀lẹ́ ọmọ aláàyè lóbìdì ẹ̀fọ́. Elébùsẹ̀ wọ́n wuyì níbùkún wọ́n jáde àkàrà rògbòdò ó wuyì ilé ìjẹ̀sà. Àkàrà ìjẹ̀sà bí ọ̀bá lépo bí o ní ọ̀hun agbónáná lantí lantí. Kí ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹ̀sà? Ẹ rò pé àkàrà rògbòdò ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹ̀sà. Àlàdé àgbà ọkọ̀ fídò. Ìjẹ̀sà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ. Kí ni ìjẹ̀sà abẹ ní ogúnrà ló fi ń ṣòro níjọ́ mẹ́fà ọmọ?
2: Èmi ò tí ì dáyé ń gbà wọn.
3: Ọ̀dà náà odò èrè ni mo bá lọ sáde tí wọ́n bá ṣe lé tálárẹ̀ ògún bá fẹ́ dọ̀ká bèrè lẹ́yìn wa. Kọ́ wa wí pé ìjẹ̀sà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ. Ìwọ̀n ayé owó àtàrí sínú abọ́tọ́ bá lọ́mọ rí wọ́n ṣe òbí ìṣọ́gọ́fà ọ̀nà. Gbélé yìí bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ. Ìwọ̀n àní kọ́ bọ́ lé kọ́ má tààrẹ jẹ kó yìí mọ́bì jẹ kó tó mọ́ ọ lọ kó nígbà òun bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ. Ìwọ̀n àní kọ́ bọ́.
4: Ọfẹ́ gẹ́gẹ́ iwájú la o.

0: Eka aro, eka asan, eku role, eka ale, etu ku ajin lodo yin be o. Adeyinka lo ko mi o. Olasukan mi, kaza ma se daada. Adeyinka re mu, Olasukan mi alade. Kaza ma se daada jadi, ona ni o.
1: Shit and do the things and they talk. We no get the time to the force.
0: Emi náà sì tún kọ́ bí kò ṣe olódùmarè ọba tí ó wà pẹ̀lú mi títí ń fún mi ṣe tí ń bá mi sọ. Ayọ̀ á, ọ̀dẹ̀ òdùnbí, àǹjálà bí àkọ́ mo tún bá yín lọ́dọ̀ yín bẹ̀rù. Mo mọ̀ lọ́kàn mi pé àlàáfíà náà mo bá yín o.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, ara ògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé tí ẹ̀ bá ti ẹ̀fẹ́ wá ojútùú sí i, náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun níṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun níṣòro, yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Gbogbo làwọn àti ẹ̀fẹ́ sá lọ. Láwàdà lówó. Táàbí wọkọ̀ dé Ìbàdàn.

0: mú un.
1: Ẹni tó bá wẹ̀ jù nú bí irú èmi Adéyinka báyìí iná ni ọmọ bẹ̀rù. Ẹni tó wẹ̀ jù nú lẹ̀rù ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ́ ẹ bá ń gbọ́ mi lọ́wọ́. Torí níná lórí fóònù ọ yẹ kí n ti jápa. Ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa. Ṣùgbọ́n torí pọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ bá mi chaatì lórí WhatsApp. Kí lẹ̀yìn rò ká lè ṣe bí tá a fi lè wọ́jútù sí gbogbo bí gbogbo ẹ ṣe rí. Kí n lójútù? Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀, kájọ sàsọyé pọ̀. Ẹ jẹ́ kájọ reason together. Let's reason together. Ẹ jẹ́ ẹjọ́ sàsọyé pọ̀. Kí ni ojútù gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní? Àbí sẹ́yìn ò mọ̀ pé a níṣòro? Tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro. Pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o, kí wá ni ọ̀nà àbáyọ? Kí lójútù síṣòro wa? Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887-4274. Nǹkan kí n lo iná ìpa tán yányán sórí rẹ̀ tí n bá ti rí àwọn èèyàn bá ń dá sí. 0706887-4274. Ó ní mò ń lò lórí WhatsApp. Àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun. Tó bá jẹ́ pé ẹ wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́. Ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi bá dé Facebook oríṣiríṣi page ni bá dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò síjọ́ ọjọ́ kan tí ilẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù oyún rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide the solution àbí a kàn ń rí ìṣòro lásán ni àwa solution sí àwa ojútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan owó la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan owó ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

0: ó lóun wá ń bílèrè ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ fáwọn baba wá ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni mo ń lọ fẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ fẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ́ yín kí ló ṣe ọ́ tó fi ṣe báwọn ṣébì mọ́ rẹ̀ ná lára rẹ̀ ò yá ni ilé ìwòsàn wọ́n mọ̀ láwọn ti gbé lọ àìpá ara rẹ̀ ò yá ni lọ́wọ́ lanu kó tó lórin àwo bá bọ́ sí lọ́nu ó ní tóun ṣe ń bù ní wípé gbogbo kí ni kò sí nǹkan kan tán nìdí òun fún yàtọ̀ fún pé bóyá létà òkùn lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so oníṣòwò ni ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbò ní doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbò ní nọ́ọ̀sì tí ó fòmí sí la tó fi ń pè òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 kọ́ dẹ̀ tèkè kọ́ take up issue yẹn. Bàbá yìí ó tún ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tí mo sọ kó kọ̀ lù mí láti lu ọba lánàá ó tún bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá o pé kódà kọ́ ọmọ ìjọmọ onílùú tí nǹkan emergency bá ti dé tẹ́ bá ti pé 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ náà síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọtí yín bẹ̀rù ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní germany ẹ̀yin ti faransé ṣé bó ṣe rí lọ́dọ̀ ọtí yín náà ń bẹ̀rù ẹ̀yin ti uk ẹ̀yin ti united states of america síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ààyín ó ti gbéyàn lọ sí hospital wọ́n ti attend sí ọ náà bó gba káàdì wọn ní dọ́ọ̀lù pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ní first aid wọ́n tún ní ọgbọ́dọ̀ sí deposit ilẹ̀ ibi tó ti ń wá deposit àtòwò káàdì kí lẹ́lòmíì ó ti gbẹ́mìí mì
1: àwọn ìjòyè
0: kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí
1: olórí ló ń ro kààrọ wa ń sọ.
0: Ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí lé wọn lórí.
1: Ẹni bọ̀ ọ̀rọ̀ mọ́.
0: Ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí lé lórí ná. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa ń kàn ga o, mo rí iná nínú kàn ga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Ṣáà máa wòran ni? Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá lọ bá ìwà láì, nǹkan kan ò ní ṣèǹjì o. Nǹkan kan ò ní ṣèǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ ẹ̀ mọ̀ fojú ọmọ wíwò, wọn ní photo card. Èyí tó ní photo card ò ní dìbò. Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa. Kán sá lọ, kán gboko bòmíì lọ. Ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o. Wọ́n kálukú ti wá wà so service. Tóbi di pé ìhà kọ̀kan mí ni kálukú wá wá ń hù.
1: Ẹni bọ̀
0: ẹgbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jóyè yín o àlà ni ó padà fokọ ọ̀lẹ́ hàn o àlà ni ó fokọ ọ̀lẹ́ hàn.
1: Ọ̀rẹ́ gbogbo a rí

0: inú.
1: Ẹ̀dúnà, kí ni nǹkan tó ń wọ́ọ̀kì ní orílẹ̀-èdè yìí ná? Kí ni nǹkan tó ti ẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́? Kí ló wọ́ọ̀kì? Ṣé ẹ mọ̀ pé a ti fail as a country tí ọmọ ọdún mẹ́tàdínlógún tó náà fi fẹ́ gun bẹ́ǹsì? Kọ̀ọ̀kan kóòdì o, ọ̀lẹ́ ni o, kọ̀ọ̀mọ́ nǹkan kan kò níṣẹ́ kankan lọ́wọ́ o. Kọ̀ọ̀kan kóòdì ká tó bọ́yá tech guru kan ni bí àwọn ọmọ ìlú Èkó tó jẹ́ pé láti kékeré ni wọ́n ti máa ń mọ bí wọ́n ṣe máa ń kọ kóòdì ni wọ́n ti máa solve problem. Tẹ́ bá sì ti lè solve problem ìṣòro ẹ lè ti bẹ̀ẹ̀ dólówó. Tẹ́ bá ti lè rorí ronú jinlẹ̀ pé ìṣòro yìí wà o. Ẹ jẹ́ wójútù sí ọ̀nà báyìí la fi lè sojútù sí irú ìṣòro báyìí. Bóyá nípa ká kọ kóòdì programming language ni, ká kọ kóòdì ni, ká build nǹkan ni. Ibẹ̀ àwọn ọmọ Èbó kékèké ń gbà dolówó. Ṣùgbọ́n àwọn ọmọ tí a ń bí fraud ni, jìbìtì ni, kọ́mọ ọdún mẹ́tàdínlógún, kọ́mọ gé orí èèyàn, kọ́mọ gé orí girlfriend rẹ̀ póun náà fẹ́ ṣoògùn owó. Ṣé ẹ mọ̀ pé Nàìjíríà ti fẹ́ẹ̀lì? Ṣé ẹ mọ̀ pé wùrùhẹ́rẹ́ rẹ̀ ti dé?
0: Ilé
1: àwọn ọmọ sọ o lójoojúmọ́ la mọ̀ sọ, torí pé ẹni tí ò bá fẹ́ kí oyún ó ṣẹ́ kò ní fẹ́ kọ́mọ kú o.
0: Lọ́ba wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́yìn.
1: Àti pé nítorí pé kò síbòmíì táwa lè lọ, ilé ẹni nílé ẹni, ìlú ẹni nílùú ẹni, bàbá ẹni ni bàbá ẹni, yeye ẹni ni yeye ẹni, ẹ̀gbẹ́ ẹni lẹ̀gbẹ́ ẹni, àbúrò ẹni làbúrò ẹni. Fómílìkì ẹni fómílìkì ẹni ni o, ọ̀rẹ́ ẹni náà ni o.
0: Ẹni lọ ló mú.
1: Ètè mi kọ́kọ́ rí ní ṣòro fún gbogbo wa ò ju pé gbogbo wa là ń hùwà ìmọ̀tara ẹni nìkan, ìmọ̀tara ẹni nìkan, ìmọ̀tara ẹni nìkan. Lára àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ Yorùbá ònu o, lára àwọn ìṣòro tí ń kojú Nàìjíríà ònu o, àkọ́kọ́ ọbẹ̀ tèmi mọ̀ gẹ́lẹ́ náà ni pé ìwà ìmọ̀tara ẹni nìkan. Selfishness.
0: Àwọn ìjòyè wọ́n
1: ti. Selfishness ti ń dààmú táyé náà ní ń dààmú Kẹ́hìndé. Etí ń dààmú Yorùbá ní ń dààmú Haúsá. Etí ń dààmú Haúsá ní ń dààmú Yíbò. Etí ń dààmú Ọ̀yọ́ ní ń dààmú Ìbàdàn. Àfẹ̀mí nìkan, àfẹ̀mí nìkan. Etí ń dààmú Ìbàdàn ní ń dààmú Saki, ní ń dààmú Ògbómọ̀ṣọ́. Tí ń dààmú Ìjẹ̀bú ní ń dààmú Ìlọrin, dààmú Kwara, dààmú Èkìtì, dààmú Ifẹ̀. Òtáyé náà ní ń dààmú wọn Lọ́sun. Ó ní ń dààmú wọn Lọ́fà, ó ní ń dààmú wọn Nísẹ̀, dààmú wọn ní Saki, dààmú wọn láwọn ẹyin ìbàràpá méjèèje tó fi dé tó fi dé Gbóọra, tó fi dé Rúwà, tó fi dé Lanlátẹ̀, tó fi dé Ọ̀yọ́ Aláàfin, tó fi dé tèdé tèdé.
0: Ẹni lọ ló mọ̀.
1: Ní ń dààmú wọn Lẹ́kọ̀ọ́. Tí ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ náà ní ń dààmú wọn Lábújá o. Ìmọ̀tara ẹni nìkan ni o. Ìdílé mi nìkan, èmi nìkan. Àfẹ̀mí, àfẹ̀mí, àfẹ̀mí. Àkọ́kọ́ ìṣòro ti gbogbo wa ta àkọ́kọ́ nínú. Abẹ́ ẹ̀gbà pẹ̀lú ohun tí mo ń sọ yìí. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹ̀yin ò tí ì gbà.
0: Ilé ọ.
1: Abíṣẹ́ ẹ̀gbà bẹ́ẹ̀. Ìmọ̀tara ẹni nìkan ni o. Selfishness ni o. Bámúbámú ni mo yó. Èmi ọmọ pèbí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ìlú rẹ̀ tí gbogbo wa tá ń lù iná ló dá wàhálà yìí lẹ̀ yìí o. Selfishness ni o. Iná làwọn ọmọ kéékèèké ń bá lọ́wọ́ àwa àgbàlagbà. Selfishness ni o. Ìmọ̀tara ẹni ni o. Ìmọ̀tara ẹni nìkan ni o.
0: Ọ̀run ọ̀run. Ẹni lọ.
1: Ọ̀pẹ̀ kẹtẹ̀ yìí wá ń dàgbà. Inú ọmọ Ádámù wa ń bàjẹ́. Adéyinka ó tó ti dé aláwọ̀ ìjánu pẹ́ńbọ́ bí awọ irin. Ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán kásá máa ṣe dáadáa. Ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Anibẹ̀mí ọ̀bá rẹranko mọ́ra bá mi èèyàn ni o. Òótọ́ ọ̀rọ̀ koro ṣùgbọ́n òtítọ́ gangan gẹ́lẹ́ lèmi ò sọ. Ìsusùsùn ìwà ahuná. Ìṣẹ́ ń hun mọ́lẹ̀ o. Àwọn òwe àwọn àgbàlagbà ni kò ní hun mí.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sì pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹ jẹ́ mi ò já yín tán ẹ jẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ẹ bá mọ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà tèmi é ṣe ọ̀kadà tí mi é fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ ń è ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. nígbà táwọ̀ èso ọ̀lẹ́ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ́rùn mọ̀.
0: sáwọn ọ̀lẹ́ yìí tẹ́kùngboro tí wọ́n ń se bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìn kankan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọ́n ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative ọlọ́run ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ́sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ò gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì tèmi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyìí sì bàjẹ́ bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjáwọ̀ máa lu jìbìtì ó sọ òyìí sì bàjẹ́ bàjẹ́.
1: wọ́n ti ju ọwọ́ rọ́bà wọ́n ń sọ̀rọ̀.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó ni wọ́n lè fara da ìyá nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn ìṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbè àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn ò torí wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀ ní tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀.
1: ẹni lọ́ọ̀rùn mọ̀.
0: àwọn ni wọ́n máa wá kọrin máa jó lọ à ń wẹ̀yìn rẹ torí tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ Adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n máa wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò gbọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù Adéyinka pẹ̀mbọ bí awo erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ní ìfẹ́ dánu dúró mọ́. àròyé niṣẹ́ ìbáàkà igbe kíkẹ́ niṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ Adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásàmà ṣe dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtà lẹ́ọ̀n ẹyinjú olódùmarè tí ò ṣe é fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rábà mi èèyàn ni o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́ sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní ọmọ bọ̀ nìkan la ní dé bá ń lé nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéyàbùn bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwarí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká má gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi ta tún mọ pàdé mi fi ń lẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní bá yín nínú ìbànújẹ́ o. Ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Hehe.

0: Sengbo bo se nja la la la la. E ma yin kuro nibe ni ikanni Ajisebi Oyo online television and radio. www.ajisebioyoradio.com. E se tengbo ikanni wa o. Ajisebi Oyo la ri, Oyo ni se bi baba eni kokan.
1: Ajisebi Oyo la ri, Oyo ni se bi baba eni kokan.
2: Igan fowo so opo ikan mole. Awon eyan won fowo so opo won ma ki. Asi otito ni ora on baba wa ni layo to ni pe karin kapo karin iye ni iye oyo ati ba ninu ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gogo omo ilu oyo nile ni loko ni ati leyin odi kapo owo so wopo gbe ilu oga agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fáwọ̀ tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti pòrọ̀ mú wípé kárìn kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni yóò yẹ wá o orí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga yóò máa dé bá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkàn nílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálẹ̀ ẹ̀fẹ̀ tèmi náà ní látàrò ti sùn lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàgbé ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́ àánáàná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára làádìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹni pọ kan.
1: Atótó arére pa àkòrí bàbá ọmọ gan náà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn odi ẹtẹ tíbẹlẹ jẹ wá gbọ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ oauf ọyọ àtìbà unity forum ni wọn rán mi sí yín wọn ni máa lọgun ẹbùn yìí pé àìláṣọ ọlọrun pa àkótó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọkanran tí ọrin ńlẹ ọmọ arísẹgí balẹ kan ìkàn ni mo káhùn kásẹkí olóhùn adéhùn ìwòrí onìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gíogíó ìwòrí onìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹrù dórí ìwọ́de tìyẹ́ tẹ̀mí ó ṣe tèmi bí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabilẹ̀ yìí ń fọ ọwọ́ aago òdu ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin ìjò ní ṣe kú pa wọn oauf ọyọ́ àtìbà unity forum ní ìmọ̀ wípé yín pé àìkọ́ yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàtọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù oauf ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yin bàbá bàbá àti màmá màmá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ ni wọ́n ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí àjíṣe bí ọ̀yọ́ láàárí wà yóò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.
0: Àjíṣe bí ọ̀yọ́ láàárí wà yóò ní ṣe bíbá bẹ́ẹ̀.

0: ẹkú ojúmọ́ o. Ní gbogbo ibi kíbi tí a fẹ́rẹ̀ kàn ní tó bá ń fẹ́ dé. Aago mẹ́wàá àbọ̀ ó kù ìṣẹ́jú kan péré láti orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ lè bá wọn pé láìpù náà lẹ ti ń gbọ́ mi látẹ̀kan.
1: Ọ̀sẹ̀ yìí tún lọ.
0: Adéyínká yín rèé pẹ́ ń bọ́ bí awo erin ọmọ ọ̀dọ̀ àgbà ajá lọ́ọ̀yọ́ tí ègbó lásán Fẹ́mi Ọ̀bárẹ́ranko máa ṣe ìrábà mi.

gbogbo ẹni tí ó ràn ẹ̀mí àtẹ̀yìn lọ́wọ́ elédùà yóò bá ràn wọ́n lọ́wọ́ o adéyìn ká pẹ́ ń bọ bí àwọn orin ní tọ́jẹ́ ń lo orin yìí tí mo tún fi wá làárọ̀ yìí náà ni wípé àwọn àgbà ládàá wọ́n máa ń kọ orin kan àbí kí n sọ pé orin kan ni wọ́n fi kọ tipẹ́tipẹ́ ṣe ń tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ adéyìn ká.

0: Iṣẹ́ wọn fi ni lọ́kàn balẹ̀ torí pé wọ́n forúkọ sílẹ̀ lọ́dọ̀ ìjọba. Abájọ tí gbogbo ènìyàn fi yàn wọ́n láàyò, wọ́n ṣe JC Banking, aṣojú First Bank, Kolo Money, Carbon, Pay Later, OPay àti MTN Momo. Wọ́n bá ní iṣẹ́ àsùnwọ̀n nílé ìfowópamọ́, opening of bank account, bíbá ní sanwó sórí cable TV bí DSTV, StarTime àti GoTV, sísọ owó náà mẹ̀nẹ̀mẹ́nẹ́, utility payment, computer services, àga àti tẹ́ǹtì oríṣiríṣi. Tẹ́ ẹ bá nílò lóde àríyá ló wà nílé iṣẹ́ wọn, rental services, kò tán síbẹ̀ A3 Multipurpose Ventures, tún ṣe ìdásílẹ̀ Ad Block Making Depot, tí wọ́n ti fi ẹ̀rọ ìgbàlódé so omi di yìnyín. Adblock wọn le kokoko omi bọ́ọ̀ tó mọ́ tó nínú wọn fi pèsè rẹ̀. Kò sí náà kò sí nǹkan tútù ti dohun gbàgbé. A3 Multipurpose Ventures wà ní onílù compound Owódèrò Ìpàpó. Telephone 0803573486 tàbí 0082753011 àti 0054064761. A3 Multipurpose Ventures, ọ̀gá ni wọ́n nílé iṣẹ́ wọn.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.

0: tẹ́ ń gbọ́rọ̀ tẹ́ ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa aláwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lú ẹyin òdì tẹ ti ń gbohùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 AM náà la wà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀rẹ̀.

0: Only me can add the video, yo. Ah, need the rule. I like her, but I
1: will pay Olori de. O da wa leke ni kan ere ni be.
0: Ori la babo babo jale. Ade inka.
1: Ko soro awon aye ma gba oni ori la han. Gbogbo n to ba ti un fi.
0: Emi bi anu ati do lori la han, mo lori la han o. Ni mo se soro lawo eyan ma gbo won mi. Hain. Ọ̀rọ̀ wa máa tu àwọn èèyàn nínú. A máa wo àwọn èèyàn létí. A máa tu wọ́n nínú, a máa dùn mọ́nà wọn pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Amúnú tutù lohun mi o. Pẹ́ńbọ́ bí àwọn erin ajá lọ Ọ̀yọ́ ti gbé lásán nítorí bẹ́ẹ̀ yọ̀ bá rẹ́ra kò mọra bá àwọn èèyàn ni.

0: ti ṣàmù.
1: Ẹ wá sí onígbọ̀ ọ̀wé ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ra màdáànà tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mú ọwọ́ mi agbárẹ́.
1: Bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Ó ṣe tí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá ọ. Ọmọ ọ̀lẹ́nìkan náà la yọ̀gbà. Ibi gbogbo náà lọ gbà lá.

0: ọ̀hìn ẹ gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀ ká tó fi wàásù àmẹ́rùjà sìyẹn sí ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run nínú oṣù tá a wà yìí adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán oṣù yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí ká má tún padà lọ bá mọ́ ìhun tá àwẹ̀ bá lọ tán gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí bá àwẹ̀ bá tún lọ tán ká tó tẹ pa mọ́ ká tẹ pẹlẹ mọ́ náà ní ṣíṣe náà ni o
1: pálógun kò sí ní tí o lè fi tọrẹ àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Mo tún sọ̀rọ̀ mo tún mọ ọ̀rọ̀ jáde nínú bíbélì nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ayé ẹ gba pọ̀ tún olúwa lọ ẹ máa lọ sí paradise ẹ máa lọ àlòjọ náà àwọn tá ń lọ́gbọ́n tó ń lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọ làkejì yín èmi náà lẹ ṣe fún o gbogbo orí tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún o ọlọ́run náà là ṣe fún o ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí wàá dá ẹ̀sán wá padà fún ọ yóò sàn án lẹ̀sán dáadáa ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o tá a bá sì sóore fún èèyàn dúdú ó lè jẹ́ èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéètì àmà àkọ́mọ́ràn.
2: Ìbàdàn ọdún kan. Àmìkún.
1: Kọ́ni ìkájì ṣàmùsù.
2: Ìbàdàn ọdún kan.
0: Ó sì ń táàbì sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa wa ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísè lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ wọ́n tẹ̀lera wọn lẹ́yìn. Ó wá ń sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà yìí. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mẹ́nìkan jẹjẹrẹ mẹ́nìkan wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè ìlú òkèrè lọ tọ́jú. Owó tí a sì fi le tọ́jú irú ẹni báyìí kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé tí ó tún ṣe á sẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀ á ní kò sí nǹkan kan mi ò jẹ́ Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀ àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá yìí lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní kí ni wọ́n ń pè ná fírídọ̀mù àwọn tá a ní fírídọ̀mù tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù tá a ní àǹfààní láti lọ bẹ̀ ìrànwọ́ wò táwọn ò sí láhàámọ́ ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́ ẹni torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀ ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí ìpalára tó fi ṣe jòkó.
0: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugu ẹyin ò sì bẹ̀ mí wò kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mi ẹ̀ fún mi lómi ò bó ń ṣàìsàn ẹyin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn kódà ẹ̀ tọ́jú mi.

0: tíṣà.
1: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí sí àsemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ tí ń bọ̀ ní pàwà lórí ìdò bólé àìsàn ẹ̀sà ní ẹ̀gbẹ́tọ̀ àjọa mi. Adéyìn ká tó ti dé aláwo ìjánu.
2: Mo gbà fọwọ́ mi agbárẹ́, àṣẹ ń ti ṣá.
1: Ẹjọ́ ọ̀rọ̀ ńlọ́run púpọ̀ oje. Wọ́n fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ṣe sọ́dọ̀ tí wà làwa náà ń ṣe é síbò mí. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kẹ́lẹ́ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra wa náà àwa náà yé pàkà mọ́ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni sá ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni táfi ń fún wa ló. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
2: Orí kan bá sun wọn tó rán gba.
1: Bórí kan bá sun wọn àárán gba
2: ni. Ẹ̀ṣẹ̀ ń sùn bíi ní apẹ́ lókun kó má ṣàbá mọ wíwá yẹn.
3: Orí kan tó sun wọn tó rán gba.
1: Gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
3: Ìkàlẹ̀ bí agbada.
1: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Lóńdó State, Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
3: Kúlò kátọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ Ọlọ́yọ̀ Aláàfin Òjò Pásẹ̀ Kẹ̀lẹ́mọdé ọmọ àti.
3: Kúlò fẹ́.
1: Ara Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
3: Ó máa fọlá pé ìtàn kò ní rí alá.
1: Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya.
3: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: lókè lókè lẹ́mọ wa ó sóríkò ìlókè náà lọ́wọ́ àfúnni ń gbé òkè téńté lẹ́mọ wa ẹ̀ní jábọ́ láéláé ẹ̀ní jáwálẹ̀ ẹ̀ní rúgbọn àti ìmọ̀ràn ọlọ́run òní jẹ́ ti yín adéyínká ọlásùkàn mi ló kọ mi pàpín bàálẹ̀ fi ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa ní màá ń ta dátà ọlọ́nìkẹ́ gravity designer ó ti ìmẹ̀jì abdulrahman abdulbasir ti grow and gravity designer. Best icon furniture, àwọn èèyàn ti àná. Plenty fashion home lókè òrò kí lọ́ọ́ yà aláàfin wa ń bí. Àwọn aránsọ, wọn agbẹ́sọ fún ni Adàbí. Ṣé ìpáwọn èèbó náà gbẹ? Ọ̀rọ̀ mi ò yé yín. Gbogbo àwọn aṣọ tá a máa ń wọ̀, àwọn àná máa ń bá wa rán. Ṣáró tẹ̀ bá fẹ́ pé Plenty fashion home lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ṣáró 8076003202. 76003202 76003202 Plenty fashion home lókè òrò kí lọ́ọ́ yà aláàfin wa ń bí. Ẹ̀rí àwọn táwa náà tá a máa kó rọra tá a máa kó lọ sókè àwọn èèyàn táwa náà máa kó lọ sókè báwa náà bá ti ń lọ sókè láti máa fa àwọn tán wà láyìíká àti àyídá àti àná sókè. Ọ̀rọ̀ mi ò yé yín mò ń bọ̀ ná ẹjẹ́ ká tún gba ọ̀nà bí iná ẹjẹ́ gbà báyìí ká tún gba ọ̀nà bí.
1: Mo ti ju ìdí mi àti ṣe bí ọ̀yọ́ online radio àti tìgì àyàrá.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ̀ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebíọ̀yọ̀ làárí ọ̀yọ́ ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Alhaji Commander, ẹ bọ́ síbí ọ̀rọ̀ náà kàn yín, ẹ̀yà ẹja tún rojọ́ díẹ̀ sí.

0: Má ní kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọyọ́,
1: ìwà tàbí ilé mọ́ yẹlẹ.

0: ọ̀sẹ̀ aláyọ̀ ni ọ̀sẹ̀ yóò jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin látàfẹ́ jùmọ́.
1: Báwa ṣe kúrò ní níbi tá a máa ń kọ́kọ́ lọ láti bẹ̀rẹ̀ rẹ̀. Mo sì lérò wípé ẹ ti jẹ ìgbádùn wa bí ìbò ṣe gbádùn tí láàárọ̀ kùtùkùtù nínú òtútù táwọn bàbá wa máa ń gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Ní wọ́n gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Mo mọ̀ pé ẹ ti gbádùn wa. Àwa náà gbádùn yín o. Torí nígbà tẹ́yìn wà ń bẹ̀ lọ́jẹ́ káwa náà lè wà níbi bí ò sí ẹ̀yin sì tí àlùkùrà ni kò lè sí àwa o.
2: Wọ́n ní àmàlùmọ̀ kí.
1: Torí pé ẹ̀yin ń bẹ níbẹ̀ ń. Torí pé ẹ̀yin máa ń sọ̀pọ̀tì wa láti bẹ̀hún. Níbẹ̀ ń ibẹ̀hún. Bọ́ sọ́lé dé Ọ̀yọ́ láti bẹ̀hún.
3: Ìrọ̀bí ìdánlá.
1: Àwa náà ṣe ń bẹ ní ààyín ìhààyín táà náà tá a máa ń dá bí ẹdun tá a tún rọ̀ bí òwe.
2: Ọlọ́run sí.
1: Ọlá Ọlọ́run ọlá yín làwa fi ń yan o. Ẹyin là ń jẹ o. Ọlá àwa èmi gangan Adéyinka Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo náà ni mo ní.
2: Rọ́gùn làzàújù ńlá wà lẹ́dùn.
1: Èmi Adéyinka náà Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo báyìí náà ni mo ní o.
2: Sọ́mọdù Ọlọ́run Wahidu.
1: Torí pé mo ní Ọlọ́run mo ní yín wọ́n máa fi gbogbo nǹkan náà ni mo ti ní tán yányán ní nǹkan kankan
2: báyìí.
1: Ẹ jẹ́ tún ka sáàmù tí mo kà fún yín láàárọ̀ yìí kí n kà á lẹ́ẹ̀kan sí kí n tó máa dágbére. Kọ́ máa jẹ́ àdúrà fún wa lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí. Pẹ̀lú àwọn kéwú tá a ti kà náà láti inú
2: Kùránì.
1: Pẹ̀lú àwọn ohun ìfẹ́ náà dá lu. Ẹ̀fọ́ yìí yọwọ́ ẹ̀fọ́ gàgàlá o.
2: Gbogbo
1: ẹ̀ lọ́wà ní ààyè. Combination of all the religions lọ́wà lọ́dọ̀ mi. Dángbénú.

0: bí bọ́lí.
1: Ọyẹ́ tó ń gbọ́ ọ̀rọ̀ sáàmù sáàmù kẹta tí mo kà fún yín tí mo fi ń sùúrù fún yín láàárọ̀ yìí. Ló ní Olúwa, báwo ni àwọn ọ̀tá mi ṣe pọ̀ tó báyìí? Báwo ni àwọn tí ó dìde sí mi ṣe pọ̀ tó? Ọpọ́lọpọ̀ ni ó ń sọ ní ti tèmi pé Ọlọ́run kò ní gbàálà, ṣùgbọ́n irọ́ ni o, Ọlọ́run ó gba èmi àtẹ̀yìn la. Ṣùgbọ́n ìwọ ni àṣà mi, ìwọ ni àṣà yìí mi ká. Olúwa, ìwọ fi ògo fún mi, ìwọ sì gbé orí mi sí òkè. Olúwa, ni mo kígbe sókè pé, ni mo kígbe sókè sí, ó sì dá mi lóhùn láti orí òkè mímọ́ rẹ̀ wá. Èmi dùbúlẹ̀, mo sì sùn, mo sì tún padà jí. Nítorí Olúwa ni ó ń gbé mi ró. Báwa náà ṣe sùn látàlẹ́ àná tá a tún jí sáyé láàárọ̀ yìí. Olúwa ló ń gbé wa àárọ̀ torí pọ́ ń bẹ pẹ̀lú wa ni o. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọgbà yìí mi ká. Ẹyin náà, ẹ má bẹ̀rù, ẹ má fíẹ̀, ẹ má bẹ̀rù, ẹ má bẹ̀rù, ẹ má bẹ̀rù, rárá o, ẹ má bẹ̀rù. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọgbà yìí mi ká. Dìde Olúwa, gbà mí, Ọlọ́run mi, irú gbogbo àwọn ọ̀tá mi ní àgbọ̀n. Ọlọ́run bá wa lù wọ́n lágbá, wa lù wọ́n lágbọ̀n, kágbọ̀n wọn ọmọ jò, kágbọ̀n wọn ọmọ jò, kán dajere, kán dajere. Ọlọ́run bá wa lù wọ́n lágbọ̀n, kí o sì ká eyín àwọn èèyàn búburú, kí eyín wọn ká má lè bi, ká má lè bi háàmù wa o, ká má lè bi, ká má lè bi dojú ìjà kọ wa o, kí eyín wọn, eyín wọn, eyín ọ̀gàn wọn, ká má lè bi dojú ìjà kọ wa. Àwọn eyín burúkú, àwọn akáyín ṣòro, ká má lè fi eyín wọn, ká má lè kí kéyìn wọn má lè ní ìkápá kankan ní inú ìgbésí ayé wa. Láti ọ̀dọ̀ Olúwa ni ìgbà láti wá o, kí ìbùkún rẹ̀ wà lórí àwọn ènìyàn rẹ̀, kí ìbùkún Ọlọ́run, blessings of God, kó wà lórí èmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi káàkiri àgbà ńlá yìí. Àwọn alátìlẹyìn ilé iṣẹ́ wa, àwọn tẹ́ máa ràn wá lọ́wọ́ yányán, ẹyin o, àwọn tẹ́ máa ràn wá lọ́wọ́ yányán. Yá àwa lálẹ́ àwálé, wáyá hẹ́rẹ́tọ̀lẹ́ àìrí, wáyá sálẹ́.

ìgbé. Ẹ kú dédé àkọ yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ ohùn mi ní orílẹ̀-èdè Nàìjíríà ní United States of America ní Ghana ní Benin Republic ní Nàìjíríà ní kódà tó fi lórílẹ̀-èdè Faransé àti United Kingdom. Mo kí yín o pé ẹ kú dédé àkọ yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú rọ̀lẹ́, ẹ káàlẹ́. Adéyinka Ọlásùnkànmí kódà yín tẹ̀ ń gbọ́ láti Italy. Orílẹ̀-èdè Ìtàló àkẹ́yìn náà kẹ̀ka àlẹ́.

Ìròyìn náà ni wípé àwọn ọmọ tí wọ́n ṣe jàǹbò lọ́wọ́ lánàá lánàá yìí, wọ́n lọ ṣe jàǹbò síbi tí wọ́n ti ṣe jàǹbò yẹn, tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń san owó rẹ̀, ó ní iye tí wọ́n máa san fún àwọn tán ni CBT centers tí wọ́n ti fẹ́ kọ ìdánwò CBT yẹn náà. Ìní CBT túmọ̀ sí computer based test. Ibi tí wọ́n ti ṣe ìjọba ní máa ń sanwó fún wọn, kódà àwọn tán bá ní ilé iṣẹ́ kọ̀m̀pútà tó pọ̀ dáadáa tó yẹ pé wọ́n lè install àwọn software yìí lórí rẹ̀, táwọn mobis exam yìí tán sì ní facility fún íńtánẹ́ẹ̀tì tí wọ́n dẹ̀ ní CCTV camera, ibẹ̀ ni wọ́n máa ń lò fún àwọn ìdánwò jàǹbù yìí. Ó sì ti níye tí ìjọba àpapọ̀ tí máa ń yà á sọ́tọ̀ tí máa ń fún àwọn tán bá ní irú àwọn gbọ̀ngàn yìí. Kí ni ó wá ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ kan táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí, wọ́n borí ìṣe ń bẹ níbi òfin ìjọba àpapọ̀ pé ẹni tó bá borí o lè ṣe exam. Bí borí kò pagidínà àti ṣe exam. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pẹ̀lú ilé ìjọsìn bàbá wa yìí ti ń jẹ́ bàbá yìí tó kọ wọ́n popular yìí, kí lórúkọ bàbá yìí o, Covenant University sani inú gbọ̀ngàn Covenant University, Oyedepo ìjọ bàbá wa Oyedepo, àwọn náà ni Covenant University tó wà ní sí Ọ̀tàkọ́hun ẹ̀yìn ní Ogun State lẹ́gbẹ́ Èkó níbọn. Wọn ò wá jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n wọlé látàrí pé wọ́n lo ìjáàbù. Mo wá ń bi yín o, torí Ọlọ́run, yàtọ̀ fún pé ìjáàbù dídé sórí ó signify pé èèyàn jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí, ọ̀nà wo ni ó le gbà ṣe ìpalára fún exam tí wọ́n fẹ́ ṣe àbí fún àwọn tí wọ́n ò jọ jókòó ṣe exam? Nígbà tó jẹ́ pé àdámọ̀ tiwọn ni attribute tiwọn ni pé kán borí, àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim tí wọn kì ń borí, báwọn kan wà tó jẹ́ pé àwọn nígbàgbọ́ pé káwọn borí o lára táwọn fi ń ṣe ìjọsìn fún Ọlọ́run ni. Àwọn míì ni ò tiẹ̀ mú ní ìjọsìn gan, wọ́n ti sọ́ di ẹwà, wọ́n ti sọ́ doge, kódà àwọn tí wọ́n yé ṣe muslim míì gan, wọ́n máa ń lò jáàbù. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni pé wọ́n jẹ́ kí àwọn ọmọ yìí ó wọlé ṣe exam láti bí aago ọwọ́ àárọ̀, ó sì fi lé ní bí wákàtí kan, wọn jẹ́ káwọn ọmọ wọlé débi pé wọ́n ṣe exam. Kí ni à ń bá lọ, kí ni à ń fà káàkiri? Ìmọ̀ wá ń yà mí lẹ́nu bí táwọn èèyàn máa ń gba ṣe àbò sí. Wọ́n rí àwọn ọmọ tí wọ́n fẹ́ lè máa rìn hòhò, tí wọ́n ṣe ọ̀yàn lẹ̀, àwọn tọ́jú obìnrin wọ́n ṣe ọ̀yàn lẹ̀ sí orílẹ̀, gbọ́ gbogbo ẹ̀ bọ́n, wọn à ní rí wọn mú sọ sójú pé kán kó bòǹbó tiwọn àbí kán bá wọn wípé wọ́n ṣe wọṣọ tí ò dáa. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá borí ni ìṣòro wọn wá máa ń yà mí lẹ́nu. Ìmọ̀ ojú tí mo fi wò ó, tẹ̀yìn fi wò ó, báwo ló ṣe jẹ́ tó fi rí báyẹn, tó fi jẹ́ bẹ́ẹ̀ tí a fi lè tolerate ara wa? Ṣé ẹ mọ̀ pé religiosity ó play out níbi ètò ìdìbò tó kọjá lọ yìí náà, níbi ètò ìdìbò tó kọjá lọ yìí, ẹ̀sìn ó gbé 90% rù nínú àwọn olùdìbò ní ìbò ààrẹ, pàápàá jùlọ ìbò ààrẹ tí ó kọjá lọ yìí. Mo ń bọ̀ náà.

ẹyin tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ́ bọ̀ a ní kì bá ti mọ̀ ká ńlá tó bá jẹ́ pé bá a ṣe wà religious tó bẹ́ẹ̀ náà nìwà wa ṣe dáa tó torílẹ̀-èdè wa ṣe dáa tó bá ṣe pé bá a ṣe jẹ́ holy adanda ò tó náà ni a ṣe ń sá fún wa àbàjẹ́ tó wàhálà ìkò ní mọ̀ bí mi nínú o.

ṣùgbọ́n bá a ṣe lẹ́sìn ìtọ́ ọ̀hún náà tó jẹ́ pé àwa náà là ń ṣẹ̀sìn ìjù wọ́n fẹ́ lè sọ pé ẹnu mi fẹ́ lè gbà pé orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ti pọ̀ jù lágbàáyé pé Nàìjíríà ni. Ṣùgbọ́n upon all of our religiosities, we are still committing so many atrocities. Upon our holy and thou attitude, upon our religiosities, we are still committing so many atrocities.

ṣùgbọ́n pẹ̀lú gbogbo effort irú àwà yìí pẹ̀lú gbogbo effort wa bonifa wa a bá wọn ṣe kódà nínú àwẹ̀ tá ń gbá àwẹ̀ lọ́wọ́ yìí mo ti bá àwọn onífa post bánà ìfà wa sórí status mi àwọn tí wọ́n bá máa ń wo status mi lórí whatsapp tí wọ́n fi ń polongo òkè agidan boni christian wa a bá wọn post ẹ̀ nínú àwọn tó ń ṣètò ojú níbi kó tó di pé àwọn owó dé àwọn owó là ń náwó àwọn omi là ń dè sun àwọn oúnjẹ tó wọn là á pè níyàn án mú adéáfọmọ ọba lẹyọ àjò yìí ẹṣáré wẹẹ wà rajà ọmọ ọba ẹpọ ṣẹṣẹ wẹẹ wà rajà ìyá wọn kó tó di pé àwọn owó cashless policy yìí dé àwọn tó ń ṣètò ojú lórí ìkànnì wa ń bí àwọn kìrìsìtẹ́nì ni.

látàrí pé àwa fẹ́ máa jẹ́ pacesetter gẹ́gẹ́ bí ó kọ wa a ti ṣe bí ọyọ làárí kán máa ṣe bí wa kán máa rí wa wò láwòkọ́sẹ̀ bóyá torí pé ọwọ́jà àwọ̀ tí ọwọ́jà àwọ̀ wá tí jìnà dáadáa bóyá ni ò tí jẹ́ kírú àwọn ìṣesí wa yóò ti rìn jìnà dáadáa torí tá a bá jọ kọ́kọ́ lọ mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jọ jẹ́ná a mọ̀ ní human feelings lára ká tó wu àwọn ìwà kan tàbí ká tó gbé àwọn ìgbésẹ̀ kan Adeyinka ọ̀rọ̀ mi tún fẹ́ mọ̀ bá mo kó mo rò bọ̀ wá mo ń bọ̀ ná ntí dé Adeyinka aláwo ìjánu ọ̀hìn mo ní ọ̀hìn.

0: ṣùgbọ́n ó yí àwọn èèyàn wa yìí o gbogbo àwọn èèyàn wa yìí ló yé o gbogbo àwọn nǹkan yìí ó yé wọn o ṣùgbọ́n nígbà tá a ti sọ ẹ̀sìn ríṣẹ́ níbí ẹlòmíì ò níṣẹ́ lọ́wọ́ mọ́ ó ti sọ ẹ̀sìn di okòwò nǹkan jẹ́ okòwò nǹkan jẹ́ ní jẹ́ kí wọ́n máa ti àwa ọmọ lẹ́yìn wọn ní tìkùtì ṣùgbọ́n irú àwa táwa ti já kùtùkùtù bí irú èmi lẹ́yìn nǹkan ẹnìkan ò rémi tì lọ́gbọ̀ngbọ̀n ṣé kùránì lọ́wọ́ wa tú fún mi lódì kejì tí ì ní lọ wá báyá english quran fún ara mi láti tù kí n lọ wò túmọ rẹ lọwọ àmọ kógbó sí mi lórí no. Irú àwa yìí ti kọjá ẹyìn kan táwọn kan lè mọ kàn kógbó sí lórí àbí ẹsẹ bíbélì bible fast kan ni wàá kà ló máa kóòtì fún mi lọwọ àfi máa sàrúmọjẹ fún mi lóòtú sí nǹkan tó wù ẹ ló fi sàrúmọjẹ fún irú àwa ẹ tọyẹ pé mi gan bible scholar lè mi gan náà láàyè ara mi dẹyìn nǹkan abọ́dù fákan ló pè ohun fẹ̀ kan lọ fẹ́ lò tó fi wá máa ṣe arúmọjẹ lọ́dọ̀ mi.
1: Kábíyèsí rẹ̀ olúwa mi.
0: Ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè yìí? Wàhálà tẹ́sìn ó dà á lẹ̀ ní orílẹ̀-èdè yìí ni ń lọ kọ́lọ̀ mọ̀ jẹ́ ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ ni. Ẹ tiẹ̀ wá wò ó lórí ètò ìdìbò tó lọ yìí àwọn èèyàn wá fi competencies sẹ́gbẹ́ kan wọ́n wá ń ṣe tẹ̀sìn wọ́n fi competency wọ́n fi sẹ́gbẹ́ kan wọ́n wá ń ṣe tẹ̀sìn. Ṣé ẹ mọ̀ pé àwa Yorùbá aponú pọ̀ àwa Yorùbá la ponú ju o seriously torí ọgbọ́n àgbọ̀ngbọ̀n ju wa ń wá mọ̀ ń jẹ́ kọ́ lọ́gbọ̀n ọ̀wọ́ gọ̀ àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ń mọ̀ ń sọ lọ́gbọ̀n dòmù gọ̀ nífa níbi tí Yorùbá gbọ́n dé Yorùbá lọ́mọ̀ lọ́gbọ̀n Yorùbá ló lọ́gbọ̀n o níbi tá a gbọ́n dé àwa ń hùwò mùgọ̀ ìwà gọ̀ pàápàá jùlọ níbi ètò ìdìbò tó lọ yìí.

0: yàn mọ̀ ẹ mọ̀ ẹnìkan ṣoṣo tó tó gbà ní ojú wọn náà ni gàgàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí wèrè ta làbí ní wèrè ilé torí ọmọ burúkú ta péyàn bá mọ nígbà téèyàn bá dàgbà ní ìsìn téèyàn wá dàgbà káwọn kan mọ wá pera wọn tọọgì níta kan fẹẹ rẹyìn ẹjẹ torí wèrè ta làbí ní wèrè ilé làbí ní wèrè nílé wèrè ilé tá a ní nílẹ̀ yorùbá onígbàgàbá Tinubu yàásín gbogbo ẹnu mo fi sọ. Tí ẹ lò mí tí è ṣe Tinubu tí ò ní fún àti ò lé kaná tí ò ya wèrè tí ò san lórí kan tó bá lọ takú Àtíkù easily láti Southwest lọ́dọ̀ wa ń bí tó lọ ń kanta Àtíkù mo fi gbogbo mo fọlọ́run búra easily sòsé tara sòsé ni Àtíkù ó fi wọlé. Ṣùgbọ́n bàbá ńlá wèrè ta ní àyín lórí wèrè ta la fi ní wèrè ilé ní àyín àti tí ì ní méjì irú rẹ̀ ní Southwest níbí lọ́dọ̀ wa ń bí o àti ì ní méjì irú rẹ̀. Ẹyin àwọn èèyàn púpọ̀ àwọn èèyàn wọ ọmọ òṣèlú ìwà máa ń dùn mí pé ṣe ojú kan náà kọ́ lọ́lọ́run fún wa ni ṣé láàkà ìwá yàtọ̀ ni tàbí lè jọ dàìsẹ́ẹ̀tì kájọ dàìjẹ́sìtì kínní yìí kó dẹ̀ yé wa ká mọ irú politics tó ń play at the national level kí èsì local politics tá à ń play níbí at the national level gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ lẹ́ẹ̀kan tí bàbá mi Apostle Sunday jọ kan láfipè wọlé wọ́n ní titi wọ ewu wá tára àta ni mo ń ya wa lára. Ni wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n àgbọ́njú Yorùbá tí ń jẹ́ kí ọlọ́gbọ́n wọn wá dòmù bọ̀. Tí ẹ̀ bá ti gbọ́n jù í máa ń pa àyàn láàánú o àgbọ̀n gbọ́n jù ọgbọ́n máa ń pọ̀ lọ́gbọ́n láàánú o déyìn nǹkan pẹ̀ ń bọ bí awé rìn.
1: Ọ̀rẹ́ ń bà ni o, àpáta pààrà àtọ́bàjẹ́ yé màmá jáyà lọ́lọ́, ẹkùn ọkọ̀ òkè onílé ọlá.
0: Ṣé ẹ mọ bí mo ti lọ, ṣé ẹ mọ bí mo ti bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ni mo ti bẹ̀rẹ̀ o tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe jáàmù tí wọ́n ṣe CBT tó jẹ́ pé láàrin 3 hours wọ́n ti parí CBT wọn ti lọ kẹ̀sẹ̀ pé wọ́n fẹ́ máa gbé inú Covenant University ní ọ̀tà wọn a máa gbé bẹ̀ lọ for forever wọ́n kàn wá ṣe exam tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló sì sanwó center yẹn owó ìjọba àpapọ̀ ni kì í ṣe pé bóyá ẹnìkan ọjẹ́ Muslim lọ́wọ́ ń dìde lọ gba fọ́ọ̀mù Covenant University ọbẹ̀ mọ̀ wá dé jáàbù lọ́bẹ̀ láti lọ́ máa fi fínràn CBT exam computer based test láàrin 3 hours wọ́n ti parí o wọ́n ti lọ. Funny enough ni pé owó ìjọba ni ìjọba ò fi sanwó o pé wọ́n wá yá CBT ọ̀lù yìí lò àwọn kan wá dì wọ́n lọ látàrí pé wọ́n ní wọ́n lò jáàbù. Torí ọlọ́run kéèyàn dé jáàbù kí ọ̀nà wo ló fi gbà pa ọ́ lára ìwọ́ tó rò nífẹ̀ẹ́ sí jáàbù ibo ló gbà pa ẹ́ lára.

0: àìsàn ti fẹ́ fún mi ní kàtá ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo sì fẹ́ káwọn èèyàn gbọ́ mi yé.
1: ìwọ nìkan ṣoṣo ẹlẹ́dùnmọ́.
0: mo láti sọ ẹ̀sìn ìdíṣẹ́ lórílẹ̀-èdè yìí adisodoko wa nkan jẹ́ atún ti wá àwọn tán jẹ́ lórí ti wá sọ di means wọ́n ti sọ di ọ̀nà tán fi ń brainwash ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. ni mo fi sọ pé irú rẹ̀ ó play out níbi ètò ìdìbò tó lọ ni mo fi wá padà sórí ọ̀rọ̀ yorùbá pé ọgbọ́n wa ọlọ́gbọ́n wa wá ń dòmùgọ̀ wọ́n wá sọ wá di gbá bọ́ọ̀lù wọ́n sọ wá di bọ́ọ̀lù wọ́n wá ń gbà wá síra wa. mo tún wá ń jẹ́ òye yín pé sẹ́nìkan lásán kan nílẹ̀ yorùbá tó bá lọ ń kanta àtíkù tí èsè wèrè ilé tá a ní tó tó kojú wèrè ta tinubu tá a ní ní àyín tọ́yẹ́pọ̀ nìkan ló tó kojú wọn lọ́run lókè mbẹ́ ìsìlì sòsé tara sòsé látìkù yóò fi wọlé president ní orílẹ̀-èdè yìí. a wá sọ kéèyàn fi ọpọlọ gbé nǹkan sósùnmọ̀ ni mo fi ń sọ pé ṣé ọpọlọ wa yàtọ̀ ní ṣe pọpọlọ kan náà lọ́lọ́run fún gbogbo wa ni ṣe ọpọlọ àpọpọlọ kan náà lọ́lọ́run fún wa tí ronú wọ àti rorí wa òbí wa jọra wa tí òfin yé wa pé politics ló ń play la ń play at the federal level yìí. mímú tí tinubu tó mú sẹtìmà tó jẹ́ mùsùlùmí fúngbà kejì tó báyìí ṣe mistake again mú kírísítẹ́nì láti northern extra ìsílẹ̀ sòsé láti kú wọlé o ìsílẹ̀ sòsé alábòsí ni púpọ̀ àwọn èèyàn wà yìí o mo fi ọlọ́run bá ṣẹ̀rí tí tinubu bá mú kírísítẹ́nì púpọ̀ àwọn èèyàn náà ni wọn ò ní sọ́pọ́ọ̀tì rẹ̀ nílẹ̀ yorùbá ń bí ni wọn ò ní dìbò fún. tí kò tiẹ̀ wàá tún play out náà irú àwọn bàbá ayọ̀ adébánjọ́ tán fẹ́ ká máa bú àgbàlagbà ìgbàwó láti ẹ̀ ní sọ àgbàlagbà yìí domi ìsanwọ́ nígbà tí interest yorùbá ò bá wà lọ́kàn yín mọ́ kí wá ní àǹfààní afẹ́nifẹ́re tẹ́ ẹ lẹ́ ń sojú kí ní àǹfààní yín kí ní àǹfààní kí ní ìwúlò yín nínú afẹ́nifẹ́re nígbà tẹ́ ẹ bá lè protect interest ilẹ̀ yorùbá pẹ̀lú ẹgbẹ́ tẹ́ ẹ pè láfẹ́nifẹ́re ṣe interest ara yín lẹ̀ ń protest ni àbí interest ilẹ̀ yorùbá. ọ̀rọ̀ àwọn èèyàn wà yìí ìmọ̀ máa ń yà ń lẹ́nu gan ni mo máa ń rí rò lọ́pọ̀lọpọ̀ ẹ wo ẹjẹ́ wa kọ́kọ́ lọ báyìí kí n tó máa padà sórí ọ̀rọ̀ ẹ̀sìn tí mò ń sọ ẹ wo lẹ́yìn bò bò tán dì nílẹ̀ ẹyìn bò ẹ wo bí wọ́n ṣe dìbò tábí sọ̀pọ̀tì ọmọ wọn tábí sọ̀pọ̀tì ara wọn àwọn kan àwa lámọ̀ claim wokeness wèrèwo lónìí kọ́kọ́ mú ẹ̀yà rẹ ṣáájú kó tó máa mú ẹ̀yà míì fọ́nì ẹ̀nà ni pé kò bá tó tí máa bí wa nù tó bá jẹ́ pé òbí tí wọ́n gbé lórí ó competent ni mo fi títóbi ọlọ́run bá búra kí tinubu kọ́ máa lè dárìn mọ́ kọ́ máa tì nínú wheelbarrow yàsín ó bẹ́tà òbí tó yẹ pé wọ́n ń ṣépè fún tẹ́lẹ̀ ní gbogbo àwọn ọmọ ibo àwọn tán wá pàápàá jùlọ àwọn tán wá látànàmbra tẹ́ ẹ bá lọ ń wo túìtì wọn òbí tẹ́ padà sọ di mẹ̀sáyà tán sọ di ẹni tó fẹ́ mẹ̀sáyà tí ó fix orílẹ̀-èdè yìí wọ́n ṣe wọ́n máa ń gbé ṣépè ní àwọn tán wá látànàmbra tẹ́lẹ̀ láwọn tán ti gbé ṣépè lórí àwọn ayélujára social media táwọn kọ́mẹ̀ntì tó ti lọ ti pẹ́ sẹ́yìn nígbà tí ò tiẹ̀ tí lálàpọ̀ wọn ó tiẹ̀ máa sọ pé òun fẹ́ ṣàárẹ̀ ẹ mọ̀ kí wọ́n gbé gbogbo pé kò tiẹ̀ lè dá nǹkan kan sí wọ́n gbé jù sẹ́gbẹ́ kan wọ́n kọ́kọ́ bára wọn lọ pé yíbò ìjọ làwọn àwọn ò sì dé ipò ààrẹ rí láti ìgbà tá a ti padà sí democracy. àwa láàmọ̀ wá fíìl láàmọ̀ wá sọra wa di pé a wà báwo ni mo ti fẹ́ pè ná pé ṣé akóyàn mọ́ra nìyún lápè yún ni tí wọ́n fi wá máa fọ̀ bọ́ lọ̀ wá kò ní wọ́n tún fẹ́ máa tún fi lọ̀ wá nílẹ̀ nílùú èkó náà ní lagos won lo gbe ibo wa fun won ka ma dibo fun ni gomina nibe ti a mo pe okunrin nwole tan ti o ba si pe won jabo lori Twitter space in the dadin so pe we will take Lagos that in formula ni ara won awon ibo we will take Lagos tan formula tan hale laarin ara won ibe la siri won ti tu pe aso ni hidden agenda won ti won pursue ibe la won alaini laaka yoruba kan omo ile yoruba kan awon alaini laaka awon dederin din robo kan ni won gbe obi leri na gbe grb an pe ngbadebo ani to pe ngba to fi run to fi lo fun senator chinedu lo ko re chinedu kini kan rover abi kan ti e lo ko re en ti e ma pe ti be yo nleyin chinedu lolo nigba to fi run fun senator ni election to koja lo ti o wole o wa di igba to fi be lo fun governor to ti mo pe awon yobo won fariga lo wa sora re di gbadebo in wa ri won ba wi o wa layin ba won yibo wi bi awon alai ni laaka e yoruba awon ti won ni laaka e ti won e ronu ninu awon ti le yoruba openly ninu awon WhatsApp groups ti mo belong si ni atawon edo kan atawon yibo na so pe Yoruba Muslim, kini kan Muslim, pe all the Yoruba Christians who never supported Muslim ticket, I see they didn't understand the reason behind the choosing of Muslim as the running mate for of Tinubu. They know the meaning now. They know what is at stake, but they just want to be hypocrite. Muslim hate. You know, gbogbo awon ti mo hate ju lawon alabosi. Olorun ba n gbo mo hate alabosi ba je mo hate alabosi ju
1: you are the most high
0: funny enough ni pe ibi ti ti ma awon alabosi ni pe Tinubu ta n so iyawo re to wa nile re pastor ni ninu ijo redeem gbogbo awon omo re patapata esin Christianity ni won se gbogbo awon omo Tinubu yato fa awon ti to je iyawo mi to ti dagba ta won je kini gbogbo awon omo re Christianity ni won se mo le so gan ko lo dari mi pe Muslim Tinubu o ko lasan po nje o ko lasan ni asiko election ni baba nlo mo so lati ijimo tan nlo kaakiri tan nlo umura kaakiri lati bi wu awon Hausa tan mo pe nibe majority won Muslim ni won asi ni support ani tan wa wo pe ke se Muslimi awon mo Ibo wa so wa di

0: ibẹ ni Boko Haram gba wole o ti menace Boko Haram o tan le lati bi odun meedogun nsin lataye Obasanjo ni menace Boko Haram o ti tan le o ko tan le disin o ko tan le dola o won po si ni o won ton ti leka won ton ti ni swap iswap won ti ton ni iswap na.
1: The Lord of the Mighty is the King of Kings and Lord of Lords.
0: Mo ka eyan ti ase da po mo wa lati orilede Malaysia. Ayin te ngbo lati Italo, mo kiyin, eyin ti Nigeria mo ke eyin na. Mo kiyin lati Ghana, mo kiyin lati United States of America. E seun o, e ku tete si te ngbo mi. Te ngbo aroye mi. Te wi pe won awon na wo ni yin ka nwi. Sugbon ani to ba weju nle ru omo ba o iru awa ta weju bayi nle ru nba o eni weju le ru nba o ibi ti wahala wa esin ti o nti o da le lorilede yi tan ba tete wa nkan sisi kan regulate re Nigeria o le ko le progress o ki se pe o eni to weju le ru nba ni o a le ni tesi waju kankan o to ra awon eyan wa productive mo o
2: gbogbo aye e je ka
0: ina ni je ka awon eyan mo lo lu jibi ti ngba ta awon boli awon pastor awon afa awon agba afa ta tin sogun tan se se fa awon mo tan lu jibiti to ye pe jibiti la won mu ni se tan lu jibiti ana nso se fun won nan se tutu fun won ana nso sole awon nan so soke ogun owo awon nan se gbogbo awon po mo sonu ko binrin o sonu kan fi nkan bayan lo kan fi ba awon obinrin sun lajo se po awon tan se fun awon babalawo awon afa awon segun awon ni o to bi je pe awon mo secondary school gan mo fe se se mo be wa productive mo ma awon mo secondary school ta na tin se yawu e gbo ngba ti gbogbo odo wa sin ba di yawu tan funny enough ni pe bi ta awon yan ti wa improvise de to ma rowo yawu jikode to ba campaign yawu o di governor sáwọn yàwó ti ẹ̀ tí ìmọ̀ ṣe gọ́ọ̀nà tí wọ́n ti ẹ̀ tí ìmọ̀ ṣe gọ́ọ̀nà àwọn yàwó wọ́n ti ìmọ̀ ṣe gọ́ọ̀nà wa pẹ̀lú owó ìmọ̀ ìdítà ń kó wá tó jẹ́ pé là ń gbà lọ́wọ́ wọn àbẹ́ mọ bí wọ́n ti rówó wọn kẹ́sà ti fà wà lówó. Nàìjíríà ò lè dá o bí wọ́n bá wà nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀sìn tí ò jẹ́ káwọn èèyàn múṣẹ́ lọ́kùnkúndùn mọ́ tí wọ́n fi gbàgbé pé ìdíṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ́ nàìjíríà ò lè dá o kìí ṣe pé o ọ̀rọ̀ èpè kọ́ o a rẹgúlétì ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí o tẹ́yìn ò bá sẹ́ni tó le gbaná ojú àwọn kìíní kọ́ rẹgúlétì rìlíjọ̀n kán ṣe bíi paul kigame rwanda nàìjíríà ó padà lánà o kìí ṣe pé o ẹni wẹjúlẹ̀ ẹ̀rù ń bá o ẹni tó bá ń gbọ́ mi lọ́wọ́ lórí rédíò tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá mọ àwọn tẹ́ ẹ lè mọ àdváìsì bóyá àwọn táwọn ń jọba bóyá ẹ̀yìn lè kọ átíkù ni bóyá lè kọ ìròyìn ni bóyá lè kọ lẹ́tà ni sílẹ̀-ìgbìmọ̀ asòfin lábújá ní sẹ́nẹ̀tì ní rẹ́pù bí wọ́n ṣe rẹgúlétì rìlíjọ̀n lórílẹ̀-èdè yìí torí kò jẹ́ ó ń sọ àwọn èèyàn dọ̀lẹ́ àwọn pásítọ̀ àwọn àfà tí mo mọ̀ dáadáa àwọn tí mo mọ̀ dáadáa wọ́n ń ṣe oògùn wọ́n ń ṣe iṣẹ́ fáwọn ọmọ yahoo àwọn oúnjìbìtì tó ń ṣiṣẹ́ fáwọn ọmọ oúnjìbìtì a ti sọ owó di ọlọ́run wa lórílẹ̀‐èdè yìí kò á ní ṣe rí bẹ́ẹ̀ bó ni ò ṣe ní rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé gbogbo wa náà láti bí ìwé kan tí bàmí Fatai Bandele Olúṣọlá tí wọ́n sẹ́ndì sí mi ní jòhónì tí ẹnìkan tọ́jọ́ ọmọ nàìjíríà ṣé canada kan náà ni woman yẹn ń gbé ni ló kọ̀wé yẹn báwo ni mo ti gbàgbé title ìwé ìmọ̀ ń bọ̀ náà.

ìrántí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mọ́ ṣùgbọ́n ń gbé kalẹ̀ bí mo ṣe rántí rẹ̀. How we are all contributing to the decadence in Nigeria. Mo ti gbàgbé bí ìwé kan ní woman kan ní Canada ní ọmọ Nàìjíríà lẹni tó kọ̀wé yẹn. Bàmí Fatai Bandele Ìsọ̀lá Olúsọlá àwọn ni wọ́n sẹ́ndì rẹ̀ sí mi. Kódà wọ́n fẹ́ ra àwé yẹn fún mi pé kí n lọ kà á nígbà yẹn. Pé kí n lọ kà torí ó wà ní Amazon ìwé yẹn ń bẹ ní Amazon tí ó yẹ pé ọmọ Nàìjíríà lẹni tó kọ́. How we are all contributing to the decadence of Nigeria. Ibi tí Nàìjíríà bà jẹ́ dé tó pin ìkìndé lè nìyí. Gbogbo wa la nípa tá a kó ń bẹ̀. Nígbà tí mo wá ń gúgù ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, gúgù wá ń fún mi ní àwọn ọ̀rọ̀. Ó ní ignorance, poverty and lack of moral values have been identified as the factors contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance àìmọ̀kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan. Funny enough ni pé ṣe àìmọ̀ pé èèyàn lè lọ iléèwé kó kàwé kó ka láàmì ṣaṣa kó sì tún jẹ́ amukun mẹ́kọ̀ọ́ èèyàn kọ́ jẹ́ ignorance. Kéèyàn lọ iléèwé ò ní kéèyàn ọmọ jẹ́ ignorance o. Àìmọye ọ̀mọ̀wé ọ̀ǹkàwé ignorance tán jẹ́ fúlù ọ̀dẹ̀. Irú rẹ̀ play out níbi election tó kọjá lọ. Nígbà táwọn Ibo ní gbogbo South East State 95% ní ìbò tó bí rí ń bẹ̀. Àwa là ń sọ pé pẹ̀lú our elite wèrèwó níbi tí wọ́n ti ń fún wèrè lọ́kọ́tọ́ ẹ pọ́dọ̀ ara rẹ̀ ní roko sí. Tẹ́ bá máa dúró project tí Buhari tó fà lọ ìlú wọn ní Katsina ní abúlé wọn gangan náà ní Daura Oda University lẹ̀ ń bẹ̀. Tọ́ntorí tọ́ bá fún wèrè lọ́kọ́ yóò máa fa ọkọ́mọ́dọ̀ ni kò ní roko ọkọ́ síwájú. Tàwa di fúlù ignorance tó ń tìwé wa mímọ̀ tó ti kọ̀ fẹ́sọ̀ pọ̀ tó nínú wa. Pẹ̀lú ọgbọ́n wa àgbọ̀ngbọ́njú ọgbọ́n wa tí ń mọ́lọ́gbọ́n wa dárin dìn tí ń mọ́lọ́gbọ́n wa dòmùgọ̀. A ní nínú WhatsApp group àwọn ọmọ Yíbò sì dájẹ́ ẹ̀sìn ńlẹ̀ láàrin àwa tá a jọ jẹ́ Yorùbá àwọn Yíbò. Èmi jẹ́ òye wọn, wọ́n sọ pé èmi wà bí God. Wọ́n ní tribalist, wọ́n ní mo wà tribalistic. Mo ní mo wá gbé sójú, mo wá wé, mo gbé sórí bí ìfìlà, mo ro bí aṣọ. Mo ní yes, we are tribal men and women. Èmi tún jẹ́ òye wọn, mo ní before I become a Nigerian, I am Yorùbá first. Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó jẹ́ Nàìjíríà. Torí tí ọlọ́mú bá padà dánmú ẹ̀gbẹ́ Yorùbá ní sì máa jẹ́ o. Tọ́lọ́mú wa bá padà dá ọmú ẹ̀gbẹ́ Yorùbá iní padà máa jẹ́. Torí ẹ̀ Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ ná. Ká tó máa jẹ́ pé a fẹ́ wà patriotic Nigeria. Torí tó bá jẹ́ pé ẹni tó lọ́pọlọ ọ̀dọ́ torí òbí náà ń pèrè ẹ̀ lọ́dọ̀ 60 something years old man òun náà ń pèrè ẹ̀ lọ́dọ̀. Tó bá yẹ pé torí ọ̀dọ́ ni tí èsè pé ignorance ọ̀dẹ̀ òpònú làwọn tó pọ̀ nínú àwọn ọmọ wa ní àyín àwọn èèyàn wa tó fi dọ́dọ̀ àwọn àgbàlagbà míì gan. Tó bá ṣe pọ̀dọ̀ la fẹ́ dìbò fún ni yàsín ṣòwò rẹ ọmọ yẹlé ṣòwò rẹ ó na òbí pa mọ́lẹ̀ nípa intellectual capacity nípa kéèyàn ní ọpọlọ ìpa kéèyàn ní ètò pé mo ní ètò tí ó ṣe pé a kàn máa bèrè. Someone that has been governor in Anambra State for 8 good years. Tó bá fẹ́ sọ̀rọ̀, he will not back any of his claim with a fact. He will not be telling you to go and verify. Go and verify. Ẹni tó lọ mú owó state tó lọ invest yẹ sí Biuri. Ilé ọtí tó fowó state invest sí Biuri. Ẹni tí Pandora Box newspaper tó gbé pé ó ní owó ní property ní tax haven.
boyo ogun obi lo mu won ni ko ti e ye mi boyo ni kulube kan to sa ni ko ye mi so sagun ni egbo so ogun lo sa ni tori ma this man has nothing upstairs I tell you wallahi e kuku ma pe mi o ni fun yin lofo he has nothing upstairs he has nothing to offer propaganda won wa fi propaganda di wa loju lo won wa fi esin ko eyin yoruba si ra won lo awon agbo oponu kan ti o je pe interest yoruba lo ye kan mo fight fun awon na wa gbo bi lori lo amusu a oponu agbalagba kan to na ti jare ri lori lede yi ta ba ni ka mo bu agbalagba ke se ru awon agba aya yi awon agbo ofu awon oponu yi la ni bu ke se ru awon basanjo abi abi ayo adebanjo abi ti lo ko re won to se won to lo nda egbe afeni fe re si meji baba faso ranti londo papi aba se darugo to baba ni la kaifa ti atun mo nti adebanjo se won to lo suspend awon ta congratulate tinubu I won soro osi lenu ofo re yi pe obi won se was it obi that INEC declared as a winner lenu agba oponu yen ti inu ni bi ni ti n ba won ja ti tara le won ewu won tara ta ni ya won la se kan le ba so pe a wa bias ni yin nibi ti kaluku tin woko tin roko sodo ara re yi awon oponu ayirada yi amukun meko agba opo le yo bayi awon atoku moku amona run mo lo yi he ara yo ba mo omo man ya nlenu fa ara ile yo ba e mo n ya nlenu o

oríṣiríṣi prophecy lọ́tún lọ́sì kí ló ka a ń predict political báwo ni ìrírí pé kí ni pẹ̀lú ẹ̀sìn kí ló ka ọ irú ohun ọ̀tí ẹ̀lẹ́fẹ́ kó orílẹ̀-èdè yóò dáa torí tó orílẹ̀-èdè yìí bá dáa tá a wà productive àwọn èèyàn ó sinmi à ń lọ ilé ìjọsìn à ń kó ìṣòro wa lọ bá àwọn kan èmi rí gbogbo àwọn pípò yìí àwọn tó jẹ́ èèyàn ọlọ́ọ̀bẹ nínú gbogbo wọn àtàwọn àfa àtàwọn pásítọ̀ kódà àwọn babaláwo tó jẹ́ èèyàn gidi ń bẹ tánmọ̀ntángbà wọ́n wà ṣùgbọ́n àwọn yòókù yìí èmi rí wọn bí motivational speakers they will just keep telling you what you like to hear not what you are supposed to hear but what you want to hear. Ní mo wò kan tí Chris Oya Kilome ní the Holy Spirit has instructed him to command you to minister. Ọwọ́ àpẹ nìkan lára àwọn tó jókòó pé wọ́n jọ bagé wọ́n ti jọ dì tẹ́lẹ̀ náà nínú àwọn abẹ́rẹ́ sí ní fọ́n tantan lánàá àbíjọ́ ò mọ̀ wò nígbà padà dẹ́rẹ̀ gan ni. The Holy Spirit has told me I see money táwọn tó wà mẹ́ náà hóyè ọba àjòwò kidnapping tó jẹ́ pé kidnappers ni tó gbà àṣẹ ransom I see money àwọn pípù iná ń dá wàhálà alẹ̀ ni mo fi sọ pé tá a bá tètè regulate ẹ̀sìn ní Nàìjíríà wàhálà tí ó dá lẹ̀ wàhálà àtẹ̀sìn ó dá lẹ̀ torí bí i pé orílẹ̀-èdè mi ò ṣe christianity bá kò sí christianity ní London àbí America tó fi jẹ́ pé yàáyìn ni wàhálà ẹ̀sìn ti wá múlẹ̀ jù òsì ló sì fà ó sì ló fà á wọ́n máa fún àwọn èèyàn ní fake hope I see money ìwọ́n tó ṣiṣẹ́ bò ló ṣe fẹ́ rówó iná ní ń jẹ́ káwọn mí ò jalè lọ́ọ́lù jìbìtì máa ṣe tí ò yẹ wọ́n ṣe pààyàn sẹ́só owó prosperity yìí náà ni àwa sọ múra falù nù àsọ kọ́chọ́ra falù wa nù ni mo fi ń ka kíní tí mò ń kà fún ilẹ̀ kan ignorance poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalence in Nigerian society. Àìmọ̀ kan èmi náà poverty ń bèmi náà já yín lọ́wọ́lọ́wọ́ kí n tí ìdè bí mo fẹ́ dé o ṣùgbọ́n àìmọ̀ kan ò sí nínú ọ̀rọ̀ àìmọ̀kan kò sí nínú ọ̀rọ̀ mi ṣé wàá mọ problem ni o ibi tí problem wà gangan ni pé púpọ̀ àwọn èèyàn wa wọn mọ̀ fáwọn ní problem torí ẹni tó bá mọ̀ pé òun ní problem yẹn ti wà half soft tó mọ̀ pé ìṣòro lòun ti ní kọ́mọ ojútùú sí ìṣòro yẹn lókù gbogbo ọ̀nà tó bá fi lè rí ojútùú sí problem gangan ni pé a mọ̀ pa ní problem lórílẹ̀-èdè pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn a ti mọ̀ pa ní problem àní wọn lọ ń mọbí ka ojú pa kan pé o gbè wẹnu o tó wẹta wọn lọ ń kọ mọ́sálásí àwọn mọ́sálásí tó máa ń gbà wá láti ilẹ̀ arabu tó ń kó wá láti ilẹ̀ arabu táwọn míì ti dolówó ní láti pàṣẹ rẹ̀ lára àwọn tẹ́ẹ̀mọ̀ pè láàfáà ńláńlá láwọn owó táwọn opó nǹkan tán dájọ́ lọ́rùn púpọ̀ náà tán dáwó tán kó wá tán fi ń kọ́ mọ́sálásí.

jọ níbi yẹn wọn èso lówó wọn dájọ pẹlú commitment tí wọn ní o àwọn ti ní commission tí wọn yọ ńbẹ àwọn náà sẹkẹ bàgùjẹ bàgùjẹ lórí owó lórí ara àmùdánjẹ wọn sẹkẹ bàgùjẹ bàgùjẹ ẹjọ mọ ń bẹ lọrun àrò dákẹ o ibi tí mò ń lọ kàn ibi tí mò wá ń lọ gangan ni pé àwọn àdúgbò tí ò tí ì séèyàn ńbẹ náà lọ ń kọ mọṣáláṣí sí wọn kọrin gèdè nínú mọṣáláṣí ń jó ni bàbá àmọ́ mu wá ń mú ọ̀rọ̀ ẹ̀ wá ó ní láìláìláìlá wọ́n sì lọ ń jí gbogbo nǹkan tán rà sínú mọṣáláṣí wọ́n sì jí tú kó pátá wọ́n sì jí tú tán pátá wọ́n sì ní jí tú tán nígbà tó gbé wa ọ̀wẹ́ nú ká tó lọ mọ́ ọ̀wẹ́ ta à ń lọ ń kọ́ lérìngínní sínú igbó tí ò séèyàn ńbẹ à ń lọ ń kọ́ mọṣáláṣí bẹ kó nǹkan ẹ̀ sọ bẹ kálukú sàfẹ́ di bàbá àmọ́ mu tipátipá kálukú sàfẹ́ di bàbá àmọ́ mu tipátipá àwọn ìpalẹ̀ gbogbo nǹkan tó wà nínú mọṣáláṣí mọ́ kí ló dé tẹ̀ lọ owó tó yẹ ká fi ṣe nǹkan gidi mi ó yẹ pé mosque làwọn yẹn ni wọ́n fi kọ́ sí mosque ni ìṣòro wa sí mosque tó wà nílẹ̀ àti ìrí lò tán ìlú mosque la ti ní mọṣáláṣí àti churches ta ti ní a ti lò tán àwọn èèyàn sáà wọn tó ń extend ẹ ni wọn ti wá sọ di mo fi sọ pé wọn ti sọ ẹsìn di ìwà nǹkan jẹ wọn ti sọ di iṣẹ ìwà nǹkan jẹ wọn ti sọ di business ventures ìní churches tí wọn fi owó ìdá mẹwàá àwọn ọmọ ìjọ dá sílẹ yóò dá yunifásitì sílẹ tọyẹ pọ ọmọ ìjọ gan onílé àfọọdì ẹ. Gbogbo wet gbogbo ọrọ̀ tá a kójọ yìí nínú ṣọ́ọ̀sì tó yẹ pé gbogbo àwọn enítere ìjìtere la fi dá lẹ̀. Àwọn ọmọ ìjọ wọn àlẹ́ àfọ́ọ̀dì tuition fee ní skul tí chọ́ọ̀chì dá lẹ̀. Ìbájẹ́ pé báwọn missionary àtijọ́ ṣe sèrè ẹ̀yin ọ̀bá rí ìwé kà tó yẹ pé púpọ̀ nù ìwé gbogbo àwọn iléèwé àwọn missionary àwọn náà kọ́ wọn. Àwọn churches táwọn òyìnbó gbé wá àwọn náà kọ́ wọn gbogbo ibi táwọn pipo yìí ti wà educated ti wọ́n ti get education ti wọn àwọn yìí kan náà ni wọ́n ń kọ́ ṣọ́ọ̀ṣì ni wọ́n ń kọ́ ilé ìwé náà ń kọ́ universities táwọn ọmọ ìjọ wọn ò lè afford ṣé báwọn thomason wá sórílẹ̀-èdè wa ṣé bọ́n ṣe ṣe tí wọ́n nu ṣé báwọn ṣe ṣe nu mo bí yín mo ń bí yín o torí tí n bá sọ̀rọ̀ ẹ nìyí nǹkan tún dé o mò ń bí yín o.

0: ṣubú tẹ pàdìdé ẹgbẹ́dìdẹ àwọn ni wọ́n mọ rántí yín kódà wọ́n tún sọ̀tàn yín fáwọn ọmọdọ́mọ wọn yọba dìtà àtẹnudẹ́nu yorùbá ló ní ìtàn àtẹnudẹ́nu alákọọ́lẹ̀ ni ṣùgbọ́n a nítàn.
1: Àṣìlè rọ̀bí iná làwọn ọmọdé pàdé kí ilẹ̀.
0: Ó ń lo oògùn àìkú tẹ̀yìn ebi kú láéláé o torí ń dá bá sílé ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ẹ ṣọ́ra o dáadáa ẹ ṣọ́ra yín o kẹ́ẹ̀lì dìtàn dáadáa. Torí gbogbo ń tà ń ṣe lọ́wọ́ lẹ́ni ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Bẹ̀mí ṣe ń jẹ́ kásàmà ṣe dáadáa tí mo fi ń fowó kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Adéyinka Ọlásùkànmí kásàmà ṣe dáadáa ajókọ́ bí ẹni kìlọ̀ wà. Ọ̀hìn pẹ̀mbọ bí àwọ̀ erin ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí bẹ́mi Ọ̀yọ́ ẹranko mo rábà mèèyàn ni.

0: bo ti lorin okunlola fun mi layo lasukan mi na lekan o na nbe lodio mark in te lo search nu okunlola fun mi layo olasukan mi amejo in lo na nje ni audio mark in lo na nje ni audio mark o ah ko je bo se je se agbagbe gbogbo awon ta fi soro lale lati ibi common religion tolerance omo to wa se cbt jamb exam ta le lo 3 hours lo eni won ma sirile e si ti mo pe nbe ninu inu esin won pelu gbagbo ti won pe ka ma sirile ibi ti awon eyan ti ya labo si tinu won fi mo nbi mi ni pe e ri awon ti an si oyan le tan si dile tan wo so wo ku o tan bora tan si ranu kiri e ni gboju agan si won ṣugbọn eni to ba mura daada to bora re oni wa je soro fun yin what a useless priority I go misguided priority in my problem wow seriously I don't know our problem yasin lorilede yi ni mo bi nso pe ta ba regulate esin lorilede yi ati da re awon olorun lo wa tori pe gbogbo nkan ta le bi je number 1 lagbaye olorun fun wa talking about mineral resources ohun alumani oke imo yo ohun alumani gbogbo e lọlọrun fun wa ani crude oil ani limestone ani koda ani bitumen dem bi le so da tan bi le se titi oloda ani rubber tan bi le se plastic name it ani limestone tan bi se cement ani golu ani copper kila ati e ni ato ni uranium won bi se bomb buku kan bayi kene ma npe na olóòkọ́ tí wọ́n ń pa àwọn bọ́ọ̀mù búkú yìí ẹ̀sà ti mọ́ ọ̀yẹ̀gẹ́ ti mọ́ yóò ti yé yín uranium wọ́n sì tún fi máa ń se wọ́n tún fi máa ń power aná wọ́n fi máa ń fi se power generation uranium gbogbo ẹ̀ láti níbi o a ní coal mining ń bẹ gbogbo nǹkan láti a tún ní good weather nílùú òyìnbó mo ń wo àwọn fọ́nrán kan wọ́n máa lọ bí iṣẹ́ wọ́n máa yọ̀ ṣubú ni pẹ̀lú tí snow ti kúnlẹ̀ lọ gbogbo orí mọ́tò wọn ni snow ti bò mọ́lẹ̀ lọ nínú òtútù lọ níbi bójò bá rọ̀ òtútù kò ní kọjá àfaradà àwọn níbẹ̀ nínú snow òtútù burúkú bóòrùn wọ́n bá mú ní ilẹ̀ arabu òòrùn burúkú tó tutù wọ́n bá mú òtútù burúkú táwọn tán wà ń bẹ̀ máa ń fún wa níròyìn ṣùgbọ́n níbí gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì tí ò jajára lọ ilẹ̀ haúsá nìkan ló tún gbóná jù southwest wa ń bí lọ́dọ̀ wa ń bí ló bẹ́tà jù kí la gbìn tí ó wù kí ni nǹkan tá a gbìn tí ó wù ṣùgbọ́n àìlọ́pọlọ pẹ̀lú management ìmọ̀tara ẹni nìkan gbogbo àwọn tí ń bá wa jànú pẹ̀lú àgbà ó díẹ̀ sìn tí ò ní jẹ́ ká lè dìbò fẹ́ni tó competent torí pé kò sin ẹ̀sìn táwà ń se mobi tó sọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ tinubu tó jẹ́ pé all of his households are practically Christians but to àwọn alákatakítí ẹ̀sìn alágbà òdì àwọn pásítọ̀ òfò àwọn aríran wèrè to them muslim ni muslim tó yẹ pé mo le sọ 50% pé orúkọ lásán ni bàbá tinubu fi ń jẹ muslim kìí ṣe muslim kan ti ń kírun ti ń practice religion bí irú àwa yìí náà ni kìí ṣe pé religion rẹ lọ́wọ́ gbòǹgbò tó yẹ pé bàbá wa ń kí wákàtí márùn-ún déédéé àsìkò election nìkan ni bàbá ń lọ mọ́ṣáláṣí jímọ̀ camouflage lásán ẹni ìyàwó rẹ̀ jẹ́ pásọ̀ nínú ìjọ funny enough ni wípé bí tinubu ṣe dàgbà tó ó ń dáhùn àwọn àbéèrè pẹ̀lú ọpọlọ bá ó nìkan nínú gbogbo àwọn tán fi ń sọ pé àwọn fẹ́ jẹ ààrẹ ó nìkan ló prepare fún post yẹn gbogbo àwọn yòókù a kàn fẹ́ jẹ ààrẹ especially ruth buhari a náà fẹ́ jẹ ààrẹ kíyàn ní inú re lásán ò tó fún àti ṣèjọba ó ní ìlànà àtẹ̀lé ó ní ètò ó ní plan You have agenda. You have agenda. You have structure. Kìí kan ṣe mo fẹ́ èmi náà àwọn ẹ̀rọ ń jẹ èmi náà fẹ́ jẹ ààrẹ o. Mo fẹ́ jẹ ààrẹ. Kò mọ ní ọ̀pọ̀lọ̀ kò mọ ya wèrè díẹ̀. Gbéyàn nínú orí òkan pọ̀ fẹ́ jẹ presidency. Pọ̀ fẹ́ jẹ ààrẹ orílẹ̀-èdè. Ẹni tí ó jẹ ààrẹ orílẹ̀-èdè yóò jẹ ẹni tó lè implement irú tá a sọ pé ká implement pọ̀ Kigami of Rwanda implement yẹn. Tó regulate religion yẹn. Ẹ̀pọ̀ san lórí díẹ̀ ẹni tí ọba san lórí ò lè kò lè ní àṣeyọrí kankan níjọba ó jẹ́ èèyàn tó ní plan tó lọ́pọlọ tó sì san lórí torí àwọn èèyàn wa ojúbọ̀rọ̀ ò sí gbọmọléwò ìkùrọ̀ wọn ìwà àbàjẹ́ tó ti wà lára wọn wọn ní pátìbọ̀rọ̀ lọ́yọ̀ọ́ wa ń bí nísìn tó bá ti di sátọ̀dé nísìn àwọn kan ó ṣàyà gbangba ni wọ́n mọ búlọ́ọ̀kù traffic wọ́n mọ búlọ́ọ̀kù ojú ọ̀nà wọ́n mọ ṣènáwó tàtẹ́ǹtì sójú títì tí bá wà níjọba local government ẹni tí bá gbámú àwọn ọlọ́pàá ní ìfimọ́ kó wọn kúrò lójú títì go if you want to do anniversary or you want to do any ode go and rent event center if you can avoid it make use of public primary and secondary schools stop causing nuisance on the roads níbi tójú àwọn èèyàn dúdú dé tí n bá implement irú kíní wọn ní ìdìbò fún mi lẹ́lẹ́kejì ẹni tó bá àwọn wèrè kan sì ń bẹ nínú àwọn olóṣèlú ohun tí wọn ò fi campaign pé àwa àní máa sọ pé ká ẹ má ṣe náwó lójú títì mọ tí wọn tún fi against mi ní second term ṣùgbọ́n ẹni tí ó bá tún lu ìṣe yóò jẹ ẹni tó san lórí tó ya wèrè díẹ̀ bá ṣe wọn sì náwó tó mọ fi tiẹ̀ dí àwọn ẹlòmíì lọ́wọ́ tó ń kọjá lọ òun kọ́ sí nuisance ní ẹ̀nà òun sì náwó block títì wọ́n sì na last year or last 2 years ìka lóhun sọdún egun lọ́nà ọjà àkẹsán ó sì blọ́ọ̀kù ọ̀nà òròkí sọ́jà àkẹsán major road ó dẹ̀ blọ́ọ̀kù ẹ̀ wọ́n dẹ̀ blọ́ọ̀kù ẹ̀ wọ́n ta tẹ́ǹtì síbẹ̀ àwọn ẹ̀sẹ̀ ń pẹ́ kọ́lọ́kọ́lọ́kì wá ọ̀nà míì padà sẹ́yìn gba ọ̀nà agbolé who does that àwọn tó yẹ ká palẹ̀ mọ́ ká lọ sẹ̀ wọ́n bí oṣù mẹ́ta without fine blọ́ọ̀kù títì máa ṣènáwó wèrè àfòdé òfò ẹ ní báwọn mi wọ́n ti ń contribute sí nǹkan gidi òdé òfò wọ́n lọ láwọn sọdún egun sọdún kínní sọdún òfò kan wọ́n lọ blọ́ọ̀kù títì bó tún wo fọ́nrán kan àwọn wèrè kan pọ̀ bí ilẹ̀ haúsá nìyẹn mo wò ní orí facebook kínní yorùbá kan wọ́n á lọ ń kírun wọ́n sẹ̀ blọ́ọ̀kù títì bíi pé èèyàn dìde fẹ́ fi ràn àyè míì wà nílẹ̀ tán lè dúró ojú títì gangan làwọn rí tán lọ dúró mbẹ̀ tán lọ ń kírun mbẹ̀ who does that ṣá agbádùn lórílẹ̀-èdè yìí ṣá agbádùn lórílẹ̀-èdè yìí wọ́n á ń blọ́ọ̀kù tráfíkì àwọn tán travel wọ́n wà dá wọn dúró wọ́n ní jẹ́ wọ́n kọjá lọ because we want to pray kò há sílẹ̀ ibòmíì nílẹ̀ tán lè ti pray wọ́n máa ń kọ́ sí short nuisance lọ́yọ̀ọ́ mí náà máa kírun ní lọ́sílásí jimọ̀ lọ lákẹ̀sán wọ́n blọ́ọ̀kù títì ni who does that what a nonsense so ẹni tí ó ha handúrú àwọn èèyàn yìí yóò jẹ́ ẹni tó ya wèrè torí rẹ̀ yí gan tó sì èrè gan yóò ya wèrè gan yóò sì ní plan máa kírun jimọ̀ máa blọ́ọ̀kù títì wá sí máa fi tiẹ̀ disturb àwọn ẹlòmíì lọ́jà àkẹsán wá sí fi tiẹ̀ disturb ẹlòmíì ìgbádùn tiẹ̀ o ò gbọ́dọ̀ fi ní ẹlòmíì lára àbí ẹ̀sìn tó ń ṣe believe ẹ o ò gbọ́dọ̀ fi ní ẹlòmíì lára bẹ́ẹ̀ náà ni táwọn eléegun náà bá bẹ̀rẹ̀ eégún wọn wá sí ẹ̀dọ́gbà wa cultural kìíní bí wọ́n máa cause nuisance ní lójú títì block traffic wọn ní control wọn kásì ẹ̀pẹ́ báyá wọ́n tún kọ̀ọ̀tún wọn pé ẹgbẹ́ kan péré náà ń gbà lọ kan fi kejì lẹ̀ wọ́n blọ́ọ̀kù two way ni wọ́n blọ́ọ̀kù two roads causing nuisance àwọn kára dára dábàá yẹn ẹ wá ní kámá regulate religion níbí mo ti witness kan tí mo lọ sọ́nà sábó àwọn báyá sanglican ni wọ́n ni àbí catholic
1: mass abi won na nse loje yen lona sabo won de block won lo olopa tun wa pelu won olopa awon sero special massa na wa pelu won despite pe awon security and cloroco e wa pelu won they were still causing nuisance blocking roads say dem ma fi e ma gba won yan ni se ma for car abi moto call awon yan. But they are causing nuisance. How can you use your beliefs, your own thing, to be causing hardship for another? And they talk about the only lady or that. Who does that? Only lady, the religion houses, about to produce company or factories, law. They are doing more. Nigeria is doing more. Unless something drastically is done. Oko panu in orilede yin lo oko panu kolo ma ja panu.
2: Bismillahir Rahmanir Rahim. Alladhina qala lahumun nas innan nas qad jama'u lakum fakhshawhum فزادهم إيمانا وقالوا حسبنا الله

ẹni tí ò sè yí ń se yún àwọn míì nínú ọ́fíìsì tán wà nothing wù á bú àwọn permanent secretary òfò. Àwọn permanent secretary òfò àwọn náà máa kọ́jọba náà kọ́ ẹni tó wà ń jọba bí ó ṣe jalè àwọn ti mẹ́nu rẹ̀ wọ́n ti mẹ́nu jìbìtì àwọn wèrè tán wà ní local government tó yẹ pé tán bá ti yàn wọ́n sí ipò yẹn báyìí ká lọ mọ́ búùkù ọkọ̀ tán fẹ́ rà á lẹ̀ ni wọ́n ní jẹ́ kí alága ìjọba rí bí lè rí iṣẹ́ ṣe àwọn náà mọ̀ pa owó tó bá ń wọ local government ní pónpó wọ́n kún gbogbo local government káàkiri nàìjíríà. Ní Nàìjíríà lẹ́tì máa rí èèyàn ọgbọ̀n tí wọ́n mọ̀ mú fún fáìlì ẹyọ kan. Àwa náà tún la ní ghost workers àwọn tí ò ṣiṣẹ́ tán ń gbowó oṣù níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wà tí wọ́n ríṣẹ́ sí. Àwa láà fi competency sílẹ̀ táwọn torí ẹ̀sìn ìdìbò fáwọn kan. Despite our religiosities, we are still committing so much, so many atrocities.

0: baba se pese temi ni tin ba lagbara ni yasin yasin tin ba ni agbara re masalasi ati sauce tin wo o ti poju means wo won tin convert won si business tin convert won si factory tin ma producing gaga gaga ewo amba awa la ma lo gbadura ni sauce ama ni abalama gbadura ni masalasi Ọlọrun ṣe nkan ta le ṣe fun ara wa. Ọlọrun ṣe fun wa. Yin moye adua tawọn ti nko tan gba. Sawọn ti nko ti mo ngba adua. Ti ngba adua, se ti nko ngba adua. Se bi Buddha Buddhist ni won. So ye ki Ọlọrun mo sa, so ye ki country awon Buddhist. Ati India. So ye ki country awon Buddhist ko ma je economic one of the most economical viable countries in the whole world. Lawon orilede ti economy won better to wa okay lagbaye awon ti won nigbagbo ninu Olorun pepe ko si nto kan won pe Olorun Buddha lawon nigbagbo ninu re Buddhist so ya ki country won ko Olorun si ju so ya ko ju o ma ro nbe so ya ki won le ma se daada igba wa Tala lọlọrun Tala mọ lọlọrun ta lọlọrun ala mọ lọlọrun a si lọlọrun ai wu abi eni to mọ lọlọrun ai se bi eni to mọ lọlọrun awa yi la kọkọ gbagbe pe eyan la kọkọ jọ je ngba ta dele aye la sese n choose esin kaloku wa igba ta dele aye la n choose esin ese ta ba ta won obi wa se la wa na enjoy won ta nse yato pa won mi ta so ta pada sesin mi fun ara won sugbon ye ti awon obi won kokko se la won na kokko se to ba se pe le christian na bi mi si boya christian boya nti the pastor ninu church wa ni ti ba wa yi la gbagbe pe eyan la kokko jo je o ka to gbonju ba esin lowo awon obi wa ka na o to le ma so pe ansesin esin wa la nse yi ni aba ansesin esin lojo loju temi o mi o ro ba ansesin o tori ninu okan lo ye kesin wo wa ka wa ma fi wu wa ka won yo ma wa ra pere esin lara wa kesin o fi wa ma wu won lati se sugbon ni bi wa bi koko ni alawa amoya alagba o di esin ori elomi o fuye ko si nkan kan be a fi ronu esin awon yin na ni wa bi koko baba kan be tin se comedy ni facebook afa suna baba se comedy pelu iru asiko awe yin nisin iru nkan be an pe ni baba lado o se comedy yen baba lati last year lo di show ah kan lo nwu jade na lo n comment lori e wèrè tí ò lọ́lọ́run tó bá fẹ́ dàbí ànábì àbọ̀ fẹ́ dàbí jésù nínú wa pẹ̀lẹ́ ìwọ ló jẹ́ ń tùjú tó bá gbọ́ létí ọ̀tún kọtòsí sí ní bíbélì wí tí wọ́n lè kọtòsí tó lè kọtòsí. Náà lọ ń wú kọ́mẹ́ntì náà lọ ń kọ́mẹ́ntì náà lọ ń sépè fún àfàsúnà àti bàbá aládò. Àwọn wèrè yìí àwọn náà ń sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu àwọn alákata kítí ẹ mọ bọ́lọ́run gbé ẹ mọ gbé ọlọ́run níjà mọ gbé ọlọ́run níjà tí ọlọ́run ò tó jà ara rẹ̀ gbé ẹ̀yin aláìní làákà ìwọ̀n wọ̀nyí tí ọlọ́run ò lè dájà ara rẹ̀ gbé tó bá fẹ́ gbèjà ara rẹ̀.
1: Bismillahir Rahmanir Rahim. Alladhina qala lahumun nas Inna nasa qad jama'u.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Ajisebi Baben kokan.
0: Mo be se ni paluda ta aroko paluda ta arada kin wa ma fi dagbere werewere ojo ti lo oye kin reju die kisari toto hin.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo.
3: More music on trendybeats.com.

0: ẹ kú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ hàn. Yún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ó kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Yún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tá a kalẹ̀ sí. Adéyinka Pẹ́ńbọ́ bí aho irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní tọ́jú mi o, ó ní tọ́jú ẹ̀yin náà níbẹ̀ hàn. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí Ọlọ́run ni pákútẹ́ ìbá ti má parọ́ èmi àti ẹ o. Tó o rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó o rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pé Ọlọ́run ọba ò gbà fún wọn, Ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó bá lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì. Hàn-ín hàn-ín pàkúté ìbá ti má parọ́ òní ti pẹ́ Dẹ́yìnká.
1: Ìyá mi sọ̀tọ̀ ọbẹ̀ rẹ̀ dùn láwọ̀ mi mo mú dánpẹ́.
0: Olùtọ́jú gbogbo ayé adúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pàtẹ́ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Kún ò tún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bú fún wọn bí òkun alágbá lúgbò, bú fún wọn bí ọ̀sà, bú fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Deyinka Ayinna ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajá lu Ọ̀yọ́ tí è gbó lásán, nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ayinna ẹ̀ sọ fọ́lọ́ mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni, ìwọ ni Alpha àti Omega.

Ọlọ́run ọba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka Ayinà ní o pàpín bàálẹ̀ fìlà. Ilásà àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan. Mo tó ti dé pamọ́ntí kan bí o ṣe rìn. Ayin èmi náà lèdè bábá èdè, ọ̀rọ̀ bábá ọ̀rọ̀, ìmọ̀ bábá ìmọ̀ ìwà, bábá ìwà kọ̀ǹkọ̀. Bí ẹni tẹ ẹyin náà rèé sèmi náà tún lọ ọmọ ọba aládèjì kan jìgan tògótògó tọ̀gọ́tọ̀gọ́. Abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru, èmi tún lọkùnrin sì bá olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ọ̀rọ̀ jẹ́nu ohunrun, mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyá wúyáwúyá wúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa, èmi pẹ̀lú àwọn tí ń gbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. Ayin Ọlọ́run ọba ọba ara, ó kù tọ́jú mi, mo ń bọ̀ ná, mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru, èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè máa ńlá o. Ẹyin tèmi Adéyinka rèé, wọn òbí sẹ̀mí pa mí dín mi dọ̀gá àgbà. Mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́run ọba mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún. Ẹyin náà ẹ wo ẹ wò, ẹ gbé wo ẹ gbé wò, ẹ yẹ wo ẹ yẹ wò, ẹ yẹ wá wò sáàrin ara wa, ẹ wò wá sáàrin ara wa. Gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ ni mo jìyà títí n tó jèèyàn. Mo mọ̀ ìkẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rìtọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mi dáàfin. Ẹyin náà ẹ wò wá wò sáàrin ara wa, ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀. Aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka. Ọ̀hìn wọ́n mọ̀ ó ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni kẹ́nìbọ̀dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkè ìlú Ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì Màtẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí Ọ̀yọ́ làárí. Ayin Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan Adéyinka Ayin rèé o. Ẹ kú kàlẹ́, ẹ kú rọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́, ẹ kú àjìn. Tó bá ṣe tá àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀. Mo kì í o, mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́, mo kì í tọ̀lógun tọ̀lógun. Mo kì í tọmọlúàbí tọmọlúàbí títílẹ̀ òdúà títílẹ̀ òdúà. Ẹyin tèmi, à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni o. Ọlọ́run ọba náà ni ń pa wá, mo ti ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí lápẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní. Ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o, a bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

0: torí àwàdà mi kẹ́ sọ subject matter nu no. Ṣé ká legalize corruption ẹ̀rọ ni mi mo fi pe àkórí ètò tòní should we legalize corruption atún máa tún ṣe lóní fídíò ní orí Facebook wa nídọ̀ facebook.com/ajisebioyoradiotv tàbí kẹ́yìn lọ search fún ajisebioyo radio tv lórí YouTube wa náà ajisebioyo tv a wà lórí IG Instagram ajisebioyo radio tv a ń bẹ lórí Twitter náà @ajisebioyo radio @ajisebioyo radio 0768874274 náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ lè pè mí sórí ètò ẹ lè text message WhatsApp ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ni mo ń lò lórí WhatsApp ẹ̀yin ti aláṣẹ Nàìjíríà ẹ máa fi +234 sí níwájú 0706887 4274 tàbí kẹ lọ sí ẹ̀rọ ayélukára wa ní www.ajisebioyoradio.com ẹ ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lókè téńté tó wáyé pé mẹ́sẹ̀gì lẹ́fẹ́ sẹ́ndì síra ní WhatsApp ẹ ti rí logo WhatsApp ẹ̀yẹn kílíkì rẹ̀ ìyẹn ò open WhatsApp lórí fóònù yín garaga ní òjò ayín sọ́dọ̀ mi tẹ́ fi lè send message sí mi ẹ ní ìdí kẹ save number pẹ̀lú ìyẹn ó ti yẹ ìyẹn bá ìrì wá tún sẹ̀lé mi lórí bóyá inspiration tún wá díẹ̀ sí.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Oyo se biba beni kokan.
2: Ajisebi Oyo laari Oyo Oyo se biba beni kokan.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo laari Oyo Oyo se biba beni kokan.

tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnìún a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

alaja lọlọkọ ńlá mi, alaja lọlọkọ ńlá mi, orí mi sinmi labọ ayẹja, alaja lọlọkọ ńlá mi, orí mi. Aṣiṣe kì í mọjọ.

0: kanitatum
1: itakure
0: so
1: kaki won lo na ni
0: beni
1: yawa rama yawo kini rama yawo keji nkan te wa o te wa dun ni okan jade lo okan wole wa won silekun fun kan won palekun de fun kan
0: allah
1: ejin wole bo olohun ni jo jade le wa yi mo
0: amen
1: ejin jade lo olohun je ori bi ore seruka
0: amen
1: tori ba mo bin ile bato eh anu yawo ta bato si anu re ma se mi ni
0: e bo ri yawo anu ri dai be yo e bo ani yawo ayawo do mo ah bi won ti ko ra wojo akeke nbenu won se be nbenu awon obi le ni e do ba si ko la awon obi
1: te wa bere kun kaza ah eh mo ma le sire si ki ma wo luku amuda basiru rafiu amusa senabu I ma wo won ran ni ah egba mi o awon ton wa jade pe ah se le si to ba awon mo wa ni baba kini lo ah omo temi o je ti e o takun gba e obuti ba to koje
0: la ilaha illallah
1: e obuti ba to koje kaluku wa nwo pe ha ha omo benin ida asiri ribu loko eyin ire si to fa awon mo wa lo nlu si e dakun eyan mi lo ko wa oko wa nsunkun oko banu je pe wo olohun tani mo wa fi kini yin ha bayi olohun baba mi ko gba mi gbo iya mi won o gba mi gbo omo ni won po bin yi nisin fina jominu le olohun gbogbo bo kan tin pe wo olohun tani mo wa so fun yi gbogbo n to le bi laye won seru ni won seru ni e yawo e ma fi wa pa ma o
0: ole ba se la hatu obirin re kanitata rama yawo wa mejeji anything law anything wo labor
1: e ti o se wa lo dabo e n ta wa na nke kabo nu e mejeji odo wo yin o fasala hatu obirin gidi lori emi olohun koni tatun obirin tin ba n teri ba poko e oro olohun le gbon ba alquran ninu koni tatun awon bo ti da ko ti e oko na n se bi oko nu ariya en gbo te n soro nile kan te le lo bi kini kan o gbo lo wa ke baba fi o sinu le bo ba ito be to ba lo ohun dede ko ku ewe bo da e oko ko wa do bayi oko wa so to kan ni ofin mi sinu mo ti sonu ni lo bi se wa wa sadu wa oko no wa oko wa do e sadu omo ti en gba se emi ni kin ba lo mi ba lo deru mi ta mo so fo ke bo ti le mo ni ka to le se na bo baba jara nti e mo dupe e ton le yara yin mo so fo ke mi ti mo wole bayi mo se se ke mo tori ti e lo bi ti ma lo ni mo so mo ke oru panpan wo oru dawo ma lo o si lo lo to wallahi o lo bi egbe ni o dari de oko wa nworo le ke awon ya ko wa sa file o to do ba lo sin kan fo mo yi o da ran o boda en e ko se si ya mi lenu nsin wo ran o yo go nje fun la lenu o nje ni e ba to se kunu ma to si se kunu ni emi ti mi ran emi ati gani bi ati se la ti je leri wu o mo bi won ta nsin lo lata ro to de nanu oko tun wa wo pe alaja se tun gbon ti yo tun wi iya pe mo ni o se bayi gbogbo e lo lohun o da si o si dake olohun o si da si looto eya wa mejeji odo wo yi ebo wo ko
0: fasala tu
1: e mo ko yin lo
0: ko ani ta ta
1: e mo so ko yin do wo ta yin o ke le ba araye lo ko ni ta tun ohun la won obin tin ba n teri ba foko won ko ni ta tun awon obin tin ba n boko won sin lohun baba ku ogorun obin jo ni wallahi le ya suba to mi kinle won gbogbo yi to ku lo ni won oki asiko ti won eki ijo ni
0: bismillah ya de
1: ori o si saaji bigba ti won si olon lokan
0: bismillah ya de
1: asenu bigba won gbe oru omo lai si lohun lai si lohun o si gbagbe ijo kan ti won pe lagbaja tan iwo ya o si gbagbe ijo kan ti won pe lagbaja ati pa ati sin lana ki lo wa fi jabo se bismillah ya de lo n gbe lonu sare
0: eyawo wa esin olohun
1: odo wo yin e bo ko yin sin lohun oko mi sin ni iyawo ti o ma sin lohun oko ni ki ba ma pe baba saida baba saida o mo kalu kuni ma wa ma ma ri yin o ya were ni abola nko oko lo da so pe ngba na o won ni wa aljanna ah olohun ti ko o ni wo o sin lohun o le wo eyawo wa e ma kirun gbogbo yóò tẹlẹ máa ṣe tẹbàdé bí wọn bá ti ń jó tábà pẹrun ẹyà abẹ́rẹ́ pẹ́ ẹdákun tóbi ẹdákun bọ́ mímọ́ta wọn tóbi wà ń bẹ̀ ẹjọ́ kò.
0: fasalatu kanitatum
1: ibi adenu ẹbọ wa wọn kọ yín o ẹsì tẹrí bá fún wa ìyá akọ ẹ mọ̀ rí wọn fín àwọn ìyá nìní wọn bí wa bí wọn bá bí wa ẹlẹ́rí wa fín ẹ bọ̀wọ̀ ìyá akọ ó lọ sí omi mìíràn ni àá wàhálà àwọn alájà àfikàlọ rẹ ń tilé o wàhálà àwọn alájà wa fẹ́ pọ̀ bí n ṣe bẹ̀ wọ́n bọ̀ nù wọ́n yọ pánù ni tani ọba tún yọ pánù bí ẹ bá ṣe ìyá tó bí nkẹ́ ń jẹ wọn mọ́ ni ẹjọ́ jẹ wọn mọ́ ni òun ló bí nkẹ́ ọba ìpá yìí sin ni ẹ wọ́n mọ́ ti wọ́n ní sin ni ọmọ wọn gbogbo ọkùnrin kọ gbogbo ọkùnrin kọkùnrin gbogbo mi náà sì kó mi gbogbo mi kọ omi ọ lọ àfa ẹ lọ màjẹ màmú nísìn ẹ lọ wáyé ń bẹ wọn bẹ ń bẹ àgbẹ tí bẹ dùn ni lọwọ náà ń bẹ ọrùn mi ọrùn mi ọrùn a sì wálé èyí àti tọ́ pé ẹ ọ̀rọ̀ àwọn ọlọ́jà mi ni àjàjàjà títí ìbá pé wọ́n dá sí ìrìn tí ì dé nísìn màjẹ màmú nísìn ti ń bọ̀ ọlọ́ni bó ti fi pamọ́ fọkọ rẹ wọn ìwọ ọkọ náà wo ibi tó ti ń bọ̀ gbogbo ntọ́ yẹ kọ́ ná fún ìyàwó obi ọlọ́ ná sí àwọn níbẹ̀ ni ẹ méjèèjì ń bìnrin rẹ̀.
0: àlùbọ́sọ̀lá hàtù.
2: bàṣọ́lá hàtù.
1: obìnrin yìí.
2: kọ́ ni tààtàn.
1: òun lóbìnrin tí ń bá ń tẹ̀rí ibà fọ́kọ ẹ̀. ń bọ̀ wọ ẹ̀.
2: hafizà tán.
1: nínú àwọn obìnrin rẹ̀ tẹ̀bí ọlọ́wọ́ bá tún fẹ́. òun lóbìnrin tí ń bá ń sọ lílùgbé
2: bí.
1: obìnrin tí ń bá ń sọ ojú ara rẹ̀ ó ti wà lọ́dẹ̀dẹ̀ ọkọ ẹ̀ kò wá ṣe sì ná gbogbo bíi tí jáde tẹ́lẹ̀ kọ̀ jáde bẹ́ẹ̀ mọ́ gbogbo àwọn àlè rẹ̀ ó juwọ́ pé rábànà mo ti wọnú ilé ọkọ mi èyí tí mo ṣe sẹ́yìn ọlọ́run fi rí jìn mí obìnrin tó bá sọ ojú ara rẹ̀ ọlọ́run láwọn obìnrin rẹ̀ lọ́dọ̀ èmi ọlọ́run ẹ wá wáyé lónìí ẹ wá àwọn ìyàwó wa láyé lónìí ọmọ òlù mi ń bẹ nínú ilé àfa bí àwọn obìnrin dàrú dé ọmọ òlù bọ́ọ̀lù ní bá gba òde mẹ́jọ wàláì tí ò ní ráyè tálẹ̀ rẹ̀ sì dé pé mo ti fọ́nu fáwọn yòókù mi o àbí kan yára wá bí òde wa ó sì wá ni aago méjì sí aago mẹ́ta wákàtí kan lè lù fáwa yóò sì wá lóòótọ́ mò ń sèpálẹ̀ rẹ ni wọ́n jọ múra wọn wọ́n jọ ṣàṣepọ̀ pẹ̀lú òǹlù yé oyún òǹlù oorun máa fà lọ́wọ́ àfọ́mọ̀pọ̀ lóyún àfa náà sábà oyún dé ọlọ́kọ̀ òun náà lónìí ẹ̀dákun ìyàwó tí a ń bẹ́nu ilé ọkọ náà kò ní ọkọ lóun lọ náà ní àbá ó dijọ́ ọmọ wọn gbé wákà
0: ọmọ tó lọ bàbùn wa jẹ ọgbẹ.
2: ọmọ tó lọ bàbùn wa jẹ ọgbẹ.
0: ọmọ tó lọ bàbùn wa jẹ ọgbẹ.
2: àmì ọmọ tó lọ bàbùn wa jẹ ọgbẹ.
1: kálukú ń wò pé àwọn ọ̀rẹ́ tó sì máa wá pé ọmọ bàbá ìyá bọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ mọ̀ ìyá tí ń dá wákà ni pé wọ́n ń fura òun bá tún wẹ̀yìn. ẹ̀yin olóògbé ẹ̀yẹ ti gbé
2: òun. àmì ọmọ tọ̀lá wàbùn wájẹ́ ọgbẹ́.
0: tóbi dókítà kan ti rárá.
2: àmì ọmọ tọ̀lá wàbùn wájẹ́ ọgbẹ́.
1: ẹ̀rọ kò tí kò tètè fura. òun tún gbé owó jáde àwọn ọ̀rẹ́ kan ní ọkọ̀tà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àlájà wọ́n fẹ́ wà sóbì yà o bẹ́ẹ̀ náà lẹ́yìn kẹta àdáwọ́ká wà sóbì yà lẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ bóyá kàṣà ọmọ àkànbí bíi olú ayílà ẹ̀yin obìnrin ha níjọ́ kìámà ọ̀rọ̀ yìí àfi ha.
2: bàṣọ látò.
1: obìnrin rẹ̀.
2: kọ́ ni tààtàn.
1: ẹ máa tẹ́rí bàbá wọn ọkọ yìí.
2: hafizà tán.
1: ojú ara yìí ẹ sì sọ.
2: èrò wá ibi ìbí máa.
0: hafizà lọ.
1: ẹ sọ abẹ yín bọ́lá tí ní ẹ sọ. ọlọ́run láwọn obìnrin rẹ nu. ìwọ ìyàwó ìwọ náà wo eyín tó ń dá lára iṣẹ́ kí ló ń ṣe wo iye aṣọ tó ń wọ̀ bọ́ bá kú ọ̀rọ̀ eléyìí ọ̀bọ̀ ò tiẹ̀ mú kan bọ́ ọ bọ́ sọ́dọ̀ eléyìí ọ̀bọ̀ sọ́dọ̀ eléyìí bọ́ ọ bọ́ sọ́dọ̀ tọ̀hún ọ̀bọ̀ sọ́dọ̀ tìhín ìwọ náà ní gáréèjì ìwọ náà ní lókè mòrò bàbá tìhín náà ìwọ náà ni bí wọ́n délé olóògùn bí wọ́n yẹ nǹkan wò wọ́n ní ha ẹ kú alájà alájà ẹ̀rọ yẹn jáde ná wọlé àyọ̀ká ó tún gbajúmọ̀ lọ́dọ̀ wà bọ́ olóògùn náà kò síbi tí wọ́n ti mọ̀ ọ́ ọlọ́run ní máa ṣe nso eré rẹ ń bọ̀ wá gbọ̀n lọ́rùn rẹ ń gbọ̀n báyà bí wọ́n ti di olú ayé nì bó ti gbọ̀n ni ìwà níjà yóò tètè mọ̀ pọ̀ dá nǹkan bẹ́ẹ̀ lára wọ́n jọ ń yà kó tó kú ó tún jìyà nù sàárè ó tún wá ka gbangba wájú èmi ọlọ́run tètè túnà sí máa ṣe nso wo yọ ọmọ tó bí wo bí tó rú lọ bàbá wọn kọ́ ń fa ọ̀dà gbogbo ẹ̀ pọ̀ ni wọn a gbọ́ mọ̀ mi wálé wàhálà dé àní tètè mọ̀ kọ́ máa wá kọ́ àwọn ọmọ yéé sọ bàtà ìgbogbo kálukú lójú ọlẹ kí ìwọ ọlọrin àwọn àti bàmọ àtàwọn àwọn àgbà ńkọ kọ ilé kéwù kò ń dábẹ lórí mi gíní ọkùn dábẹ àlàyé àní ọmọ gíní kọ ìwọ nínú ni bẹẹ ọmọ òjẹbi ọmọ sọ fún yín kó wọn sọ ọmọ nulẹ yín àmẹyìn ọmọ ìyáwó ní ọkọ bọta ọgbà gbẹjọ àlìkíyàmà
3: e da tun eyan kan ti mo duro ti yin ara kan ma ba lulukulu e ba lulukulu e da tun
1: wona si mo ko ma won ko o gbe wa ni o disare

0: tọju ara yin ese ra yin lo ma ya eyi yawo baba eni ase won ti fuye njo te yan ba ti wonu ile oko ase oko ohun la se lodo olohun e te lati oko yin o e si babara won oko yin awon alabagbe awon oko yin e bowo won awon ore oko e bowo won elemi ani wa like line ko ma na juma mi won wa fe ni ka wa disa ma wa fe o sire adisa wo lo wa fe awon ebi gan lo wa fe awon ebi awon lo wa fe boko re ba fe ran re di otun la megwa ba awon ebi o ba fe ran re wa laye oponu leni ah awon ya ti won ti de aye ka wo to de boye ni arusi ni ya mi ya ma wo ni ke eh oko re lo wa fe o di loru nba to ba tin regun tin yanu si e bayi loru o ja ja bo ni jade bo ba ti ko to lo jade to ma nsun ko la ebe di ti eni kan te gbe oni kan lo ngbe kun eh eh awon yanu won wi fun ko lo ni nse odo won yen se rere o ya ko do won yin ki olorun to wa wi ni ka to sadura
1: wala ti
0: o wa fi abo se ri oko
1: ta khafuna nushu zauna
0: baba wa izhaka lilaka pati de baba wa izhaka lilaka bayin ti lo aye eyin agbalagba ajohun awo odo osin a lo be ma a ri lo be be ti se ton jo won ana awo odo osin a re to se be ma awon ma jara buko ojo ko gbadun yawo e awon okunrin lusi na je yawo gbadun oko e baye ti rinu omo ri omo wa huwa re pe ah ah me am my husband emi atoko mi o ti to mi toko mi to mi eyin ejo toko yin to yin e ba wo bo mi ma nje obi ba tin lo wo television nule ka to wa de tin wa n ba nu oko re je pe ah ah olohun o en ba mo ni television si na ni nkan tin belojo na yin na mo ti ba kini nule re tin tin so mo pe o wa mi se bo yawo ra mi na ni bi carpet yi ti yanu lati jona lo yanu bi sin oh nule ya ba silver net tin boy television bi kin na wa mura mi nu e bayi rogi nule e bi tin so yin o ke ni si anu ile ebi tin wo le legba ti mo wa nu oko ajagbe ni keso benin re bo tin ba nu oko re jeun eso benin gidi ma boko re nu je nu oko re omo odun ni be ba je lulu lasun si ma so boko re ma fa duwa na lo pe ah awa ta je lulu lasun ni la ma fi talking le ri yan e sa ma si se yin so obirin nu ama won ni gba na ko ko si obe yo ko biru si lasun pe ko si obe o wa ntuto o je oni o kan ma rin mi ni ba ma ko ita ma je ni ni won fe o ja mi urin ba fe oko re di meta nisin olo ma je yin o si lewo ni olo ma je yin o si lewo oko wa npe ah ah laarin oru la wa kaloku npa to mo ni mo gbo ni abun la gogo ba lo mo ja si lewo ya o le fe ko mo won si lewo lana e fo nikan la je ko si runu e o tun di lori o tun ma ma ruko ma re la ki ma fi rupo olohun ni je mi o si lewa o bo ja se ida ba se emi se n le ko lo si se n lo nu n lo nu alaji wa yunusa gbo to fi ma toju awon yawo re olohun ni fi won o
1: amen
0: eyin oko n to won o ma fi toju rama olohun ni fi won won o
1: amina
0: abdul kabir o adowo aliyu odowo wo na takun toju yawo re dada to olorun wa ni wallati takhafuna olorun gba
1: wallati
0: awon obirin to se pe
1: takhafuna nushuna
0: awon obirin to ba se pe eyan oko obirin oni alajangbila ni won oni pakaleke teru yin ba nwa nba won teru won ba nba yin
1: faizuna
0: eyan oko aina obirin iwo ko to nlu yawo re o ni lari a se ma nu bin agba wo lo bin ni agba wo lo bin ni ta ba so ra yin do kuku nu le iya ko wa nsari wa eh isa o ma pa in wa mi bi gba tin ja pelu okunrin e fi mi la ja e so mi le le ri yawo e so ko to ni lari
1: iwo ko a ilu iyawo ni
0: malu olorun ni e ma lu won a ma won fun yin ni nkan option wa kini wọ́n tẹ́ ní ìkìlọ́dé tí mo fi ní ẹ má lù wọ́n rárá
1: fẹ́yìí tó hùlẹ̀ ìkìlọ̀ ní ìṣáájú.
0: ó kìlọ̀ fún ìyàwó rẹ ni wọ́n ìyàwó mi mo níbo tí n fi kọ́nsẹ́ẹ̀tì lásàjò kóńtà yìí mo ní wọn fara mọ́ ní tí mo kówó rà náà nù mo ní wọn máa jókòó nù lé bá jókòó dáadáa borí wọn máa pé ìyàwó alhaji kìíní nù ọlọ́ni fa ìzóhùnà ẹ kìlọ̀ fún wọn ni alhaji wa yunusa ọ̀ngbọ́nù ìkìlọ̀ lákọ́ se fún ìyàwó ẹni ó kà jẹ́ pé ayé tá ń lò lónìí gbogbo àwọn ọmọ gbà ọkọ ọkọ gbà obìnrin ìyàwó gbà ni àbá tí ìlú ẹlòmíín ní ìkúùkù mú àwọn ọmọbìnrin òun kì í gbọ́rọ̀ gbogbo fáàrí obìnrin ọlọ́run ni ó ṣe sọ́kọ rẹ nulẹ̀ ìwọ ọmú níyà níjọ wọn ti sìn ọ́ fọ́kọ ẹ níjọ olómẹ́rí ọkọ rẹ tọ́ attract ẹ̀rí níjọ olọ́dàmú ọkọ rẹ débi pé kọ́ mọ̀jẹ̀ olóòdè pé ọ̀gbọ́n mọ̀jẹ̀ alóbi kankan olójoojú lóṣù yìí wọlé ń jẹ́ ẹ̀rẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ tó bá dé ta gbogbo aṣọ tí ọ̀dà ni ẹ̀wọ̀ òun wọn níwájú yóò wà múra bàbọ́n lùlọ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ bàbọ́n lọ́wọ́ máa pé wọ́n máa kó tó bàbọ́n lùlọ mọ́ bàbá tó wọ́n pé kí ètò kí ni tó ń wò yìí wọ́n bọ̀dọ̀ palù nínú sí ń jẹ́ ẹ̀rẹ́sẹ̀ bẹ́ẹ̀ sọ pé ẹ̀ríkẹ́rí ọkọ ẹ̀ dàrú.
1: Wàlá tí tàkà fún àná ṣùzá ònà.
0: Yorùbá fa ìzò hona.
1: Fa ìzò hona.
0: Báwọn ìyàwó yín bá ṣe Aliyu àti Yorùbá kò sí ijó tí obìnrin pé tán torí nínú fọ́tà àwa lọ́lọ́run ti dá wọn. Níjẹ́ wọn bá ti ṣe tí ó dùn mọ́ yín ẹ̀fin rẹ̀ ra. Bẹ́ẹ̀ bá lè fẹ́ kà mọ́ tí ẹ tún fẹ́ẹ́ fẹ́ mí. Ọlọ́run ọmọ orí ìtẹ́yìn tó lọ́ọ́ fẹ́. Làáfi ní sùúrù pẹ̀lú ìyàwó. Àwọn obìnrin ó ṣe wọn ó ṣe sí obìnrin dandan ni ẹ wà ní sòrò ọlọ́run fa èzò hona à á kìlọ̀ fún ìyàwó ẹni ni kọ́dà tó bá ṣe bẹ̀ tó bá lọ ní atajù ẹ lo ìfẹ́ má ṣe pèlè ọkùnrin míì ẹlòmíì ọkọ àdé pẹ̀lú ọlọ́run yóò tún àti obìnrin ni yé alájà ìwé gbogbo eré mi ti ń gbóná ìwé lẹ́nu ibú ọbẹ̀ wọn ọkọ lẹ́yìn ni wí bẹ́ẹ̀ ó lo ìfẹ́ ni bàtà ti ń ju ọlọ́nà fún ẹ náà ọmọ ọrùn mọ ni ó sì ọbẹ̀ tó ní púpọ̀ ọmọ ọrùn mọ ni ó sì ọbẹ̀ tó ní púpọ̀ kọ́dà mọ́ gbọ́dọ̀ ju gbogbo àwọn ọjọ́ gbogbo ọ̀nà fún mi ó tiẹ̀ kílé àmọ́ ọwọ́ gbé olónìí díẹ̀ kíní ìlátàdé.
1: Fáìzúrúnà.
0: Ẹ kìlọ̀ fún wọn.
1: Fáìzúrúnà fi máa tọ́jú.
0: Ẹyẹ ọkùnrin èyí tẹ bá kìlọ̀ fún tí ọba gbọ́ kéèdì ẹ̀rí ìlànà kejì nù ni ọlọ́run ní bọ́ ọ bá kìlọ̀ fún tí ọ̀gbọ́n ó tún ṣe ń tún ní ọmọ ṣe ni kò ṣe nǹkan kan ọ̀n lọ wo tẹlifíṣàn lọ́dọ̀ bọ̀ dáàmú dáńlé kejì nígbà tọkọ rí ọtí ọlọ́run ò tún wá lọ ní ọ̀lọ́ nílọ dáadáa ọlọ́run mú aṣọ orí wọn gbáyà ní kẹni kọ́ńsẹ́ẹ̀tì láti jẹun ní tí ń wọ àfi jàrún òun ti funfun ni ó ti di dúdú ọwọ́ agbélé bẹ̀rẹ̀ náà bàbá yìí dára kọlọ́ sílẹ̀kùn nínú yàrá òun yàrá ẹ wá wèrè fá bàbá tọ̀hún tóun náà ti ń wọ àtẹ̀tẹ̀ ìpé njọ́ títí ń bẹ ọwọ́ àwọn ọ̀kan rí ọba rẹ̀ níyà òòrò gògó ọfọwọ́ gbá ọ bó ti fọwọ́ gbá ọ ni ó jí àwọn agbè ọlọ́run.
1: Fáìzúrúnà.
0: Ìwọ ọkọ bàbá kìlọ̀ fún ẹ tí wọ́n bá gbọ́. Kìlọ̀ tún wá kà.
1: Fáìzúrúnà fi máa tọ́jú.
0: Ọlọ́run lẹ́wọ̀ àyàn ọ̀yàn yàrá rẹ̀ lódì má sun mama ẹ wò fi ọlọ́run ọlọ́run ò pé o tí ì ná o bàbá kìlọ̀ fún tí ọ̀gbọ́ wá yan yàrá rẹ̀ lódì ẹ dẹ́kun níjẹ́ wọn àná àwọn ìyá wa gbogbo àwọn ìyá ọlọ́run jọ da fún yín wọ́n á yẹ báwọn ọkọ wọn ọba súnmọ́ wọn òbí ò sì lọ kúnlẹ̀ alájì kí n máa ṣe mo retí yín àtijẹrin ẹ wọ yàrá mi ẹ wọ yàrá àwọn ti sìn òfin ọlọ́run yìí kọ́dà kọ̀ jẹ́ wọ́n lójú pé ìsìn ní wọ yàrá rẹ mọ́ yọkọ̀ wọ̀ ẹ yá sí ọba mọ́dá mo retí lánàá yìí èmi mo ti sọ fún ọ pé bó ti ń lọ wò kíní lọ́dọ̀ yìí sáà nìmọ́ àwọn ọmọ àbí ọmọ lẹ́yìn mi mo sọ fún ọ ọgbọ́n náà òtún ní wọ́n máa lọ wò ẹ mọ yàrá rẹ lórí ẹ̀ka ìwọ tí kìnìún rẹ jẹ bí n bá sí ẹ̀kan náà tán bá lu ẹ̀sẹ̀ náà ìbọn ọ̀dà kúlọ̀ pọnlẹ̀kan tó ọmọ ìrìnyàn lọ́kàn ní ẹlẹ́rìí ibú ọwọ́ ẹ̀ ń lọ ọ̀rọ̀ alájà mùdánù bàbá tí bá ẹ̀kan tó ń bá súnmọ́ mi èmi mọ̀ sàǹgbọ́n nǹkan
1: allah
0: kò jó fi ọsẹ mọ.
1: Fáìzúrúnà. Fáìzúrúnà.

0: sunkun kọ rárá. Àyàwó kan ti lọ, ọkọ̀ bá gba létí báyìí, òun náà súnmọ́ kọ, àyẹ̀wò ẹ̀ kìnrìnrìn. Ọkọ̀ náà múlẹ̀kẹ̀ àlùsí tí wọ́n sọmọ lọ́rùn, ọkọ̀ àfàájá pàtì, òun náà náwó mú tẹlifíṣàn wí. Ọkọ̀ náà mọ́ mọ́ ó dó kọ́mbọ́dù òsì tí wọ́n kàn fún. Láàyìlà àwọn àyàwó kan ti lọ láyé. Wọ́n wàá sọ ra wọn darun ogún. Nígbà bá ṣe tán bá yẹ̀wù tán, wọ́n wàá tilẹ̀kùn. Ìpì ìyá ọmọ kí ẹ gbà mí. Àwọn obìnrin lẹ́nu sílẹ̀kùn. Àì mo ní o sílẹ̀kùn. Lẹ́nu sí. Ẹ̀kẹ́ náà tọ́ bàbá wa ní o sílẹ̀kùn. Njẹ́ ìyá ọba tí wọ́n gbá mú ìyàwó lé máa pé ẹ padà alájì ni ẹ pè wá. Njẹ́ gbá mú yìí ọ̀dà ọmọ pa. Ṣé ẹ gbọ́ nǹkan? Ọkọ àti ìyàwó nu Ọlọ́run ò ní ṣerú ẹ fẹ́ yín.
1: Amina.
0: Ẹyin ìyàwó ayé sì lọ ilé kejì máa lọ rojọ́. Ìyàwó mi ilé kejì ni ẹ lọ aníbẹ̀ lòun ti lọ rẹ̀. Ayé lọ ọlọ́rọ̀ ilé kejì ilé kẹta.
1: Ìyàgò yín òun ni ìyá yín.
0: Ẹ súnmọ yọmọ ìyá yín mọ̀ràn. Nítawọ̀n rí tójú wọn èjìn. Ẹyin pé ẹ bí agbé agàtẹ̀gùn ẹ lè rí nítawọ̀n ìyá ni rí. Àwọn ìyá wa tẹ rí wọn àmàlẹ́ ọkọ wọn. Wọn ò sì ní jà. Wọn ò ní bá wọn jà wọn pé ọmọ àwọn ni kọ́ lọ́nà sájò lálùbáríkà gbogbo wọ̀ sí táwọn rí. Àwọn bàbá wọn ni wọ́n hì mọ̀ bá. Ṣébà fọmílẹ̀ rẹ̀ fún àlejò mi. Wàlẹ́ mo sì gbégara wọn lọ pọ́n ẹ̀yìn ti sin tó bẹ́ẹ̀ yọkọ̀ dúró ni tó ti kọ́kọ́ nígbà tó bìn náà. Kọ̀mọ́rú ti ṣe o. Bàbá dúró àwa ni. Bàbá gba nǹkan kan ni kọ̀fẹ́ mọ̀. Má bọ̀ mu wọlé rí. Ọmọ bá ń gbọ́ mi. Wọ́n ní wọlé nísìnyí wọ́n lè lórí ibu tí ń bẹ nulẹ̀. Wọ́n lẹ̀ ti wọlé ọ̀tá agbọ́n mọ́kànlá. Àwọn eléribu kan sì ń bẹ nulẹ̀. Bó ti wọlé ni wọ́n ti dọ́jà. Níyìn lọ wà tètè. Alájà táà máa wí ti dé. Alájà òun wàrà. Ń bọ̀ nù. Ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin ìyàwó. Ẹ dúró dára pẹ̀lú àwọn ọkọ yín. Ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin ọkọ. Ọ̀dọ̀wọ́ yín ẹ tọ́jú ara yín kẹ́lẹ̀ rí sẹ̀mí ayé sọ́dà lò.
1: Tọ́jú aya rẹ̀ o. Kó lè já aya rẹ̀. Tọ́jú aya rẹ̀ o. Kó lè já aya rẹ̀. Tọ́jú aya rẹ̀ Yunusa. Kó lè